Ẹni tí ó ṣe fọkàn tán, àti olóòtítọ́ ìlú.

0: kò túmọ̀ ni o òní ọjọ́rú ayé wo ni dirúdurùdu o iléeṣẹ́ bond fm ẹ ní dirúdurùdu iléeṣẹ́ bond fm ẹ ní dirádaràda nàìjíríà a ní dirúdurùdu o òní ọjọ́rú báyìí ayé wo ni dẹ̀rù mọ́ wa lọ́wọ́ ìwúre tòní yóò wáyé látẹnu èmi olóyè ìfakáọ̀dẹ́ àgékù ejò láti ìdí òrò ní musin ọjọ́rú ń lò ní ń jẹ́ o èdùmọ̀rẹ̀ bára agbẹ́ni rẹ̀gún kọ ọ̀rọ̀ wà á ti pọnmi ajé kalẹ̀ lónìí ọmọ tónítóní ó tò bí àlà ọ̀run mìlà bára agbẹ́ni rẹ̀gún àwọn eléni máa ń lọ eléni máa ń bọ̀ wọ́n ti gbárò dání o wọ́n ti gbé dúdú dání o wọ́n ni wọ́n fẹ́ dà á sí káyé wá lè bá a dàrú ká má ba àrèrè jẹ ni ẹrù ọ̀ràn ẹrù kú ẹrù ìdààmú tí wọ́n ń gbé kiri lónìí ọjọ́rú nítorí tiwa nítorí tọmọ nítorí táyà nítorí tọkọ ẹni dẹrù ọ̀ràn kalẹ̀ ni kójú ó forí ara rẹ gbé o nítorí ọwọ́ tọ̀pẹ̀ bá gbé ara rẹ̀ ní fi ń nà òní ọjọ́rú ọ̀tá tó gbọ́wọ́ ọ̀ràn lé mi lórí bí ó fi ṣeré rẹ o ọwọ́ tọ̀ gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní fi ń nà òní ọjọ́rú ọwọ́ tọ̀tà bá gbé jẹ́ fi ṣeré wọn o ẹrù tẹ́kọ̀ ló bá dì kalẹ̀ ó rí ara rẹ̀ ní ìdílé òní ọjọ́rú jọ́ fọwọ́ ara wọn ṣeré wọn fúnra ọlọ́ba ń ní tira rẹ̀ mọ́nú pósí ọ̀tá tí ń bínú mi yóò tira rẹ̀ mọ́nú pósí o fúnra ìgbín ní tira rẹ̀ mọ́nú kòkò ọ̀tá tí ń bínú wà èdùmọ̀rẹ̀ jẹ́ tira wọn mọ́nú kòkò fúnra ṣàlámà ní yíra rẹ̀ méwé o ọ̀tá tí bá bínú wà lónìí ọjọ́rú èdùmọ̀rẹ̀ jẹ́ kán fọwọ́ ara wọn ṣeré wọn ẹnìkan yìí pa pàkálà pàkálà ní í ṣekú para rẹ̀ ọ̀tá tí bá bínú wà èdùmọ̀rẹ̀ ọ̀run mìlà ẹ̀yìn tẹ́ni ilé ayé jẹ́ káwọn ọ̀tá wa ó ṣekú para wọn o ọ̀rọ̀ tí wúrí ọ̀mọ́wọ́ ọ̀rọ̀ tí wúrí ọ̀mẹsẹ̀ ni wọ́n ń pe wúrẹ́ lé lórí ọ̀tá tí bá bínú wa fúnra wọn ọ̀rọ̀ tí wọ́n mọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n mẹ́sẹ̀ rẹ̀ ni kò ṣekú pa wọn kán bá lọ sọ́run alákejì nítorí tónítóní ìtòní ìtòní ìtónítóní ni mo gbómi ìmí kalẹ̀ èdùmọ̀rẹ̀ má jẹ́ bá ń da pàǹtísì tónítóní ni mo gbómi ìmí kalẹ̀ ń wọ̀ bá tẹnìkan jẹ́ má má jẹ́ ẹrẹni tá a ba tèmi jẹ́ o gbogbo ẹni bá lòun fẹ́ ba tèmi jẹ́ kálukú wọn ti dẹrù ọ̀ràn kalẹ̀ báyìí o ní tẹ́lí ní méjì ní mẹ́ta bá ń dì lé wọn lórí lẹ́yẹ ẹyọ bá ń ṣe dì í kalẹ̀ èdùmọ̀rẹ̀ yóò rí bẹ́ẹ̀ o yọ ṣẹ bẹ́ẹ̀ tábáwá bíi ń léèrè tẹ́ta lẹni tó ṣèwúre òní ọjọ́rú ẹ sọ fún wọn pé èmi olóyè ìfakáọ̀dẹ́ àgékù ejò ni o iléeṣẹ́ bond fm kò ní dàrú o ẹni dẹrù ọ̀ràn kalẹ̀ ni kó forí ara rẹ̀ gbé láṣẹ ti èdùmọ̀rẹ̀ ayé wọ̀ ní dàrú o irọ́.
1: Ni gbogbo ayé ń gbọ́ mo ṣe ní máa dẹ́kù o báyìí máa dẹ́ ìkúrọ̀ ilé ẹ̀sìn
2: ṣe bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ́n ṣe bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ́n lórí ewì tí mo mú wá bọ́wọ́ ikú ṣe mọ ni máa ń fi ń bọ́jú mo fẹ́ kẹ́ ẹ rọra gbàmígbàmí ò yàgbà kágbà má ṣe wọn àléká ṣe bó o ti mọ ọ̀rẹ́ mi kì í ṣọ̀rọ̀ ọjà gbogbo ẹ̀dá tí ò bá ṣe bó o ti mọ irú wọn ni wọ́n ń kàbùkù ni wọ́n máa ń tẹ́ bẹ́ẹ̀ abára rẹ̀ níbi tí ò fẹ́ ó dá mi lójú á dára rẹ̀ lẹ́bi gẹ́gẹ́ bó ṣe tọ́ bó ṣe yẹ ìkìlọ̀ rèé ẹ má ṣe jì sínú ọ̀fìn ṣe bó o ti mọ àtolówó àti mẹ̀kúnnù lọ̀rọ̀ ń bá wí kò sẹ́ni tó kọjá òfin ló jẹ́ ni mo fi ń ké tata tàbí agogo ọba ṣe bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ́n nítorí àbámọ̀ ẹ̀dá tí ò gba kádàrà ó dá mi lójú kodoro ni ó padà gbà tó bá yá ohun ọwọ́ ọ̀rẹ́ ò tó ọ̀rẹ́ dẹ́kun má ṣe fi gọ̀gọ̀ fà á tó o bá jẹun yó tán ọ̀rẹ́ mi mo fẹ́ kó o ṣe jẹ́jẹ́ ló dáa ẹ̀dá tó ò bá ṣe bó ti mọ ó dá mi lójú olúwa rẹ̀ ó kábùkù ṣe bó o ti mọ ọmọ gbádégẹṣin ló ń wí fún ọ má jẹ gbèsè nítorí ìnáwó àkèrè ń bẹ lódò akékèké fún un níjọ́sí pé kó ṣe bó o ti mọ ó kọ tí ìkọyìn gbọn sí wa àkèrè dá lápá ó dá lẹ́sẹ̀ níjọ́sí tó bá ṣe pé gbórin tá a kọ fún ni kò ní rí bẹ́ẹ̀ fún mo fẹ́ ká ṣe bá a ti mọ ṣe bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ́n nítorí àbámọ̀ ẹ̀dá tí ò bá ṣe bó ti mọ ó dá mi lójú olúwa rẹ̀ ó faṣọ pé ń pé oko ọba on towa ore o ba ti to dakun ma se fi gogo fa ibi oba oke ba gbe o si je ko te oloro ore mi omode atagba loro n ba wi bo se n ba olowo wi lo n ba mekunu wi ko seni to koja adawo laye ta ba wa se bo ti mo n o ni fe ko je ka abamo ni mo se n ke fun o tatata se bo ti mo ade ni ni sojile oro fun o nile toni to mo nitori abamo to omo gbade gesi mo so yi mo duro na ipade tun di ojo mi ojo re mo fe ka ironu so un ti mo so ipade bi le baba mi latori we se atese we kankan isu owa ni yawa agbara oluwa oba ka tun gbora wa pe layo
1: gogo aye be ma gbo o 92.9 ikoni alayo

0: Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹjẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fún wa ní orí ọ̀fẹ́ láti rí ọjọ́ òní. Ẹjẹ́ a sọ pé Olúwa ó ṣe o. Mami ẹ sọ pé Olúwa ó ṣe o. Dádì ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ sọ pé Olúwa ó ṣe o. Ẹ sọ pé aláàánú ó ṣe o. Olóore ó ṣe o. Olùrànlọ́wọ́ ó ṣe o. Ẹ sọ pé Olúwa ó ṣe o. Ẹ sọ pé Olúwa ó ṣe o. Olúwa gba ọpẹ́ wa. Gba ọpẹ́ wa. Gba ẹ̀yẹ wa. Gba ọpẹ́ wa. Gba ẹ̀yẹ wa. Gba ọpẹ́ wa. Ayọ̀ wa mọ́jì ó díbàjẹ́. Ayọ̀ wa mọ́jì ó díbàjẹ́. Bẹ́ẹ̀ ló máa rí. Agbọ́dọ̀ máa dúpẹ́. Matthew, agbọ́dọ̀ máa dúpẹ́. Matthew, wọ́n sọ ìtàn kan fún wa. Ọkùnrin kan ń bọ̀ láti ìlú China. Ó fẹ́ wá sí Nàìjíríà. Ní tí wọ́n ní kó lọ sí, ó ní wípé kó lọ wá ẹnìkan. Kó sọ di bilọ́níà. Kó fún ní 50 million. Wọ́n fẹ́ fi ṣe ìdúpẹ́. Ṣùgbọ́n wọ́n wẹ̀ ẹni tó mórí. Wọ́n wá ní kọ́kùnrin yẹn wá láti ìlú China. Ó wá dé Nàìjíríà. Dídé tó dé. Airport, driver lo kọkọ rí. Nígbà tí driver gbé, driver ń gbé lọ sí hòtẹ́ẹ̀lì. Níbi driver ti gbé, ó drop, ọwọ́ adáṣe driver, ó dáṣe ní 1,000 naira owó Nàìjíríà. Driver bá wò, driver ní máa yí ìlànà sá, 1,000 naira owó Nàìjíríà. Wọ́n dẹ̀ ti sọ fún wípé Nàìjíríà o, àwọn tán wà ń bẹ̀, wọn kì í ṣe tẹ́ǹkì o. Wọ́n á lẹ́mí ìmúre o, wọ́n á lẹ́mí ọ̀pẹ. Sò wọ́n àwọn ẹni tó lẹ́mí ìmúre lòun fẹ́ ràn lọ́wọ́. Sò lọ́ba fún ní 1,000. Driver ò ṣe tẹ́ǹkì o. Ó kàn ń wò pé ẹni tó wá láti ìlú òyìnbó ṣe 1,000 ń lọ yẹ kó fún mi. Ọkàn gbowó ọba tiẹ̀ lọ. Ń bọ̀ ya ọkùnrin yẹn kọjá sọ sí chọ́ọ̀chì. Ń bọ̀ dé chọ́ọ̀chì. Ó ríránṣẹ́ Ọlọ́run. Ó kí wọn. Ó ṣèdè. Àná dá lóhùn. Ó ní òun kàn wá gbàdúrà ni kí pásítọ̀ gbàdúrà fún. Ńgbà pásítọ̀ gbàdúrà fún tán. Ó tún kọ́ bàpò. Ó mú 1,000. Kìí ṣe dọ́là o. Náírà. Ó fún pásítọ̀. Pásítọ̀ wò pé o aṣọ́lófo ni máa yìí. Mo rò pé èèyàn gidi ni o. Ó kò ń bẹ̀. Ó lọ sí ilé ìjọsìn ní. Ńgbò tún débẹ̀. The same thing ni a ṣe sí ń bẹ̀. Ọba wo yí pé àṣeyàn èèyàn yìí ṣe lóòótọ́ ni wọn wá mórí. Máa ń wo kọ́lọ̀ ẹ̀. Ọwọ́ àrí oníbàárà, ọwọ́ àpè oníbàárà, ọba fún oníbàárà ní 1,000. Inú oníbàárà dùn, oníbàárà wa wá gba 1,000. Oníbàárà bá sọ pé, ọ̀gá thank you, inú rẹ̀ bá dùn. Bó ṣe súnmọ́ wájú báyìí, ọba ní àgbàtọ́ oníbàárà ti ṣe thank you. Kó wọn kúkú wẹ̀yìn, kó wọn fún oníbàárà, kó wọn sọ di mílíọ̀nìyà. Ọkàn rí oníbàárà ni, tí ìyẹn ń yín mú sí, ojú rẹ̀ kàn rí lẹ́ẹ̀kan. Lọ́ba ni ọ̀gá ò ń yín mú sí mi ni. Ó ní nígbà tí ẹ fún 1,000. Pẹ̀lú pẹ̀mbọ́ láti ìlú òyìnbó. Ọba tún kọrí sí wa. Ọwọ́ adébì kan ògbẹ́ wa ń gbẹ́. Ọwọ́ àrí ọmọ kan ìyẹn ń ta mínírààsì. Lọ́ba béèrè pé ọwọ́ fún mínírààsì. Èlò mínírààsì ìyẹn bá ní 200 naira. Bó ṣe sọ bẹ́ẹ̀ ó ní fún alẹ́yọ kan lọ́ba fún wọn. Bó ṣe rà báyìí ọba fún ọmọ yẹn ní 1,000. Ọmọ yẹn bá mú change 500 naira. Ọba fún ọmọ òyìnbó yẹn padà. Òyìnbó wa ní keep the change. Lọ́mọ yẹn bá sáré wọlé ó lọ pè yá rẹ̀. Mínírààsì ti ń tà wọ́n dẹ̀ gbà wọ́n rẹ̀ ni. Lọ́ba lọ pè yá rẹ̀. Màámi màámi somebody dash me 500 naira. Somebody dash me 500 naira. Ìyá rẹ̀ bá jáde ọ̀gá thank you. You be òyìnbó thank you. Say you go carry us go your country. Thank you well well. Thank you well well. Wọ́n bá sọ òyìnbó bí wọ́n ṣe lè sọ. Òyìnbó bá wò pé nítorí 500 naira ń lẹ̀ yín mórè báyìí. Látòní lọ ẹ tó sì mọ́. Látòní lọ àti ìyá àtọmọ gbogbo wọn ó dẹ̀ràn wọn lọ́wọ́. 50 million ibi ọba ayé wọn dé ibẹ̀ wọn wà láàrin. Matthew a kì í dúpẹ́ sọ pé Olúwa ó ṣe. Sọ pé aláàánú olóore olùrànlọ́wọ́. Ẹ ṣe o fún àánú yín ààbò yín lórí mi lórí ọmọ fún jíjẹ fún mímu gba ọpẹ wa wo Olúwa gba ọpẹ wa Olúwa gba ẹyin wa ògo forúkọ lọ. Mo gbàdúrà fún ẹnu ọpẹ yín kò ní kan o. Mo gbàdúrà fún ẹnu ọpẹ yín kò ní kan o. Àìmọ yọ ọ̀nà láfi dúpẹ́. Mo gbàdúrà ẹnu ọpẹ rẹ kò ní kan o. Matthew lágbára Ọlọ́run ní ọjọ́ Friday àárọ̀ and Saturday. Ẹ̀yin tẹ́ wà ní ìlú Ìjẹ̀bú òde mo tún ń bọ̀. Olúwa ní ń da òróró sí gbogbo àwọn ọmọ yín lórí. Ṣé ẹ rí gbogbo àwọn ọmọ tí wọ́n gbọ́ràn yẹn? Ẹ mú fọ́tò wọn lọ́wọ́ láàárọ̀ Thursday and Friday. Ọ̀sẹ̀ yìí ni o lágbára Ọlọ́run. Ọjọ́ méjì ni màá lò láàrin yín nílùú Ìjẹ̀bú òde. Àárọ̀ Thursday àti Friday. Aago méje sí aago mẹ́wàá àbọ̀ láàárọ̀ ni o. isale o aaro ni o e tete e ma mama yin bo ti ma ti gbadua tan ma si cancel ojo kini ojo keji ma ma bo mu gbadua ileri o se fun o ileri o se fun ileri o se fun ileri o se fun wa ka ti anu ni mo pe to ra anu fe jade si aye awon kan anu je jade si omo re e so fun okun ni yen Tony Lowe's Bank Cantier, Copa de Me, Eno Padena, Lagbaro Long, a Memima, no Teddy Array, a Memima, no Teddy Array, Matthew, I want you, neighbor, I want you want Padena, Nature Lane, where I'm bad, do a combo, one for any, a waiting call, one day, Nyan Cosilla, so Motifoy Nekene, Tonja, no Motifoy Nekene, Tonja, you know, or Eleketa, or Lemagba, Lord Dotoze, I want to do a, you are who? Won ri pe angeli anu yen o ma jade si o
1: amen
0: iran lowo ma jade si o oju rere ma jade si o be lo ma de osu yi la bi mi on the 31 o la bi mi ojo meta to de pari osu oni 72 hours 29 30 31 awon ma to ma wa ni gugu awon bi ti church wa wa won ma ku awon yen wa sori oke answer mi ire jade si o anu jade si o Matthew mo n ba bo lana nipa emi owu emi kini mo pe emi owu owu to buru ju olowu eni to ni ju e lo akoko gagara ti o fe kikeke o se kini o koko o wa wo nkan sa o wa nu ran si oro iwa wo wo ni kekere ati woli agba woli agba pa bi opa owu ni o be se wo mo kekere l'olohun wa lo o de pipa o de bati eje owu wa o wo so ri awon to ni ju olo yen an lo buru ju mo tun ma jowu kekere tin be lowo re Matthew se bi David iyawo mewa lo ni kin lo tun wa de bi ti uraya owu ni sa titi won o ni wu won titi eyen lo ma wu won en to jowu re o le gba yawo re o en to jowu re o le gboko re o shop to nlo won le lo apply bu won kan le opo nbe kan mo le se kini o kan o le gba o emi owu buru o fun awon ti o ni Christi Matthew n to wa ndo mi ni pe laarin awon ti a to ni Christi excuse sir owu tun wa nbe baso eleyi dajo si bi bayi eleyi dajo ti na a mejeji eyin rere won don polongo eleyi tun dide baso eleyi on sa si keje pastor keje o lo gbawe biri biri odi lori pastor keta Matthew seyin rere na si ni mo gbadua ani didakuda ani didakuda e ja we nikan o bi example inu bibeli inu we second king first king chapter 21 e wo bi an se panaboti Matthew first king chapter 21 e lo sele nbe o
2: sise dai nkan wonyi naboti ara jesu re ni o ni ogba agara
0: o ni ogba
2: ti o tun ma fe abu
0: enyo
2: oba siria giri abu si panaboti so wi pe fun mi ni ogba agara re ti o si kin fi se webe
0: Matthew Matthew ma wo oro lenu kabiyesi kabiyesi lo nilu oba ba lori ogogo oba lu nile eniyan ti nbe lori ile oba de lo se kini o lo ni won Matthew,
3: Baba mi o,
0: aloba loni gbogbo nkan.
3: Yes sir.
0: Ninu ilu. O baba lori gbogbo. Kabi ko se kini o.
3: Kabi o si.
0: Matthew,
3: Baba mi.
0: Sugbon iyalenu lo je o. Ahabu.
3: Yes sir.
0: Oloju kokoro. O tun wa wo Naboti. One plot ile Naboti. Olohun fe gba. Naboti wa ni kabiyesi. E ma binu. Gbogbo property ta mo bi mi ni. Won ti pe mo water. Eyo kan to kure. O na ni mo fi nse oko wa nje. E ma gba. Kabiyesi ba jari loni iwo iwo ma jowu e pa ni ira o ile yen mo wa oko ope keyan so pe o fe fi gbe ewe du iyen so pe baba mi mo ni mi le fogun baba mi le excuse Matthew o ti je po na rudu tori pe ni akoko igba yen ase oba le o ye ko yonda e fun oba ni o ba ka itan David o na lo be nkan be to lo n fe gba nkan lowo iyen lo n yonda e nitoro mo pe oba lo ni le iyen so yi pe Naboti so pe mi fi le o kin lo sele won se meeting lori Naboti won jowu le one plot won de padanu Matthew eni ti ba jowu to ni lowo o le pa o iwo ni o ke sara o iwo ni o se kini mo ke
3: ke
0: sara o mo gbadua o fa owu o ni pa o so wa ri to buruju eya ki mo po nti dojo e o ni mo eyan ro po nsa wada ni teyin o fi dojo daddy mo fe po ninu emi owu bawo mo se le bo igbese meta number 1 Hebrew chapter 13 verse 5 Hebrew 13 verse 5 focus on trust of God oju si olorun ko gba gbo gba olorun gbo lori nkan taye re nilo o ya ba mi ka ki okan yin e ma fasi fi owo on te ni ko to yin
2: sori
0: ti ka re wi pe mi ni fi osile Matthew akoko to ba fe bori emi owo be satisfied pelu tolorun fun o ma bori emi owo number 2 ti ma mu keyin o bori o na ni Galatians chapter 5 verse 16 ma rin ninu emi Galatians 5:16 nje mo ni
2: ni
0: parte mi
2: ni
0: mo nfe fun fe ara se tori pe ara nse lo se mi emi na lo si ara won a mejeje si ta ko ara won ke mo ba se te fe nja won se ta ra fara han mo gbadua era ara o ni bori re eleketa 1 Corinthians chapter 13 verse 4 1 Corinthians chapter 13 verse 4 ma ko awon eniyan ni emi owu wi pe ko dara ma ko won ba salaye
2: ife
0: ma musuru a ma seun
2: ife
0: ki se lara
2: ife ki
0: soro igberaga ma ki ife won kan sa ife ki so ki soro ilara emi ilara o ni wonu re won ileri o se fun to ba n gbo mi loni ohun to le bori emi owu yen o ni keyin o fi aye re fun Christi gege bi oluwa ati olugbona mo de gbadua emi je o ya ko wonu re emi olorun o ya ko wonu re ma je mo olorun o ya ko wonu re agbara olorun o ya ko wonu re leri o se o o ra anu gba be lo ma ri e ja pade ni jebu ode ni CBTech ni ijari laaro Friday ago meje si ago mewa bo oni mo ma lu loruko Jesu yo dara fun o ti ni be o gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun pe yin egbe igun roro kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru e gbo dada o ni ogajo oru agogo meta abo lori No More War Prayer Mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain ejo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anointi ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi anointi ara re o de mo pe nipa igbagbo anu tele oran mi leyin yo dara fun yin eyin tele fe baba lo si Jerusalem September la ma lo nko to ba ma ko le lo ni September a ma di oloke Sinai e le send the message si wa lori number wa orun anu asi fun yin e o ri ti yin se ona la fun yin e pe number yi tabi ke send the WhatsApp message si wa 08066481455 08066481455 loruko Jesu anu ojade si o ri ti e se o ijobo orun o ni padanu be lo ma ri Jesu oluwa wa laaro la to je Thursday gbogbo eyan pade mi ni challenge adura ta mbabo ola lojo keta ti mo ma fun ni we ti a ko angeli eleketa si yo dara fun ma mi se o orun anu asifo Jesu oluwa wa.

0: Ètò ìre òwúrọ̀ lógun orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyí Olópọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá, ẹ káàárọ̀ sà.
1: Gómìnà ni fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
1: Adániwá yóò ṣe o.
2: Ẹ ṣe o.
1: Àrán ni bá ni débẹ̀. Ìrànlọ́wọ́ ayé ìrànlọ́wọ́ ọ̀run. Ìmísí ayé ìmísí ọ̀run. Àánú ayé àánú ọ̀run. Àtìlẹ́yìn ayé àtìlẹ́yìn ọ̀run. Ẹnìkan ṣoṣo tó ń jà fún wa láìmọ̀. Bàbá mi tó ń gbà wá lọ́wọ́ ogun tó jù wá lọ. Àṣẹ tó ń yọ wá nínú ogun àfinisẹ̀sìn. Má jẹ̀mú tí ń paná ayé tí wọ́n fẹ́ fi jó wa. Ọba tó ṣàánú wa. Ọba tó ràn wá lọ́wọ́. Ọba tó ràn wá lọ́wọ́. Ọba tó ràn wá lọ́wọ́. Ọba tó ràn wá lọ́wọ́. Olúwa gba ọ̀pẹ wa. Gbà yín wa.
2: Amen.
1: Gbà yín wa.
2: Amen.
1: Ẹ kọrin ìyìn sí ọba.

0: torí náà orú òní yóò hẹ ní aago mọ́kànlá alẹ́ májẹ̀mú ló wọn dà lóhùn ẹjẹ́ pàdé lálẹ́ ní aago mọ́kànlá.
1: bẹ́ẹ̀ ti ń lọ láàárọ̀ yìí ẹni àgbà ọ̀run kó ṣáájú
2: àmì
1: ẹ ó borí ogun yìí
2: àmì
1: ayé yín ó wọ ọlọ́run
2: àmì
1: ẹjẹ́ jésù bú ọ
2: àmì
1: nàìjíríà kò wà lálàáfíà
2: àmì
1: àánú kó bá wa gbé
2: àmì
1: ó ti rí bẹ́ẹ̀
2: àmì
1: jésù olúwa wa
2: àmì
1: májẹ̀mú àdá ọlọ́run
2: àmì
1: wá sí rí ọlọ́run
2: àmì
1: jésù olúwa wa
2: àmì
1: ẹ mọ pé fún àdúrà bá ti ń parí ètò tí wọ́n mọ gbàdúrà wọn kàn ti kàn fún yín ní lákọlá tí ogun sì mọ ṣẹ.
0: 070-4912-3572 àti 080-5986-3301.
3: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyí Olóòpọ̀ Ọ̀kú ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún fún yín. Jésù l'Olúwa.
4: Láti ọdún 1960 ni a ti ń kọ́lé. Ṣùgbọ́n tayọ àwọn ọ̀nà àti afárá, a kọ́ àwọn èròǹgbà láti sopọ̀ ní ìletò gbogbo jákèjádò.
5: Èèyàn mi, èdè wa tilẹ̀ yàtọ̀, ìrẹsì ìjọ náà ló so wá pọ̀.
4: Tayọ àwọn ibùgbé, a kọ́ ìbáṣepọ̀ láàrin àwọn ẹbí, ọ̀rẹ́ àti ara.
6: Ìyá mi, ìyá àgbà àti bàbá àgbà ti dé o.
4: Pẹ̀lú àjọṣepọ̀ àwa àti yín, a ṣe àgbékalẹ̀ àwọn ìpìlẹ̀ àná àti òní. Pẹ̀lú àgbájọ ọwọ́, ó dájú pé a ó ṣe àgbékalẹ̀ àwọn ohun tó kàn.
7: Lafarge,
4: ọmọ ẹgbẹ́ Wasin, atayọ ilé kíkọ́ nìkan.

ẹ kú ojúmọ́ rẹ ní ọ̀dẹ̀ tó mọ́ wa láàárọ̀ ti tòní. Wọ́n ní àwa ó máa lékè ṣá ní gbogbo ọjọ́ ayé wa. Àwa ó jẹ́ orí, a kì yóò jẹ́ ìrù. Ọba la ó máa ṣe lágbára Elédùmarè. Àwọn àgbà náà wá lọ́wọ́ bọ̀, wọ́n ní a kì í gbárù dúdú ká tẹ́rin, a kì í kẹ̀tẹ̀fẹ̀ ká tẹ́fọ̀n. Olúkọlúkọ kò lè tó ọ̀ọ́ni, odòkodò kan kò lè tó yéde pé. Yéde pé lórúkọ àpọ̀ṣun, ifá ní kí wọ́n wọ̀n lóòrú mú wọ́n lóòrú, ifá ní kí wọ́n wọ̀n níbù mú wọ́n níbù. Gbọ́gbọ́gbọ́ lọ́wọ́ yọjorí, kedere tèmi á yọrí jù. Kedere bá agbálé bá agbájọ, tagogo ní yọrí jù. Kedere.

0: ni ayo riju kedere lagbara olohun eh ti gbogbo wa ayo ri o oba laoje lagbara edumare a ni seru koko nu were lo nte siwaju abi odun fọlọrun so loruko ti
1: baba se ni lori ope la da gbogbo rele ledumare se fun wa o fun wa lafefe afin mi o fun wa ni un jije ninu ile ikere so kale ninu somo afika ma dupe fun torohun lo ba lagbara lori ohun gbogbo wa wa ale akunle se inkode iwo ina ni lo lagbara lori emi kaluku wa adupe ti o ti je emi wa gba pati tashi mita milenge ninu ola re eka aro e ko ojumo gbogba ite ti ngbo le ise wa bond fm mulawa 92.9 ile oni ti wa mo ohun ta je la wa kiri maja pade ohun tin ti o je wa loju ona bismillah tawakkaltu wala lahi wala hawla wala quwwata illa billahi ala aliyil azim abdu fatahi abdu gafa loko todo temi o kama mulawa lawe bi aso ogunun kama to ni pele pele bagba do se tomo ti e lori ebi koko nte si waju
0: koko nu we ina lo nte siwaju awon agba lowo bo won ni a ki sore ero kayo o ma ni ti ora egbe oselu ADC gbogbo awon to se ki sile egbe oselu o tun ti se ki jade bayi won ni 17 awon asoju sofin rep member lo fi egbe oselu ADC sile lana to lo darapo mo NDC omo tutun
1: were were ti kan je le lowo naira njajabo die lowo dollar lagba nla aye o be ni are parliament tunubu fi awon parako yo nisowo lagba nla aye lokun aya bale wi pe atuto to nlo lori eto oro aje no le de nigeria koni dawo duro todun yo fi pari to fi dodun tin bo kaduko ma je ninu oro aje orile de nigeria ni o
0: won ni ipo ri alaka ki fe keri keji o di tori ele n to fe je ngbon gbon se ntile ku gbon gbon yin o ile igbimo asofin agbolede wa nigeria won ma tin tu ofin won se won lero pe won gomina kan bo fe wa darapo ko wa je won epo kankankanka e ti amo si ranking officer agbalowo awon won ni won ti tu ofin se bare pe o kan le gbe gomina wa lati bi kan ko wa ma du awon epo kan o leto si to ba ti wa nle igbimo asofin tele o
1: osan ti odun la mu kan danu duro bo so ba dun a mu gba oselu yi dun ajola ni o awon gomina mefa to fe ko gba wole lo lo sile igbimo asofin o be legbe oselu APC so di mimo pe e ma sere be lo oselu idun lodun 2027
0: yoruba ma bo won ni eni to sonu ateni to ku injoko wa rira won he o ma ni ti ara gomina tele ni ipile ti Kano Alagba Ganduje ati emir Sanusi won la mejeji won ma fiju riju won foju koju baba na si se ka biyesi o won e pa ro yo ba ku npo nipa ti won pade nipa ton bura fu igba keji gomina tutun lanode
1: ija agba meji re ni ipinle Imo ogboni ilero sodi keta o laarin uzo dema okorocha uzo nazo nko senu re laarin awon meteta lori ipo ile igbimo asofin ipinle Imo West ni o be lo mo se sorun laarin akowi agba fun ijoba apapo ile yi George Akume ati gomina ipinle Benue iyen Aisent Aliya gbomiso mi o to nsele laarin awon mejeji lori kini automatic ticket ni o
0: won ni gba mi lagbangba agba ki gba mese mero o ma ni ti ore awon agbagba usa fulani ti a mo si Ariwa Consultative Forum o ma ti bogun sita o won lawon o ma o tawon se o ipe ile ise olopa won ti olu ile ise awon pa ni ipinle Kaduna o
1: nitori ikolukogba eleya omeya ohun ilara alejo gbodo ni lari ju mi lo to nsele lorilede gusu ile adunawo ta mo si South Africa are elegbi ma sofin agba o ti gbera o lati lo si orilede South Africa lati yanju awo fomo Nigeria lokun ayabale
0: sango aja mamala obeni koja fowo gu gbogbo le loju won ni ijima ja oni ipile Kaduna lohun awon ile to baje won no lo bi 50 ile awon meji na ni o ti gbe mimi bayi o
1: nitori iwa ajebanu ati iwa idagara mosa to fi mo ijaye alagbara mameru to nbe nigbesi aye awon olopa nipinle Delta oga agba olopa nleye IGP Olatunji really wa no lie disu o ti se be se isipo pada o didi e ni egberu kun awon olopa ti won gbe ko nipinle Delta wi pe ijekuje yin ti poju nipinle yi egba ipinle mi lo
0: won ni aje ile eni to toro iwo nsa lo Toronto so o ti gbagbe pe eye to nbe lalaba leko tun nbe lalaba ma ni America o mo ri ti ara governor tele ni ipinle ti Bayelsa Gómìnà Silva tó sá nítorí pé wọ́n lọ pé ó lọ́wọ́ nínú ìdìtẹ̀gba ìjọba. Wọ́n ní ilé ẹjọ́ ti ní àwọn dúkìá mẹ́sàn-án ní orílẹ̀ wa Abuja kí wọ́n gbẹ́sẹ̀ lé.
1: Ẹni bá ní báwo ni tobìnrin ti ṣe jẹ́ ẹ wá àgbo tútù kẹfùn tóró rẹ̀ jù obìnrin ló bí olówó ló bí gómìnà ló bí ààrẹ ẹ fún àwọn obìnrin láàyè láti lo agbára tí ń bẹ lọ́wọ́ wọn ìró tí ń bẹ nídìí wọn agbára ń bẹ ńbẹ ẹ fún wọn láàyè lágbo òṣèlú kí wọ́n fi tórílẹ̀èdè ṣe obìnrin àkọ́kọ́ ńlẹ̀ yeé sínítọ̀ olúrẹ̀mí tinubu lọ gbé ọ̀rọ̀ náà kalẹ̀ nílùú Àbújá lánàá.
0: Wọ́n ní kò ṣe tí wọ́n àbàjẹ́ tọ́bọ̀ òkè òní dálẹ́jọ́ ẹlẹ́lọ́run bá pati ẹ̀mọ́ láàmà pèlè yanre bàbá yẹn bàbá kẹ o wọ́n ní ọwọ́ tẹ àwọn tó ń gbé egbògi olóró yẹ cocaine àti àwọn igbó tó pé Ghana ni wọ́n ti ń gbìtọ́ ń pè ní Ghana Lord wọ́n ní wọ́n tẹ̀ wọ́n nípínlẹ̀ Ògùn Òǹdó Èkó àti Ọ̀yọ́ lánòde ìyáwó aṣọ́bodè ló ra wọn mú.
1: Ní ìgbáradì ètò òdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ iṣẹ́ tá a fi ń gúnugún kó jẹbọ ìta fúrákàlà kójú òkú ènìyàn àjọ elétò òdìbò ńlẹ̀ yìí INEC sọ pé ọjọ́ kọkànlá oṣù karùn-ún tí a wà yìí ní ètò ìforúkọsílẹ̀ yóò máa tẹ̀síwájú ta mọ̀ sí CVR exercise.
0: Wọ́n ní bí o bá ń gbọ́ gbègbègbè tó o bá bá wọn gbé ẹ̀kúlẹ̀ náà máa jù sí o. Ó mọ ní ti ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ní wọ́n ń sáré báyìí láti rí pé wọ́n bá gbèdéke ètí àjọ elétò òdìbò ilé wa sọ pé orúkọ àwọn ọmọ ẹgbẹ́ yín àfẹ rẹ́jísítà aláfọwọ́kọ mọ́ o. Ó gbọ́dọ̀ wà lórí ayélujára bí ajere tí a mọ̀ sí digital register. Wọ́n ní gbogbo wọn lásá kíjokíjo láti rí pé àwọn bá gbèdéke mu o.
1: Nínú ìwé ìròyìn ló wọ́n tòní ẹgbẹ́ afẹ́nifẹ́re kọminú o wọn ni ìṣòro òjínigbé tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ nípínlẹ̀ ogun ó ń kọ àwọn lóminú gidi gan o àwọn alẹ́ lọ́rọ̀ nú ẹgbẹ́ afẹ́nifẹ́re wọn ké sí àwọn tó ń bẹlẹ́ka ètò ààbò kí wọ́n kò fi ṣàdá.
2: Dídákẹ́wò yẹ ṣe yebíye òótọ́ ṣe ń ná bí owó ọmọlúàbí ló nínú re àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fà dààmú ìgbọ́n ẹ̀ ń dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gẹ́ ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ohun tí ṣẹ̀dá fààyè gbà ayé ń yí bí ṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ìpariwo ààrẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ àbí àkàrà wọn pa ló kápá ẹ̀kọ́ gírí yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachẹ́ẹ̀tì lọ́jà àtilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
3: Wọ́n gba gbogbo ilé kan lórí àti yarun ọmọdé báyìí.
4: Ẹ̀yin náà wí bẹ́ẹ̀. Kò sígbà tá a yarun kíkẹ́ lọmọ tí kì í sunkún. Torí ṣe ló máa ń kan. Bẹ́ẹ̀ kẹ̀, irun ọwọ́ òkúrò lójú kan.
3: A jẹ́ wípé o tí gbọ́ nípa Mediana Zero tó ti ń Living Growth Conditioning Milk nìyẹn. Láti ìgbà tí mo ti ń lò fún àwọn ọmọ mi ni irun ò ti kan wọ́n mọ́. Ọmọ tó bá lo Mediana Zero tó ti ń Living Conditioning Milk kò ní sunkún bí wọ́n bá ba yarun ẹ̀. Bẹ́ẹ̀ ni irun wọn máa gùn sí i. Tó bá tún wá lo Mediana Zero tó ti ń Hair Booster Cream, ìyẹn gan fúnra ẹ̀ òdogún ni. Bó ṣe ń ṣiṣẹ́ fún irun láti rọ̀ ni yóò tún máa mú kún tí yóò sì máa gùn sí i. Irun ń rẹjẹ níwájú tàbí nípàkọ́ ọmọdé ò sí níbi tí Mediana Zero tó ti ń Hair Booster Cream bá wà.
4: Mo ní màá ti wá rí àwọn èròjà àtúnṣe Mediana ọmọdé yìí.
3: Gbogbo èròjà àtúnṣe Mediana wà káàkiri pé wọ́n sórí 0702-5007-861 àti 0809-179-9333. Mediana.
5: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial star 737 star 90 hash for airtime and star 737 star 91 hash for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
6: Is it okay to make fun of our tutor? Let's have a talk.

0: 130 grams pack now for 1,500 naira. Now Nigerian Dental Association serve day with Ora B.
1: Wẹ̀rìn ló ń tẹ́ ẹ síwájú o tí a bá dé abala àgbéyẹ̀wò kí ni a fẹ́ gbé o láàárọ̀ ti tòní. Ọ̀rọ̀ lórí ìkólẹ̀ kódọ̀ tí ìpínlẹ̀ Èkó bó ṣe máa múyán lórí dáadáa òun náà ni a fẹ́ gbé yẹ̀wò. Gbogbo àná la mọ̀ pé ìpínlẹ̀ Èkó ó jẹ́lu tó ń fẹ̀ sí lójoojúmọ́ àfi bí ìgbà tí wọ́n fẹ́ di ẹlẹ́lẹ̀ nílé fẹ̀. Gbogbo àwọn ibi tá a pè ní gbókìjikìji tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn ibi tó jẹ́ ìrà tẹ bá débẹ̀ báyìí ìlú kan ń fẹ̀ sí ni ojoojúmọ́ bọ́ bá ti bímọ tó bá ti jáyàn lẹ́nu yẹ́ láwọn ìlú tó múlẹ́gbẹ̀ wá báyìí mò ń lọ Èkó náà ni gbogbo wọn máa ń sọ mò ń lọ Èkó. Bẹ́ẹ̀ ò ṣe wá ń wọ Èkó ní gbogbo ìgbà yìí a gbọ́dọ̀ máa rí ọgbọ́n orin dá ọgbọ́dọ̀ máa gorí ọgbọ́n lórí ìkólẹ̀ kódọ̀tì ní ìpínlẹ̀ ti Èkó. A gbọ́dọ̀ dúró lórí ọgbọ́n èṣí torí wọ́n ní àgùntàn èṣí ò dubẹ̀ orí èṣí díkàsè. Báwo la ṣe fẹ́ ṣe tí ìkólẹ̀ kódọ̀tì tá a máa gbé yẹ̀wò lóòrèkóòrè pé ṣé à ń lọ wájú ni ṣó ń lọ dáadáa ni kí la tún láti fi kun nírú ìpínlẹ̀ tó jẹ́ ti Èkó báyìí.
2: Ẹnìkan kì í dágbò ṣe la ṣe ké sẹ̀yìn aráàlú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ wà ń lé. Ọgbọ́n wo ni wọ́n rí dá sí lókè òkun ọgbọ́n wo ni wọ́n rí dá sí láwọn ìlú tó ń gbẹ̀rẹ̀gẹ̀jígẹ̀ ìlú tó ń lórúkọ káàkiri àgbà ńlá ayé tí wọ́n sì mójútó ìdọ̀tí ìlú wọn. Àwọn àmọ̀ràn wo lẹ lè gba àwọn àjọ kólẹ̀ kódọ̀tí nípínlẹ̀ Èkó tí ìlú Èkó fi mọ́ tónítóní báwo lè èrò tó ń pọ̀ nípínlẹ̀ Èkó ò ṣe ní kó bá wa lẹ́ka ìtògbàlengbàtà nípínlẹ̀ Èkó.
1: Báwo ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ sọ pé báyìí ni a ti kọ́lẹ̀ báyìí òfin tá a ti ṣe látọdún lọ.
2: Kó máa lọ bẹ́ẹ̀.
1: Tá a ṣe gbọ́dọ̀ máa tú dọ́gbọ́n sí pé ibi ayé bá tẹ̀sí aláti tẹ̀sí flexibility tó yẹ pé kò ní jẹ́ rigidity tó yẹ pé gbogbo pé òfin yìí ó àti káàsì ẹ̀ ní iron tí ò ní jẹ́ tó yẹ pé a ti sọ pé aláti tẹ̀sí flexibility tó yẹ pé kò ní jẹ́ rigidity tó yẹ pé gbogbo pé òfin yìí ó àti káàsì ẹ̀ ní iron tí ò ní jẹ́ tó yẹ pé a ti sọ pé àfẹ́ ju mọ́tò lọ́mà lọ́mbì kan nígbà títí tí ò dẹ̀ da tí lọ́mọ̀ ò ráyè dé bẹ̀ báyìí máa yé dára tún máa dọ́gbọ́n máa kólẹ̀ bẹ̀ tàbí mọ́tò nìkan mọ́tò dẹ̀ lè wọ́ bẹ̀.
2: Mọ́tò dẹ̀ lè wọ́ bẹ̀ yàtọ̀ sí yẹn ìlú tún fẹ̀ sí ni àwọn ibi tó jẹ́ ìrà tó jẹ́ inú omi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sanfili ń lọ wọ́n kọ́lé sí
1: i. Àwọn obìnrin náà tún jìnà lẹ́yìn pé táwa bá ní ẹ̀pẹ́ tá a fẹ́ máa kólẹ̀ lọ ní ìsinyìí. Alàgbà báwo la ṣe lè ṣe ìyájọba ní ọgbọ́n àtẹ̀jíṣẹ́ ni o 08037888030 08037888030
2: 08022198404 08022198404 Abiodun Ilugbajun olóòtú fún tààrọ̀ tòní ẹ ṣeun tẹ̀ ń tẹ́tí sí wa kókó ń tẹ̀ síwájú.
1: Kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú. Nínú ìwé ìròyìn Niger Tribune tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní lójú onídèrè bíi kó kẹja tó wà lódò tán ni o lójú onínàbì bíi kó sì máa wà léwelewe ni o. Ó máa ní tí ọ̀rọ̀ ilégbìmọ̀ aṣòfin àgbà wà lórí pé bí àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bó ṣe jẹ́ pé àwọn náà ni ó máa ṣe lọ títí lọ́la wọ́n máa ti ṣe òfin tuntun o. Wọ́n ní pé ó ń bọ̀ àwọn ni wọ́n ń dẹ́ dé láyé ọjọ́ ni ò láyè sí ojú ni wọ́n mú tó o. Wọ́n ní wọ́n ti ń gbọ́ kùkù kẹ̀kẹ́ pé àwọn gómìnà kan àwọn náà fẹ́ gba tíkẹ́ẹ̀tì wọ́n fẹ́ wá sínú ilégbìmọ̀ aṣòfin àgbà tó bá wá dé báwo ni wọn ò ṣe ní gbá àwọn tó wà ń bẹ̀ báyìí tí wọ́n ṣe adarí tí wọ́n ṣe ní gbá wọn sẹ́yìn o. Àti pé àwọn kan náà tún ti ṣe sẹ́nétọ̀ rí tó sì jẹ́ pé òfin tó fi ń ṣe adarí ilégbìmọ̀ aṣòfin tó fi ń ṣe lọ́gàálọ́gàá àti àwọn olóyè ó sọ pé tó bá ti ṣe é rí ìyẹn ni ranking member ó lágbára láti dupò báwo la ṣe ní fún wọn láyè láti wá dá àárín àwa ilégbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá ìrúgbà tó bá di ẹlẹ́ẹ̀kọkànlá. Gbogbo àwọn ni wọ́n ní wọ́n músà lóògùn lánàá o nígbà tí ẹni tí ó jẹ́ ààrẹ ilégbìmọ̀ aṣòfin Godswill Akpabio tó pe àwọn àgbààgbà ìyẹn principal officer bíi ẹgbẹ́ àti àwọn akóninìjà náà táwọn olóògbé ẹ wà o ẹjẹ́ ká tètè yáa dá ọgbọ́n o. Wọ́n ní òfin tó rọ̀ mọ́ nípa bí wọ́n ṣe ń jẹ oyè àti ipò nílẹ̀gbìmọ̀ aṣòfin wọ́n máa ń tún ṣe lánàá òde òun kọ́ lóun kó fún wọn ṣe o. Wọ́n ní òfin ọ̀hún wọ́n ti tọwọ́ bọ̀ o pé ìwọ tó o bá ṣe sẹ́nétọ̀ lásìkò tá a wà yìí kó wá lo ti ṣe sẹ́nétọ̀ bí ẹ máa rùn rí o wá dé ní tó ń bọ̀ ní 2027 o ní láǹfààní láti dupò bí ipò ààrẹ igba keji are atawon ipo to ku o won ni ba kan na ipe iwo boya o se ni jeta ipe o se ni 2020 2019 o wa n bo nisi yi ni 2027 o ti for 2015 abo tutu for 2023 sasiko ta wa pe o ni lanfani abalo baba ngba ti gbogbo awon yan wo ofin lotun losi ati gbogbo awon akonu ti won ko si order 5 ni order 38 ti won fi si ni won ri pe o da bi pe ofin yo fun apabio atawon to nsakoso lowo lowo yi na ni anfani pe awon na ni o tu se bibo ba se won lore lodun 2027 won ni awon eyan bi alagba gbenga danel bo te ye pa won wa ni ilegun ma sofin lowa ti kada ba tun se won lore igba to wa ti dipo adari mu won tun ni le dipo adari to gbo won o si ladari lowo lo ti awa yi awon eyan bi ibikule amosu to ye po na ti se senator yi to tun wa fe pada wa se senator tugbo to ti lo se gomina ti o pe ko se lowo lowo ti awa yi 2020

0: ẹ sọ fún ẹkọ ní otútù yìí bàtà rárí o kí wọn kálu gbé one time koríko tẹni bá ti tẹ òtún gbẹrí mọ ìdè kára ó lè lúbúlúbú funfun pẹ ìrúkù sarajọ mẹra yágágá àjàká kò tí sọkọ fún ẹkọ ní otútù yìí bàtà rárí o lágọ ara káì kàsàkàsà knockout ìdè kára ó lè jagunla bí olùgbòǹgbò gajàtọ ara jàtọ kẹtìlẹ ẹgbẹ ìlú raka ẹgbà to yield pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹkẹlé níbi ká gbogbo òyìnbó ló ṣe gbára rẹ ò bá yá lẹyìn ọjọ mẹta kàn sí dókítà rẹ.
1: Àbí aṣíwájú làwọn àmọ́ láti rí fẹ́.
2: Ohun tó ń da akọlọ lálòpẹ́ àdúrà ló ń fẹ́ èyí tó kù díẹ̀ káàtó àdúrà náà ni o. Ló mú ẹgbẹ́ rìnrìn New Hope Network TRN gbé àkànṣe àdúrà ńlá kan kalẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà fún àlàáfíà àti ìṣọ́ Ọlọ́run tó yẹ kóró fún bàbá wa bàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR Kẹ́mi Ọlá Bàbá Túbọ̀gùn kárí ipẹ́ o bàbá. Ọjọ́ Sunday ọjọ́ kẹwàá oṣù yìí làkànṣe àdúrà náà yóò wáyé o tó ń lé tàlejò kẹ́ẹ̀tú ayá jáde láti darapọ̀ mọ́ àkànṣe àdúrà fún bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Jàgàbá ń bọ̀gù ọjọ́ Sunday ọjọ́ kẹwàá oṣù yìí ló bọ́ sí Tàfáwá Balewa School Lẹ́kọ̀ọ́ ní gbàgede àdúà dìrì New Hope Network TRN ló ń retí gbogbo wa o. Àkànṣe àdúà yóò yọ ẹnikẹ́ni sílẹ̀ Honorable Chief Muhammad Oyinlọmọ Dámọ̀lé Director General TRN Lagos State lọ́lù kéde.
3: Gege bi keke Mario Ọlọrun gba wa lọwa isan fini pamọ awan finisher sin ide mi ja oju to ba fakoko eni sofo ajegun wa lodo baba agba. Baba agba wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanajeru Ikotun Lagos State. Ero ba ni soro won 08068216859 le kan si 08068216859 de ronke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le sopanu.
4: Assalamu alaikum. Àwọn kọmití, àwọn jàmá àti àwọn àgbààgbà mùsùlùmí ìlú Ìjíọ́mẹ́sọ̀ ń pe gbogbo èèyàn síbi ayẹyẹ wíwí láwà ní Chief Imam ìlú Ìjíọ́mẹ́sọ̀ fún lè mọ́mọ́ wa tuntun Alfa Abilé Aminu Bádẹ́rù ilé ìjagun Ìjíọ́mẹ́sọ̀ lọ́jọ́ Saturday 9th May 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní pápá ìṣeré Asarudin tìlú Ìjíọ́mẹ́sọ̀ lábẹ́ kábíyèsí ọba wa Mudashiru Ọláwálẹ̀ Oyèwọ̀bí di amúni of Ìjíọ́mẹ́sọ̀ Fọ̀dílẹ̀ Sheikh Ahmed Aminu Láyàrí kọ́ṣe rere Fáhárù Ulamai Okewi General Ààrẹ Mùsùlùmí Iwájú wa Local Government àti Sheikh Hassan Hussein Bàbá Àdínì ìlú Ìjíọ́mẹ́sọ̀ lára àwọn ìkànlú tí ó wà níkàlẹ̀ ni alága ìjọba ìbílẹ̀ Iwájú wa Honorable Murtala Abiodun Oyewumi àti alága gbogbo àwọn ìmáàmù níwájú wa Aima tí wọ́n jẹ́ Chief Imam ìlú Ìwérelé Sheikh Najimuddin Badruddin Amubiyeya Fọ̀dílẹ̀ Sheikh Ahmed Aminu Láyàrí kọ́ṣe rere Fáhárù Ulamai Okewi General Ààrẹ Mùsùlùmí Iwájú wa Local Government lóṣù nígbọ̀wọ́ ìkéde yìí.
5: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
6: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
7: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
8: Ìtẹ̀méjì omi òróǹbó lẹ́mọ̀nì síbi ìdúkọ àti iyọ̀.
9: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
8: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
9: Gbàgbé àpòpọ̀ yìí. Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsudent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: and recover with Astamine, a blend of amino acids and multivitamins.
1: Ọ̀rẹ́, ǹjẹ́ o ti gbọ́ nípa ilé iṣẹ́ tó ń yáni lówó aláìní èlé kankan lórí tó ṣẹ̀ṣẹ̀ wọ̀rú?
2: Rárá o, àwọn wo nìyẹn náà?
1: Amana Non-Interest Finance Company lórúkọ ilé iṣẹ́ náà, ilé iṣẹ́ tó ń yáni lówó aláìní èlé lórí. Wọ́n bá ní ṣàmójútó ọ̀rọ̀ ẹni, wọ́n bá ní ṣètò ìdókòwò tí ò lẹ́gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà mo ṣẹ̀ṣẹ̀ dókòwò pẹ̀lú wọn lágbọ̀n ètò ìdókòwò ọlọ́jọ́ pípẹ́ wọn kan ni.
2: Eléyìí dùn mọ́ mi gan o, ṣùgbọ́n kí ló wá dé tó ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi?
1: Ibi náà ṣe gbọ́ nípa wọn ni o.
2: Kò burú, báwo ni màá ṣe bẹ̀rẹ̀? Kẹ́mi náà lè bẹ̀rẹ̀ ìrìn àjò lójú ọ̀nà àti dọlọ́là bíi ti Dangote.
1: Kò le rárá, ìwọ ṣáà ti kàn sí ojú òpó ìtàkùn àgbáyé wọn, ìyẹn www.amanafinance.com tàbí kó gba app wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká rẹ lórí Play Store àbí lórí Apple Store. Ilé iṣẹ́ wa wà number 252 ní Abat Macaulay Way, Yaba, Lagos, àtúwà ní Tower 2 BOI BOI Building, Lot 256, Zone A of Abat Macaulay Way, Abuja. 091-114-47777. Amana Non-Interest Finance Company. Ṣíṣe àgbékalẹ̀ ọrọ̀ àti ìṣeréré wa nípasẹ̀ ìlànà tó péye.
3: Mommy, today Goldie Mom get me quite well, oh.
4: My own self.
5: Mommy, mommy, you try. But I beg, eh? Suffering with this milk, oh.
4: Not be me, oh. Now the Goldie Mom 3-in-1, it don't get milk inside.
5: Milk inside? Since when? Get Goldie Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Goldie Mom, make every day golden.
6: Olagunde na jasibi o
7: iruya iruya wa o iruya
6: adupa lowo olodumare oba lori baba mi amis iyada olagunde omo patmos aso aju muslimi nile yoruba to fi dedo ba mi ni poro osofo won pe okori odun esa don won odun okorun odun ki ku ni le le pa yi lowo awa.

0: wẹ̀rọ̀yìn bí ẹ ṣe wà láàárọ̀ yìí rèé.
1: Wọ́n ní ọba tó dilé, ọba tó sàkìtọ̀ dọjà, tó tún wá sọ̀gbẹ́dì orúkọ ò ní parẹ́ o. Torí pé àríṣe la àríkà, àríkà wa bá àrègún, hunduku bá ṣe lónìí ọ̀rọ̀ tọ̀ ni ó dàbódọ̀là o. Ó máa ní ọ̀rọ̀ tí ẹ bálẹ̀ olúborí ọdún fá Èkóre ní òwòrò ṣòkí. Ayọ̀ Lásìsì Surajudeen Awomade Miyaki tó máa ń sọ nípa ìṣàkóso olúborí ọdún fá Èkóre o. Bàbá náà tó ń bá wọn gbé sọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí ètò gbálẹ̀ngbàtà olóṣooṣù ti ìpínlẹ̀ kó gbé kalẹ̀. Ìpè bí àwọn èèyàn wọn ṣe ṣe ní ìtí ó kọjá lọ fẹ́ kí wọ́n tún tẹ̀síwájú lórí ẹ̀ o. Wọ́n ní eléyìí yóò lé ààrùn jìnà ní agbègbè ọ̀hún. Wọ́n ní èyí tó tún máa wáyé nínú ọdún yìí wọ́n kára wọn sí dáadáa. Ìpè baálẹ̀ náà ti lákọ́dá ẹnikẹ́ni tó yẹ pé ó ń ṣe mídìn lásìkò gbàtà ìpè àwọn ò máa fà lé ìjọba lọ́wọ́ ni o. Bàbá náà tún wá tẹ̀síwájú wọn ni lórí wàhálà àti ìlálàṣe tí àwọn olùgbé olúborí ọdún fá Èkóre máa ń rí lórí nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn NIN. Wọ́n láwọn ti gbé ìgbésẹ̀ tó yá kí o ti ri pé àwọn èèyàn ò rí wàhálà mọ́ wọn ò sì sọ kọ́bọ̀ o. Wọ́n ní àwọn ìgbìmọ̀ ìjẹ́ pé yóò máa ṣe ìforúkọsílẹ̀ NIN àwọn ti lọ bá ìjọba ìbílẹ̀ sọ̀rọ̀ wọ́n ti gbé wọn wá sí ààfin báyìí. Wọ́n ní gbogbo ọmọ olùgbé olúborí ọdún fá Èkóre kẹ́ẹ̀kan máa wá sí ààfin pé baálé ilé tí ò bá mọ èèyàn tó ń bọ́ yóò ní ìṣòro o. Ìpè ìdílé tí gbogbo àṣẹ gbọ́dọ̀ fi orúkọ wa sílẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ NIN. Wọ́n lóhun tí a ní láti ṣe pé ká tó orúkọ wa lẹ́sẹẹsẹ bóyá kí wọ́n ṣe àwọn abánẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká fi sílẹ̀ o. Wọ́n ní bákan jọ bí ẹni ó ṣe kókó ó ṣe pàtàkì. Ìpínlẹ̀ ta ti wá àti ìbílẹ̀ wa ibi tí à ń gbé wọ́n ní àtẹwé àtàgbà òun náà ní orúkọ sílẹ̀ ní inú NIN tí wọ́n ṣe ní àfin baálẹ̀ olúborí ọdún fá Èkóre Wòròṣòkì yẹn olóyè Surajudeen Lásìsì Awomade Miyaki o. Wọ́n ní kò ní pẹ́ kò ní jìnnà o ẹ tètè lo àǹfààní yìí kẹ́ẹ̀dẹ̀ tètè máa dé lérí pé gbogbo ètò ó lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Gẹ́gẹ́ bí baálẹ̀ olúborí ọdún fá Èkóre Wòròṣòkì olóyè Surajudeen Awomade bó ṣe sọ ní mọ̀lára tòun.
0: Àmọ̀ràn tó gbókun bí àwọn ti lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó wípé ẹ tẹ̀ jẹ́jẹ́ o ẹ má tẹ̀ báṣubàṣu. Ẹ tóore o, ẹ má dé ó dogun o, pàápàá ẹgbẹ́ onímọ́tò wo, ẹ̀yẹn Road Transport Employers Association of Nigeria, ẹ̀ka ti gbogbo ilẹ̀ Yorùbá tá a mọ̀ sí Southwest. Wọ́n máa ti ń gbà wọ́n yànjú. Wọ́n ní ẹ má dá arúgúdù lẹ́lẹ́kọ̀ o, ẹ gbà láfẹ̀yẹ̀ ní gbogbo àyíká ìtẹ́ bá wà láti dájú wípé iṣẹ́ yín bẹ̀ láàrin ìlú. Àmọ̀ràn yìí ló tẹnu agbẹjọ́rò èyí tó ń mójútó gbé onímọ́tò ọ̀hún nípínlẹ̀ Èkó tá a mọ̀ sí Council Council Ọ̀gbẹ́ni Lot Ekaru Umar. Òun ló gbé àmọ̀ràn ọ̀hún kalẹ̀ o nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò náà sọ̀rọ̀ lórí ìdájọ́ èyí tó jọmọ́ ti ìgbanisíṣẹ́ lábẹ́ Federal Ministry of Labour wípé kí wọ́n ṣiṣẹ́ náà ní ìbámu pẹ̀lú òfin tó jọmọ́ ti gbòkègbodò ọkọ̀ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kó má dá wàhálà lẹ̀ Yorùbá. Sọ mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó ní tòótọ́ ni wọ́n dá ẹgbẹ́ Ritain Mọ̀kó lọ́jọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n bí ẹgbẹ́ wọn ó ti ṣiṣẹ́ láì jogún dọdẹ wọ́n yàn láàyò. Ẹgbẹ́ Ritain ní gbogbo South West Zone àwọn sọ ní ìṣọ̀kan làwọn wà nípínlẹ̀ Èkó àwọn ò sí nínú ogun àwọn ò sì tẹ̀. Agbẹjọ́rò ẹgbẹ́ ọ̀hún wá ń sọ mọ̀ wípé ìtẹ̀síwájú ó ń bẹ fún ẹgbẹ́ náà nípínlẹ̀ Èkó.
1: Kọ́kọ́nú wẹ̀rẹ̀ ló ń tẹ̀síwájú wọ́n ní a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ onílò. Ó máa ní ti ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC tó yẹ pé lóṣù tó kọjá ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ fi ẹgbẹ́ tí wọ́n wà sílẹ̀ tẹ́lẹ̀ tọpọ̀ mọ́ ADC o. Gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ wọn ní lánàá òde yìí náà àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòṣòfin ilé wa Abuja tó ń lọ bí 17 ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ tí wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC. Wọ́n ní báyìí ẹni tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ òfin àgbà alàgbà Godswill Akpabio wípé ó máa fi ṣe ẹ̀yẹ́ kọ́lọ́hún kó máa fẹ́ 17 tí wọ́n fi ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ tí wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC. Wọ́n ní báyìí ẹni tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà alàgbà Godswill Akpabio wípé ó máa fi wọ́n ṣe ẹ̀yẹ́ kọ́lọ́hún kó máa fẹ́ rin ẹni sọ́tẹ̀ ní lẹ́nu. Wọ́n ní bàbá náà jókòó wípé ẹ wá o ẹ mélòó lẹ fẹ́ máa pààrọ̀ ẹgbẹ́ láàrin oṣù kan. Ipò tí ó bí ẹ̀mẹta báyìí táwọn ọgọ́ rí àwọn ọkọ̀ tó ń pààrọ̀ ẹgbẹ́ ẹ wá mọ̀ ṣe báyìí ẹ lọ kóra yín jọ ẹ bára yín sọ̀rọ̀ ẹ ronú ẹ fẹ́ máa kéde èèyàn lẹ́nìkọ̀ọ̀kan mọ́ o. Gbogbo ẹyin tẹ́ ẹ fẹ́ pààrọ̀ ẹgbẹ́ ẹ lìsì orúkọ yín kakukú ṣe lẹ́ẹ̀kan kó má di pé lẹ́nìí ẹ máa dà mí láàmú ẹ má dàgbà láàmú o. Ipe bó ṣe wá ń wo ìjọba pé ẹgbẹ́ òṣèlú ADC ó ti kú o ló bá dẹ̀ ní ké nílẹ̀gbìmọ̀ asòfin àgbà lánàá òde yìí. Wọ́n ní àwọn asojúṣòfin 17 ló fi ADC sílẹ̀ lánàá òde yìí tapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC látàrí pé bí oyin bá wọ́ lọ lè má.

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Gbogbo ẹbí olùmẹ̀gbọ́n Royal Family of Lagos kéde àdúrà ìrántí ọdún kọkànlá 11 years remembrance bàbá wọn olóògbé Alhaji Abdulateef Alamo olùmẹ̀gbọ́n ọbàgbé Alhaji Abdulateef Alamo olùmẹ̀gbọ́n ọba ìlú Èkó ọba Rilwan Aremu Oṣeọlale Akiolu olówó Èkó Akiolu the First gbàdúrà fún gbogbo ẹbí olùmẹ̀gbọ́n pé kọ́lọ́run túbọ̀ jẹ́ kí ẹ̀yin bàbá dára àmì bákan náà ni ọba Abdulateef Akọ́láwọlé olùmẹ̀gbọ́n ọba Ajá Àtòkun Ajá náà gbàdúrà pé kọ́lọ́run tẹ́ bàbá sí afẹ́fẹ́ rẹ̀ iwájú tó kọjú sí kó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kó má ṣe bàjẹ́ kí ọmọ rere gbẹ̀yìn gbogbo wa àmì Alhaji Mansur Adeola olùmẹ̀gbọ́n olùkéde fún gbogbo ẹbí.

0: ti ṣàtìlẹyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ọ̀jọ̀gbọ́n Yetuwada ṣe sọ fún àwọn ará òkèèyàn pé agbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí ẹ ṣe àtìlẹyìn fún ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí bí bò bá ya lọ ọdún 2027 tó sì ń rọ gbogbo àwọn ọba àlàyé àwọn olórí olóṣèlú àwọn ọ̀dọ́ àti àwọn ẹgbẹ́ àwùjọ tó wà ní òkèèyàn pé tó bá dọdún ọdún 2027 ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ kí ó máa tẹ̀síwájú inú wẹ̀rẹ̀ inú telegraph ròyìn wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ ti tòní, Sikiru Aide Barista nínú àwọn tíra ètò ṣe ó ní kìí ṣe bá a ṣe pẹ́ láyé tó kìí ṣe yẹn ló ṣe kókó ohun tá a gbélé ayé ṣe ló ṣe pàtàkì. Ó máa ní ọ̀rọ̀ títo lórí tẹlẹ́mù máa sọ nípa olóògbé ààrẹ Umaru Musa Yaduwa bí wọ́n ṣe rántí ọdún 16 ètò ọ̀rọ̀ náà tó ṣílẹ̀wọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà o. Wọ́n ti ń ṣàpèjúwe olóògbé Musa Yaduwa gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé kò nífẹ̀ẹ́ tara ẹnìkan o kìí ṣàníkan jọpọ́n ẹni tó yẹ pé ó jẹ́ olóòótọ́ ó wà fún ìdájọ́ òdodo ó sì sin àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà o. Wọ́n ní ẹni tó yẹ pé adarí tó ń sin ìlú òun náà ni Ọlọ́lá Umaru Musa Yaduwa nígbà tó fi ṣèjọba orílẹ̀-èdè wa Nàìjíríà o. Wọ́n ní tẹ́ ẹ bá gbàgbé kí Yaduwa tó gorí àlééfà epo orílẹ̀-èdè wa Nàìjíríà òkè ló máa ń lọ gbogbo gbà Yaduwa ló dé tẹ́ pé ó dá owó epo padà sẹ́yìn ó di ikùn ìpè ọ̀pọ̀lọpọ̀ nǹkan ribiribi ló ṣe o. Ọ̀nìyàn tó bá súnmọ́ ba pẹ́kípẹ́kí náà ló mọ yàrá tí ọba sùn lára àwọn tó ń sọ̀rọ̀ dáadáa nípa Yaduwa láti rí ààrẹ tẹ́lẹ̀ rí ọmọwé Goodluck Jonathan níbi tí wọ́n ti ń ṣe ẹyẹ ìrántí ọdún 16 lánàá òde yìí. Bákan náà láàrin ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Sakoto Aminu Tambuwal tó náà ṣàlàyé pé adarí tó yẹ pé ó ní ìwà rere òun náà ni Yaduwa o tó sì jẹ́ pé kì í pariwo kì í ṣaláriwo. Bákan náà lòun náà sọ dáadáa nípa Yaduwa pé títí báyìí láà máa rántí ẹ o. Bákan náà ni ààrẹ tẹ́lẹ̀ rí fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà Bukola Saraki náà gbẹ́yìn o òun náà bọlá fún Yaduwa ó ní títí láì láwọn orílẹ̀-èdè Nàìjíríà yóò máa rántí kì í ṣe lẹ́tà akọ́ tàbí ọkọ̀ tá a ní la yóò fi máa rántí wa ipa tá a bá ní nínú ayé àwọn èèyàn pé Yaduwa ó nípa dáadáa nínú ayé àwọn èèyàn kó tó di pé ó ṣílẹ̀wọ̀ ní ọdún 16 sẹ́yìn 16th anniversary lọ ṣe fún Yaduwa lánàá òde yìí.
0: Kókó onúwe ìròyìn tẹ̀síwájú láàárọ̀ Bond FM láwa 92.9 àwọn ní wítèmi dèmi onítọ̀hún máa sọ tẹnu ẹ̀ kó tó lọ ni òun lórí fáfẹ́ni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ róòdù ní ìpínlẹ̀ Èkó ìyẹn rí ti ọ̀gbẹ́ni Shamsuddin Àjàlá Kausara nígbà tí wọ́n ń sọ lánàá òde yìí wọ́n ní ṣe rí ìṣèjọba àwọn wọn ṣì wà dígbé o lórí ìròyìn kan tó yẹ pé ń lọ káàkiri pé bí àwọn ti yà wọ́n nípò wọ́n ní àwọn ṣì wà gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ róòdù ní ìpínlẹ̀ Èkó tí àwọn sì ń tẹpẹlẹ mọ́ àti pé ìfàyàbalẹ̀ àti ìdúróṣinṣin ẹgbẹ́ náà ó wà ní ìṣọ̀kan ọ̀rọ̀ ìjẹyọ níbi ìpàdé tí wọ́n ṣe lánàá ẹni tó jẹ́ alága ti ìwọ̀ oòrùn gúúsù ti ẹgbẹ́ Rita Barrister Samuel Agbẹ̀dẹ nígbà tí wọ́n sọ nínú ẹ̀ pé àwọn ní ti South West o ó ní àwọn ò sí lẹ́yìn Malam Musa Muhammed láti jẹ́ alákòóso àwọn ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ wọ́n ní gbogbo ètò làwọn ti ń ṣe pàápàá jùlọ lórí ìṣèjọba èyí tó yẹ pé ti ẹgbẹ́ Rita láti rí pé ìfàyàbalẹ̀ wà nínú ẹgbẹ́ àjọṣepọ̀ tó dánmọ́rán ó wà nínú ẹgbẹ́ káàkiri àwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà nínú ọ̀rọ̀ tó ń tẹ̀síwájú ó ń sọ nínú ẹ̀ pé gbogbo ètò àti àlàálẹ̀ òfin pàápàá jùlọ tó rọ̀ mọ́ ti ẹgbẹ́ Rita ní ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà ló jẹ́ pé àwọn ń tẹpẹlẹ mọ́ tí àwọn sì ń tukọ̀ ẹ̀ dáadáa. Bákan náà ló ń sọ nínú mọ́ gẹ́gẹ́ bí ó ṣe ń tẹ̀síwájú ó ní lábẹ́ àjọ tó jẹ́ ti ètò ìgbanisíṣẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ wọ́n ní gbogbo ètò lọ ti ṣe láti pé ìfàyàbalẹ̀ ó wà nínú ẹgbẹ́ náà tí gbogbo kan sì ń lọ ní mẹ̀lọ̀mẹ̀lọ̀ àti pé àwọn ṣiṣẹ́ pẹ̀lú ìṣèjọba ìpínlẹ̀ Èkó lórí àti jẹ́ kí àlàáfíà ìjọba nínú ẹgbẹ́ àti bí ẹgbẹ́ náà yóò ṣe máa nílọsíwájú. Ẹni tó jẹ́ akọ̀wé ti ìwọ̀ oòrùn gúúsù ti ẹgbẹ́ ọ̀hún ìyẹn Kọ́mi ti Wálàdé Akíngbadé àwọn náà sọ di mímọ̀ pé gbogbo àwọn ètò tó yẹ pé àwọn sọ pé wọ́n fẹ́ fi yọ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ róòdù ọ̀hún ní ìpínlẹ̀ Èkó wọn ni pé àwọn ò fọwọ́ sí. Inú ìwé ìròyìn ìyẹn náà jẹyọ láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ tòní wọ́n ní ọmọ tí kìnìún bá bí bó bá rìn láàrin ìjùrere ìwà bí ọba kò ní jìnà sí o. Ó máa ní ti ọ̀rẹ́ tó jẹ́ alága àti adarí fún àjọ tó ń rí sí ìpolówó ọjà nípínlẹ̀ Èkó Lagos State Signage and Advertisement Agency LASAA ìyẹn ọmọọba Fatiu Akiolu látàrí pé kíni wọ́n ní ọgbọ́n rẹ̀ iwájú o ìmọ̀ tún rẹ̀ iwájú sí i pé ọgbọ́n ọdún ní wèrè ẹ̀mí ní àgùntàn èṣí òdùbẹ̀ orí èṣídìkàṣe pé bàbá náà ti gbé àwọn ìgbésẹ̀ kan láti mú kí ọ̀rọ̀ nípa ìpolówó ọjà nípínlẹ̀ Èkó kó tún rú gọ́gọ́ sí i. Wọ́n ní wọ́n ti ṣe ọ̀wọ̀n kan lórí ayélukára bíi àjèrè tí wọ́n pè ní LASAA One App. Wọ́n ní ọ̀wọ̀n yìí ipé o je ona igbalode eti yo ma se akosile ati akonu gbogbo awon pakata ipolowo ti a ni kakakiri ti ipinle Eko out of home advertising sector won ni ki wa se enikan won ni eleyi yo tun ma ran awon to npolowo oja lowo yin awon ile ise agency je pe won ni awon pakata yi lati mo awon ebi ti won le ri pakata awon si ati yi awon pakata ti ile ise kokan ni yo tun fu awon to fe polowo oja ni iranlowo lati mo ile ise kokan ati awon pakata eyi ti won ni ti won fi le polowo oja lati le ri pe gbogbo nkan lo ni rowo rose ki se pe a se mo ma ronu tabi ma damu lala se kiri lori pe o fe polowo oje won ni gbogbo eleyi o ti wa lori lasa one app eti omo ba fatiu akiolu se yi won wa gbori ifun fun ona ti won se akoyawo te pe ko si komi nkan kankan ninu ko de si pe an damu lori ipolowo oja je bi won se so nipa ti omo ba fatiu akiolu ti won je oga agba fun Lagos State Signage and Advertisement Agency lasa lori ogbon tutu ti won tu da yi o
0: koko oluwe iroyin te siwaju laaro Bond FM lawa 92.9 ninu we iroyin the nation laaro yen to je giwa gbogbo rawo olopa lorilede wa Nigeria yen IGP Olatunji Riliwandisu won ni lanu ode yi won ni adiye awon lagun irun are ni o je ke mo papa ju lati ka wa awon odaran to je pon fe ma da orilede wa Nigeria laamu won ni ni iwon gba ta won se bere ise yi won ni awon eni afrasi ta won ti mu lori iwa odaran ko sa omi won ni won lo sibi orin lerugba ni ni 280 won ni laarin osu kan latari awon ise to ye pe awon ti gbe so bakan na ni won tu answer di mo won ni awon eni afurasi to ye pe iwa afemi sofo ni awon se won ni awon yen lo sibi 28 won ni awon to ye pe won fura si won bi pe boya won pa eyan kan tabi omi won ni awon yen lo sibi 19 won tun won berebe laaro yi nigba ti won bere si ni japa awon ise ti won ti se won ni gbogbo awon kan buruku awon rin ija ise to ye pe won fi jan gbogbo pata la won tun gbese le o won so di bi mo pe awon ko to ye pun won tun wa ji gbe awon yen lo si 37 awon gba lowo awon to ye pe awon ole ti won ji oko na gbe won ni gbogbo eto da won se lati pe ifaya bale ijoba ni orilede wa Nigeria papa juro ki ka wo awon odarun ni orilede ti won da awon omo orilede wa Nigeria laamu pe gbogbo eto da won tin se o lati pe awon ka won wa si dola awon tun lo si bi 80 ni buba awon ajinigbe ta won si mu awon to
1: You know where the guardian to jade laaro toni won ni masumo mi masumo ya le mi ikole o ma fowo mu o ma ni ti oro ijoba o le de wa Nigeria o ati awon to nko eroja wole lati oke okun yen Nigeria importers latari kini won ni awon to nko nkan wole lati oke okun importers won ni awon bebe omi ti won lo bayi awon ni bebe omi awon lede to mule gbe wa bi koto no latari pe kini won ni awon owo ti won so ni bebe omi o solede waraja o ti poju je bi ajo awon to ko kan wole lati oke kun the Importers Association of Nigeria ima bo se so dimo won ni se ri tawon ba gbiyanju tawon gbe container to je pe container tawon gbe bo lati Europe ipe Benin Republic la o gba gbe wo Nigeria won ni million 4 naira lo ma sele fawon gede ngbe won ni ba wole se wa pariwo ipe ka won ma lo Lagos port ipe eyin e wo so gbogbon mu ipe o gbe nkan wole lati oke okun o wa kankan ni e ba ngbe lo si Benin lati Benin wa fi oko gbe wa si Nigeria ipe ngba to ma se gbogbo owo to ma sele 4 million naira lo ma sele o ke bi eni ti o je adele alaga fun awon ajo to nko eroja wole lati oke okun ekun ti le Yoruba Southwest Zone Joseph Ajoku bo se so dimo ipe awon nkan ti je ba lati moju to leleyo aje be e ko sile lo ma je ke di apate mata o ninu were di gaja lele wa pe million 4 ko kere lori container yo kan soso
0: koko nu wero yin te si waju laaro Bond FM lawa 92.9 won ni agbajo won la fin soya jeju owo ko ko gberu dori orilede Nigeria ati orilede Ghana won ti fe jo fowo so popo papa julo lori ati kawo gbigbe egbogi oloro tabi gbigbe abi tabi mimu e ni orilede mejejo en to je adari ajo NDLEA lorilede wa Nigeria ni Brigadier General Mohammed Bamaru retired won ni awon ti fe sepo pelu awon ajo to je ti orilede Ghana lati pe awon sise papo ori awon ton ma ndogbo gbe egbogi olo lati orilede Ghana wo orilede Nigeria tabi awon ton n gbe lati orilede Nigeria lo si orilede Ghana awon ajo to ri city idekun egbogi olo ni orilede Ghana en to je adari won yen brigadier general Maxwell Obuba Mate o so di mimo oni ni bayi orilede Nigeria ati orilede Ghana ti fe jo sise po tori pe awon ma gbogbo enu alabode to wa lati orilede Nigeria si Ghana ni awon osise won awon ma wa bayi lati ma se ayewo fini fini lori awon ton ba fe gbe egbogi oloro bi awon fe gbe wole ni tabi awon fe gbe jade lati orilede mejeji inu wero in the nation ekunrere royin ohun o wa nbe laaro yi
1: inu wero in the guardian to jade laaro toni won ni ise oni mokola ya ko ma ran mo o won ni bi awon mo se wole fun sa eleketa fun ti keko odun 2025-2026 eje mo pe opolopo omo ni won o ni pada sile iwe ti won lo tele o latari kini won ni owo ilewe o ti won o je bi ajo awon to ni ilewe aladani the National Association of Proprietors of Private School bo se so di mimo won ni eyin na e ti roju ja nla sa o e ri pe gbogbo nkan ti won awon so owo tisha awon orepo won ni owo ilewe o ti lo si ida 30 won ni opolopo awon obi ati alagbato lawon ori kan mu omo wa si ilewe mo o bi pe opolopo awon tisha le pe owo ti won fi n woko lati bi ti won ti n wa si ilewe o jina pe awon otura awon tisha mo tori pe owo osu ti won gba ko le to gbo bukata owo oko won ge bi alagba Yomi Otubela to je are fawon to ni ile eko aladani ni orilede wa Nigeria bo se so di mo won ni obi kan Akinola Ofe won ni Maryland school yo ka ma daruko le won Maryland ni ilewe ti omo na lo wa won ni ohun ko dede ri iwe ti ilewe tare sohun lati egberun lona oko le ni gba 220,000 to hun so fun term kan won gbe lo si 286,000 oni owo to gori e o tin lo bi 66,000 oni e kan lohun kan o owo to ma ngbe moto owo moto ta won so fun ilewe lati 60,000 oni won gbe lo si 100,000 per term o ba ro pe pelu nkan ti mo nta yi ipe ohun opolegba wa aburo ohun loke okun awon aburo ohun leyin osa pelu worobo to hun ta pe ko mo le ni eko to ye koro lo fi fogbe ni bayi ilewe mi to roju ohun ni ohun wa bayo inu we re di gaji alele wa laaro toni opolopo bi lo soro sugbon koko lanka o
2: agbe o fo pa yajo are o lo amiru kiti eni gan eni wo wa ndi oro mi ori ara re ni o mi ru
3: egbon mi enikan o se yin are ara lo nba yin ja e so bo se nse yin ka gbo
2: egbon ara o mo so mi isora nfa mi so ori keri ke ara ndu mi ibade to wi igbarugo je temi ileri ogbo na kan se keji ma
3: are ara ni ogbo teyan le lo koro yen fe lomi bo se dara to ni mustive capsule egbogi to kapa gbogbo ami ati apere te so niyan o e lora mustive capsule ke ma ta kebe kebe pada mustive capsule wa ni chris and chris pharmacy idumota gbogbo pharmacy boluke mycosin pharmacy sango felmox pharmacy atan chidex idumota roma pharmacy ikorodu gbogbo pharmacy ramsgate ati juta pharmacy isere roundabout ile ise ti metayo trade medical nigeria limited lo nse mustive capsule jade lati mo pharmacy to sumo yin e pe 08103369434 bi aye pada ko ba ti leyin ojo meji kan si dokita re o
4: Nigeria ti darapo mo aye digital. Iwo na ma gbeyin lati darapo mo awon to nje igbadun aye digital pelu free TV to fun e lanfani, anfani lati ma wo awon ikani mo ma woran to tun 100 niye to kun fun ere idaraya, ere itage ati iroyin lai sanwo kankan. O le lo eyin ke yidi koda re ki o si gbe si ikani Nigecomsat tabi ki o wo lori ikani app free TV ti o le fi sori ero ibani soro re. Ikede yi wa lati ile ise National Broadcasting Commission NBC Ma duro ki iduwo wa fun iworan re je gbadun aye digital fe loni
5: out of airtime and you don't have money to top up out of data and you don't have money to top up The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
6: Seven three seven. play.
7: O ti aso la fe.
6: Hip hop ni te play jo.
8: Se yin le jo ni. En ti ro, en te pa. E wa n da soro ijo.
7: Ah, de ro nke lenu e. Emi ti so kanu ijo ale oni. E da yan mo.
6: E pele o. Ki lo fa to tonu?
8: Eh, baba, eyin na ti so panu. Ohun ti awon eyan so ni pe ofo ala to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
6: Baba agba te ni begi loju se o. Mo lu egogi baba agba dura mi gba. Mo so panu.
7: To je polon lo yo mi. Lo wa ni te koluba. Mo bo lo wa ara tita. Oro si so mi bi agara bayi. Atelese to mo mi le mo. Iye ti da fi seyin. Ewo ni kan yan ma ta gege bi keke Mario Olorun da wa lowo isan fi ni pamo awon finish esin ide mi ja oju to ba fa koko eni sofo ajegun wa lodo baba agba
9: baba agba wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanojeru Ikotun Lagos State ero ba ni soro won 08068216859 le kan si 08068216859 de ronke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu

0: Bon, tout le monde, là, tu écoutes. Donc, vous devez voir que Dominion University est là. Dominion University is just by the right side of the road. Comme une chose, pardon. Quand tu vois tout le monde, mais pas, tout le monde, là, tu pardon. Là, je vous demande que Dominion University est là. Ton nom, bah, ouais, 090-6000-5217-081-6038-38-78-91-91.
1: Olisola Livestock Investment Nigeria Limited. Any money we can send it, Orishola Livestock Investment Nigeria Limited, don't you leave it there on the layer of the top for you? And I do let it have a rope, man, let it have a beer, Orishola Livestock, you buy a letter to turn on look your yellow to Papa, just a new world, then no, nine for the road, and my shop went on the look gamma, and the Orishola Investment Nigeria Limited, no way, for the day of so far off, if the road or the one to share, or if by a lot of things. Then I better want to come here to the way, one local order, I just see AC, and your corporate affairs commission. After one, so there are. You're not in the room for your own 0911-833-3200. No money TikTok, Orishola Farm Nigeria Limited, Facebook, Orishola Livestock Farm, Emma Fugu Omorojoma, Emily Ayinlodun Yi, Orishola Livestock Investment in the Kera, Ibaye Dan Lefko Mapwe, Erna Sojo Welo, Simonra, Awon Yubara.
2: Ya ku fele fele bi oju ajo e wa so pe en ba won ya ra iran lati bi to ti po
3: aki gbogbo ma ya wa ti won je muslimi aku mura odun leya ile ti o nbo kon dan kojo kojo kaba ni aye ati alafia bi onisola livestock ma je ma se ni odun ti won niyan ile ti yo fi gbogbo awon eyan lorun pe bo la fe peran elomi ti wa nu ronu lati gba ti le ati ku ti ati ma ba le elomi ti wa nu ronu ti eyan ba de fe pe ona ni keyan o gbiyanju ko peran ti aba ti teran pa te wa ri ile yoruba awon baba wa awon ya wa o ma ngbe nkan kan ti ojo ngba ti wa ikiri won niyan boya efe ka ba yin re ngodun e ba fe ka ba re ngodun boya e de fe jo je pe aso ni e fe kiara awon mo na mo so nba won igba ta na wa da gba kini ngodo dopin bo ni mejeje o si ma se se on lo fa igbese le ti aso pa nse yen afojusun wa lori enu ba wa la je mo ba won eyan se nisin to ti aba ti ko su meji bo se ku awon eyan ma lo si north ni bi ti eran ti ma chip ta won ti won mo wa tun ta nile yoruba tan ti ma lo nra so ibe la won o lo to ba ti de ibe in ta ka je ni pe a ma pe number ti awon eyan message si ta awon ma pe fun won so to ba ti message number eyan ma send di group link wa si won ni marketplace tẹ́tí máa rí live and direct ọjà tán fẹ́ rà so iye táwọn tábà pè wọ́n bá wúta negotiate èlò ló fẹ́ ta màálù rẹ̀ èlò ló fẹ́ ta àgbò rẹ̀ ó ní 200 ló fẹ́ ta gbòhun wọ́n wá ná ó yá gba 180 ó ní ọ̀dà ẹ̀mọ́ wa so wọ́n wá post ẹni 180 yẹn sínú marketplace ní tí mo kàn ṣe tó bá ti rí ah mo like ẹ̀rọ yóò wo fídíò yóò wo fọ́tò dáadáa pé ṣe ń tóhun ṣé èdè ẹran tó mọ́ ń pani ẹ̀rọ àti wá pìkẹ́ báhùn ẹran yẹn wá jẹ́ 200 ó pìkẹ́ báyẹn ó jẹ́ 200 dàbí so àwọn nǹkan tó kù tí yóò jẹ́ additional charges tí ó gùn òun náà ni àkọ́kọ́ mọ́tò ò lè rinṣẹ́ wà fún alára rẹ̀ láti nọ́tì ní láti ẹ̀dẹ̀ rẹ̀ nísìnyí owó transport ta fún ẹran 10,000 ni ọlọ́bìnrin nísìnyí nígbà tó kú sílé àkóso mélòó kan tún gbọ́ gbogbo ẹ̀ tún ti gara sí so epo ti wọ́n so owó mọ́tò tí ó gbé ẹran láti ibẹ̀yẹn délẹ̀ yorùbá ó jẹ́ ta 10,000 naira owó mọ́tò owó làdá àti owó okùn tí a fi mẹ́ran kúrò lọ́jà àwọn haúsá ní nǹkan kankan wọ́n lè gba ẹran 500,000 kalẹ̀ torí làdá 5,000 kò ní ta fún ọmọ wọn tàbí lómi so owó làdá àti owó okùn tí ó mẹ́ran kúrò lọ́jà ó jẹ́ 5,000 naira owó ìsọ ilẹ̀ yorùbá táwọn tẹ́lẹ̀ bá ti dúró kan fẹ́ jẹrin ní káràbá yẹn mọ́ bíìlì tẹ́lẹ̀ ni ìyẹn jẹ́ 2,000 naira lórí ẹran ẹyọ kan tó rà ó jẹ́ 20,000 naira owó iṣẹ́ oníṣọ̀lá gangan ìyẹn jẹ́ 10,000 naira torí ẹ àṣẹ ní àkóyawọ́ tó bá rẹran 200 lọ́dọ̀ wa tí 30,000 gbé délé ẹran yóò jẹ́ 230,000 naira àǹfààní aláwọ̀ kan ti mẹ́mẹ́ ni pé owó rẹran tó lálàáfíà lọ́dọ̀ wa ẹlẹ́ẹ̀kejì wa ni pé ẹran tó bá wà lọ́dọ̀ wa tó jẹ́ 230,000 ẹran tó yẹ pé tó bá délẹ̀ yorùbá níbàyí yóò tó bá bọ́ sọ àwọn aláwọ̀ tó ta ẹran tán mọ̀ dá 400 yìí tẹ́jẹ̀ mọ́ náà sí 350 tẹ́jẹ̀ mọ́ bẹ̀rẹ̀ 300 yìí.
2: báwo wa ni wọn ó ṣe sanwó ṣé tẹ bá gbẹ̀rande ni wọn ó sanwó fún yín ni.
3: àwùjọ ni fẹ́ràn lẹ̀ka gbẹ̀rande kan sanwó tó bá ti rí ọjà tó fẹ́ rà tó dẹ̀ ti láìkí ẹ̀ kò sì sanwó náà kà tó kù lẹ́mọ̀ kì í ṣe pé aláfẹ́ lọ rà wá tó yẹ pé tẹ̀ràn bá dé ló fẹ́ wá rà ni yóò wọ̀n ju gbogbo tí.
2: irúfẹ́ àwọn ẹran wo gan lè ń báwọn èèyàn rà tẹ bá fẹ lọ sókè ọyà.
3: kò síwé ẹran téèyàn fẹ tí ò ní bá níléeṣẹ oníṣọlá.
2: nínú fọnrán yín tẹtẹ fi síta ẹni pé yẹn pẹlú ìrọrùn ẹnu ọ̀nà wa ilẹ̀ gbé ẹran kalẹ̀ sí.
3: bẹẹni bẹẹmọ pé ní tílé abadé náà tí ẹran bá fẹ rẹ ẹran ẹyin ó kúrò nílé yóò lọ sí kára so kára tó bá súnmọ ọdọ wọn ibẹ ni bẹẹni ibẹ ló ń kálukú ti lọ gbẹrẹ tó bá dẹ ti sanwó ẹran ìtọ́jú wọn fẹ ní tag number ẹran olùdàpọ̀ lọ́dọ̀ wa ẹlẹ́ẹ̀kejì ni pé company wa wọ́n ń ṣètò first care so wọ́n á tìtì àwọn ẹran wọn dáadáa kó tó di pé wọ́n gbéra kúrò ní nọ́ọ̀tì tí ò ní sí pé bóyá ẹran kan ti sàárẹ̀ àbí ẹran kan wàhálà ti déwà so wọ́n á ti fún ọ ní proper care tó yẹ kí wọ́n ṣe kán tó gbẹran kúrò ní nọ́ọ̀tì abẹ́ wa lókun ìdánimí tẹ́lẹ̀ tí wa lọ so téèyàn bá dẹ̀ fẹ́ rí wa physical tó wá ti wọnú gbogbo kò le a wà social media ń du wa ní TikTok Onisola Livestock Farm ó bá ń bẹ̀ Facebook wa Onisola Livestock Farm ó bá ń bẹ̀.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo gan-an ni wọ́n lè pè yín sí.
3: kán mọ́ pé wà kán dàkún tó dábàá ti wà ní nọ́ọ̀tì nọ́mbà.

ọmọ Nigeria ewolewo ekaabo ekaaro eko ojumo ni bitu bi 13 gbo lori papa ti le se wa born 92.9 up gunners ladari bi aseyori ton se lana ladari bi 20 years ton ti de final egbeyin lele bo te ye pe alakoko Barcelona ja won ton mo sugbon ele bayi sin awon go ti gbaradi ba de pe won den duro di awe ni ti o ba jawe olubori ninu ifese won se to ma wa yi lale toni laarin iko PSG ati Bayern Munich eni kani ti o ba je mo mo pe Arsenal gan lowo lowo ba awon gan duro pe eyi keyi eni to ba je na yin meji a fe lu yin nitori Arsenal fe gba ife eye Champions League ye ni agbodo ma ta ba ni pe ka so pe ote ka yo ka fote si ka yo te kuro nbe Arsenal deserve lati gbe ife eye Champions League nitori won se dada won se bebe ka de sun ma gbagbe pe unbeaten no wa bayi ni run up won lati de final to pe koko lu ifesewonse yo kun pere o ni wa fi gbe ife eye o ma le sugbon o si nko ko se pe ko sese o sese be ni ka de tun ma gbagbe eje so fun pe raya o ni olowo emu to dangaja julo ni Champions League lowo lowo bayi tori o ti mu clean sheet meson 9 clean sheet ohun nikan eyan to tutele ohun ni 6 to je olowo emu to tiram so e ri pe ko sumo ara eleyi de ri a tun je pe yato si pe o ni Premier League na ohun tun ni olowo emu to tun mu clean sheet ju 17 nkan to ma ya mi lenu lara omo raya ni pe o se olowo emu to ga bi awon Donnarumma awon Manenoa sugbon sibe na o mo bo se manage it eyan to pe o ma yo ball ti ero bi o ti wole tan o ma yo bayi si ni Premier League ohun ni agbabo olowo emu to pe o se le meta lera won awon kan na ti se tele to pe ko se bi oni kan lo da se o sugbon bayi si won na foruko ara sinu wi lati je ara awon olowo emu to pe o gba clean sheet golden glove fun Premier League e le meta lera won e ri pe iyen da be lo se lo nbe e je ma so fun yin pe lekan si e je tun ki up gunners e gbiyanju tori ise gidi la se iyen be laye oni Bayern Munich ati PSG ifesewonse yi ifesewonse to pe o lami laka ni gbogbo awon eyan la ma wo pe bi o se lo ni last week na lo se ma lo ni league week ta wa yi tori pe ikọ meji o je ikọ to pe won ni fesi ko ma gba bọọlu sawon lo ni eyan to ba le gba bọọlu su Atletico ni ayo kan si odo be se lo nbe awon ikọ wa kodo gba bọọlu ni Turkish cup na ifese won se waye ni bi ti Besiktas ti jiya lowo Konyaspor ti yen to na to wa Ali ikọ Al Hilal sorry ati Al Nassr awon ojo n ja si en to ma gbe ife eye Saudi yen ladari pe tẹ́lẹ̀ ikọ̀ Al Nassr o ti gba ìfẹsẹ̀wọnsẹ̀ 20 lira àwọn tó ẹ pé ó dẹ̀ na gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ náà pọ́ìntì tó fi ń la Al Hilal kò ó kéré báyìí sì Al Hilal ti wá na outstanding ẹ̀ lánàá tó ẹ pé ó ti wá gé pọ́ìntì yẹn ku mẹ́rin báyìí sì ó jẹ́ pé next ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ní wíkẹ̀ndì Al Hilal àti Al Nassr ló máa gbá bọ́ọ̀lù tẹ́ pa fún máa mọ ẹni tí ó bá lè jáwé olúborí láàrin àwọn méjì tó máa gbé ife ẹ̀yẹ yẹn bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ kò sí wàhálà ó dùn mí pé ìròyìn pọ̀ ṣùgbọ́n àsìkò sí òtò ẹjẹ́ sọ fún yín pé agbábọ́ọ̀lù ikọ̀ Man City fi Foden gbogbo alamọ̀ ó ti tọwọ́ bọ̀wì láti tẹ̀síwájú pẹ̀lú ikọ̀ yẹn wọ June 2030 tó yẹ pé ó tún lè ní àǹfààní láti wọ 2021 bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó bá bẹ̀rẹ̀ tó dẹ̀ bá parí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa náà tẹ́ fi gbàgbọ́ fi wá sílẹ̀ nígbà kankan á dúpẹ́ tún jí ọlálẹ̀kan orin olótùú ètò wa

0: ti dẹ.
1: Polongoji ekiriji gbora tano danu Semping Night. Lẹyin ise ojo to wa kefin irora to le fa irorun sun bo se nfe to ba woju agu to ri pe o ku iseju medogun to fe sun. Be Semping Night horo meji lura. Were were ni Semping yo ma sise lago ara re nigba to ba sun lowo. Ti ilera pipe yo si je ti e to ba ti ji lai latati. Semping Night. Ile ise ti Pharmaceutical Industries Limited. Awon to loruko to se gbekele ni bi ka pogun oyinbo lo se. Bara re o ba se were lẹyin ojo keta kan si dokita re Semping Night.
2: Here you go there.
3: Mom, you didn't add milk.
2: No need to. Taste it and see why.
3: Wow, but how?
2: Is it milky?
3: Yes.
2: Is it creamy?
3: Yes.
2: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
3: I love it, mommy.
4: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
5: Milo!
6: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn egbògi tó ń jáde láti ilé-iṣẹ́ Tèmítayọ Tribal Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí? Ọ̀kan lára egbògi bẹ́ẹ̀ ni Morsif Capsule tí òkìkí rẹ̀ ń kàn gèèyàn kárí ayé tó ń gbani lọ́wọ́ egungun ara tó ń sanni, oríkèéríkè ara tó ń dunni, ìbàdí tó ń fani so. Ó bá di pé ìgbàrùkù ń roni gbogbo, kéèyàn má ìdàgbà tó nǹkan kó ti máa tẹ̀pá, kéèyàn má lè rìn láti òpó ná kan dé ìkejì, kéèyàn máa rìn kẹ̀gẹ́kẹ̀gẹ́ bí arúgbó, orúnkún tó ń mì tété, kí àti bẹ̀rẹ̀ tàbí dìde sókè kò di gbọmọ ti kò. Morsif Capsule ni egbògi téèyàn lè lo tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómi. Morsif Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
7: Àgbẹ̀ ọ̀fọ̀ pàyájọ́ àárẹ̀ ò lọ àbírú kí tiẹ̀ ní ga ẹlú kò wá ń di ọ̀rọ̀ mi orí ara rẹ̀ ni ó mi rú.
8: Ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yín àárẹ̀ ara ló ń ba yín jà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
7: Ìgbọ̀rọ̀ mọ sọ mi ìṣọ́ra ń fà mí so oríkèéríkè ara ń dùn mí ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi ìlérí òpó náà tó ṣe kejì mọ́.
8: Àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni Morsif Capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Morsif Capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
6: Ilé-iṣẹ́ Tèmítayọ Tribal Medical Nigeria Limited ló ń ṣe Morsif Capsule jáde. Láti mọ fámásì tó súnmọ́ yín ẹ pé 08103369434. Egbògi míì ni BNC Capsule tí òkìkí ẹ̀ ń kàgé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani tàbí tó ń yún ni. Nǹkan tó ń rìn tàbí buni jẹ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ lẹ́sẹ̀. BNC Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
8: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara bíi kòkòrò tàbí bíi aràn. Ara tó máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìta yìí. Ìjáfara lè wo.
7: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìta.
8: Gbogbogbò oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC Capsule. Yóò mú òkín dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ jí pépé. Arúgbó atakébé pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere wàárọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC Capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí.
6: Iléeṣẹ́ Tèmítayọ Tribal Medical Nigeria Limited ló ṣe BNC Capsule jáde. Láti mú fámásì tó súnmọ́ yín ẹ pé 08103369434. Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tán Herbal Capsule tó ń jẹ́ kára ọkùnrin kópọ́kípọ́kí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó lé wọn máa ń rà á fún ọkọ wọn. Gbéra tán Herbal Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist.

AQC bẹ́ẹ̀ mọ owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ̀ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tún wà ní.

0: bẹ́ẹ̀ni.
1: Àfàìwọnú ọsán yòó ní kò tẹ lọ́jẹ̀ ìgbádùn ayé láìkiri ẹni kú oríire. Ilé ìtura ìgbàlódé mi ò ní ru ọlọ́run rí tí gbádùn inú ẹ̀ kọjá àfi ti gbọ́ lásán. Àfìgbà tèmi náà débẹ̀ kí n torí kọ kọjá afẹnuroyin. Oúnjẹ lẹ̀yìn tàbí gbòkè òkun lórí oríṣiríṣi ọtí aṣara lóore tá a fi jẹ ìgbádùn ayé. Oyè ẹnu yàrá wọn tẹ̀ rírí kú rèé bá a bá ti fẹ́ sí. Ẹ tó máa wo ohun tí bá ń ṣẹlẹ̀ jákèjádò àgbáyé. Àsọdùn kọ́ o, aṣọ yòó ní kò tẹ̀ làjò tó dàbí ilé fún gbogbo aré ìrìn àjò. Fọ́ Adébáyọ̀ Adékọ́yà street New Garage Gbàgádà Lagos ni wọ́n kalẹ̀ sí. Àwọn ológun lóríṣiríṣi wà níbẹ̀ fún ààbò dúkìá àti ẹ̀mí. Ẹ̀rín àtọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn ẹlẹ́yin igun rege sóní bàárà. Ẹ̀rẹ̀ bẹntẹ ni. Sábà jẹnẹrétọ̀ wà sẹ́pẹ́. Bẹ́ẹ̀ lówó wọn ọ̀gánilára. Ẹ̀lò wọn 091-360-5589.
2: There is a new recipe to delicious tasty meals.
3: Really?
2: Oh yes, it's Tasty Cubes chicken flavor. It's made from nature's finest ingredients to give every meal that finger-licking taste.
3: Oh yeah?
2: Yes, so Tasty Cubes chicken flavor brings out a fantastic taste in everyday meals.
3: Wow.
2: I love this Tasty Cubes chicken flavor already. It's surely whetting my appetite.
3: Eh?
2: In that case, what are you waiting for? Hurry now and go and buy your own Tasty Cubes chicken flavor to keep that finger-licking taste in your cooking.
3: Yes, nah.
2: Tasty Cubes chicken flavor brings out the inviting flavor in your meal. Tasty Cubes chicken flavor comes in different pack sizes, 100 grams, 400 grams, and 600 grams. It is also available in powder form.
4: Tayo, ṣé o rí pé health center àdúgbò wa ti yí padà ni?
5: Yí padà kọ́, yí padà ni. Nígbà tí mo débẹ̀ kẹ́yìn, ṣé ni wọ́n ní kò sí ibùsùn fún aláìsàn, kódà wọn ò ní oògùn.
4: Kò rí bẹ́ẹ̀ mọ́ o, a ti ní àwọn nọ́ọ̀sì rẹpẹtẹ àtàwọn tó ń tọ́jú àyíká ilé-ìwòsàn, kódà omi ẹ̀rọ ti wà níbẹ̀.
5: Ṣé lóòótọ́?
4: Bẹ́ẹ̀ ni o. Mo tẹ̀ gbé títí lọ síbẹ̀ fún abẹ́rẹ́ àjẹsára lánàá. Gbogbo rẹ̀ sì lọ ní ìrọwọ́-rọsẹ̀.
5: Ọ̀dà ò, mo ti gbọ́. Èmi náà máa ṣàbẹ̀wò sí ilé-ìwòsàn àdúgbò wa lọ́la. Àkókò ti tó láti mọ nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀.
6: Káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba ti ń ṣe àtúnṣe sí àwọn health center wa. Ìpèsè àwọn nọ́ọ̀sì tí ó mọṣẹ́ wọn bí iṣẹ́, oògùn àti àyíká tí ó mọ́. Ìwọ náà ṣe bí màmá títí mọ ilé-ìwòsàn alábọ́dé tí ó súnmọ́ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
7: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Health Care Development Agency (NPHCDA).
8: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
9: As you dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comics make you dey relieved.
10: Oga chemist, I beg, I need cough medicine. Where fit works sharp sharp.
9: Oh yeah, try Comics cough syrup. Yes, oh. Comics get active ingredients we will clear your cough. Just here, drink and be relieved. Comics na confirm. Cough? Drink Comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
11: Oh wait.

0: kan mi wa tun fe ja pe mo se ai tete pe ba se pada lati polo oja o ya oruko yin
1: oruko mi ni simple lati
0: gbe okay
1: awa o aba to mi ni card loss na yo se to kota
0: ai le ma ko
1: ami
0: ami yes
1: ami owo afun ni oke lo nbe
0: o ami ibere kan ni ma fun yin bayi o
1: aya fun mi kan yin
0: mhm mo fe ba e ba mi so yato laarin awon meji mo fe daruko yi so ti ya honorable Tayo Akimade Ayede ati chief mrs Shegbo bi Abimbola Soli Undeyin e ba mi so yato to wa na awon meji
1: kini ni won
0: e tun bere
1: chairman ati
0: vice chairman any vice chairman ati chairman at advice eh si local government wo ni yen
1: ikile toruko won na
0: ah tell you
1: me be ko mo pe kini ni won mo ko chairman advice ni won
0: okay ko mo local government o je fun e try to to eh se be I thank God pe ti kuro ni somolu to mo ko ma chairman no somolu kan ma tun query yin pe eh ala gba simple e ma gbo e ma fa so e ma e je tete so fun yin honorable Tayo Akimade Ayede gbo no mo chief of staff Lagos state nigba ti ji mi si si Abimbola Soli Udeyin to je Lagos state secretary to the Lagos state government ala gba simple eh ti mi de se ma so fun yin okay o ala gba gari a gbo no ma fun query o no ma pe a o didi so mo lu na lo hello
2: e
0: ka ro sa o
2: ayan ko ja sis lati mo chin ni o
0: e ma wa class latojo e kilo sele
2: ah ah no wole ni ko da ti mo wole la ro imo sori
0: re ah oluwa seun olu o ati o bua lati sori re o oluwa seun
2: mere ke oluwa se ma fun mi wa
0: eh 6 ni ma fun yin bayi
2: o ye je
0: eh e te gbodo gbe eleyi o so ti ya eh o ti fire bale lati gbo o nigbati Alhaji Latif Dakonde ton je gomina ni ipele Eko se be mo ehe o ya ta wa ni o je deputy fun gba yen
2: Alhaji Rafayinde Jafojo ni
0: Rafayinde
2: Jafojo
0: okay tori e gbodo ma gba tori ati daruko won nu ibeda kokoko ti mo gba mo yoko to ba pe ni gba ni ah gbogbo mu si leni aye re ma ko o ma wa ba yin le awa fun ni query eh okay congratulations eya ngbe ti fayide si mo ti mo pe olorin gan podo ki won order sir all right sir e se adupe order sir yes sir order adupe lowo olorun oba eh ma bi we te tun pe again boya ma bi ni won tin lowo si wa lo kan ko ma di pe akoja ko bi iseju melo kan ẹjẹ́ ìfàsìkò ike ìdúpẹ́ lọ́gbà yìí lólùfẹ́ pátápátá gbọ́ ìtẹ́ kópa lórí ètò gbọ́ ìtẹ́ ìpè yálẹ̀ gbẹ̀mọ̀ ìgbẹ̀mọ̀ ìpè wọlé ní àbó wọlé ní ojú òní tí náà ní tọ́wọ́ ẹni kọ̀ọ̀kan alágbárọ̀ náà ibi tẹ́ tí mo tẹ́ fúnra káàdì ló fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò lágbárọ̀ ló mo dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ òtúmọ̀ràn pápárodo lóye kẹ́hìndé kalẹ̀ jayé ìlú fẹ́mi lóye káfàṣẹ ẹṣẹ mo dúpẹ́ baálẹ̀ lóòkè odò lóye sọ́dọ̀ Bátúndé dáadáa àjọ̀nú Makinla bí mo dúpẹ́ lọ́wọ́ ẹṣẹ gan bàbá owó bàbá dámì láti mú ṣàárẹ̀ mọ́kọ̀ fún rẹ̀ bàbá àgbà ẹṣẹ àdúpẹ́ ìyá orí mẹ́rin látàjá àdúpẹ́ ọ màmá amúnísọ́lá akọgun ẹ láti gbàgádà ẹṣẹ àdúpẹ́ ẹbí ẹsìmídà ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹṣẹ gan iná onítọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ẹkọ́ àtìlẹ́yìn lórí ètò yìí fún ìpolówọ́jà lórí ètò àfẹ́bá ẹfẹ́ kẹ́bùn sílẹ̀ 08098933388 08098933388 àbí 08022608601 08022608601 mo dúpẹ́ lọ́wọ́ alájà mi fọ́nkẹ́ alájà alájà ganiat ẹ̀ṣẹ́ àdúpẹ́ bíbí náà rèé bisola balogun ayé tèmi báwo ni o ṣe wa god bless you all.

0: 92.9.
1: Bound FM, my deep of woe. Bound FM, my deep of woe.

0: Ìròyìn yálẹ̀ ta ló ń dé ṣe tí gbọ́ yín láti lè ṣe Bond FM 92.9 Karido Nigeria tó wà ní onígbòǹgbò nílùú Ikeja. Gani àti Bello Aṣírù lóníròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí fínífíní lórí ikú tó ṣekú pa bàbá ìyàwó kan. Ẹni ọdún 44 dúrósinmi Anthony Taiwo àti Amúlùdùn Hypeman níbi ìgbéyàwó tó wáyé ní agbègbè Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́. Hypeman ọ̀hún ẹni 30 ọdún ni wọ́n sọ di mímọ̀ pé wọ́n ṣekú pa pẹ̀lú bàbá ìyàwó náà níbi ètò ìgbéyàwó tó wáyé ní ojúlé kẹrin ìyẹn 4B Ovo Highway Street off Awosika Street Governor Road nígbà tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akòròyìn. Alūkkóró ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Abimbola Adebisi jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n àwọn ò tíì fi ọwọ́ ṣìkún mú ẹnikẹ́ni. Bákan náà ni ọ̀rọ̀ ẹ̀sùn ẹjọ́ náà ni wọ́n ti taari sí àwọn àjọ tó ń rí sí ìwà ọ̀daràn pàápàá jùlọ lẹ́ka ti ọ̀tẹlẹ̀múyẹ́ ní pàǹtí Yàbá kí wọ́n lè ṣe bẹ̀rẹ̀ àyẹ̀wò fínífíní àti ìwádìí lórí ẹ̀. Ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Alàgbà Tìjà ní Fatai gbóríyìn fún àtìlẹyìn èyí tó yẹ pé àwọn aráàlú ń ṣe káàkiri ìpínlẹ̀ Èkó lórí ìsọfúnni lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lágbègbè ọ̀hún tí wọ́n sì ń sọ̀dí nínú ẹ̀ pé àwọn ti tẹpẹlẹ mọ́ ìpinnu àwọn láti rí pé ètò ààbò tó péye ó wà fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó àti rírí dájú pé kò sí nǹkankan tó lè máa dúnkokò mọ́ ìdáàbòbò ẹ̀mí àti dúkìá wọn. Àwọn olùgbé jákèjádò ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ké sí ìjọba ìpínlẹ̀ yìí àti àwọn àjọ tí ọ̀rọ̀ kàn láti wá ọ̀rọ̀ kan fi ṣẹ̀dá lórí bí àwọn èèyàn ṣe ń da àwọn ìdọ̀tí sí ọ̀nà àwọn bí kò tọ́ ní ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ àwọn títí márosẹ̀ tó jẹ́ gbajúgbajà ní ìpínlẹ̀ yìí. Ọ̀rọ̀ ìjẹyọ̀ labala àgbéyẹ̀wò kókó onúwé ìròyìn wa láàárọ̀ òní níléeṣẹ́ Bond FM. Ọ̀pọ̀ ṣàpèjúwe ìwà ìbàjẹ́ náà gẹ́gẹ́ bí èyí tó ń tàbùkù bá ìgbésí ayé ẹ̀dá torí pé ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni wọ́n ń da ìdọ̀tí sí báyìí. Bákan náà ni àwọn olùgbé kan ni wọ́n ké sí àwọn alága ìjọba ìbílẹ̀ láti pé wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àjọ PSP láti ṣètò àtìlẹ́yìn pàápàá jùlọ àwọn dòro tí wọ́n máa fi dalẹ̀nu kí àwọn aráàlú lè máa lò ó kó tó di pé wọ́n wá gbé ní iwájú ilé wọn. Ọ̀pọ̀ tún sọ̀rọ̀ lórí bí àwọn àjọ akólẹ̀ kódọ̀ ti ṣe kùnà láti wá máa gbé àwọn ilẹ̀ wọn èyí tó fà á tí àwọn èèyàn ṣe lọ ń gbé àwọn ilẹ̀ wọn sí àwọn ojú ẹ̀bá ọ̀nà. Wọ́n wá ra wẹ́bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó àti àjọ akólẹ̀ kódọ̀ ti lọ́mà láti pé àwọn àjọ PSP tí wọ́n gbéṣẹ́ lé náà lé lọ́wọ́ ni wọ́n rí pé wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ kí wọ́n sì máa sọ ìfúnni lórí ìkéde fún àwọn aráàlú lórí ewu tó wà nínú kó máa da ilẹ̀ sí àwọn bí kò tọ́ ní ìpínlẹ̀ yìí. Ìròyìn yálẹ̀ ta tààrọ̀ Èkó ni ìjọba ìlọ ṣẹ́líwọ̀ ìyanu lólóòtú Gani àti Bello Aṣírù lórúkọ tèmi tí mo kì í pé ẹ múra síṣẹ́ òní ìwé o.
1: Èdìmàrè lọ́dírí ẹ̀wà fákùkọ́ o.
2: Èdìmàrè lọ́dírí ẹ̀wà fákùkọ́.
1: Ọba òkè lọ́dírí ẹ̀wà.

akuṣẹ́ ìdí ẹ̀sìnkú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò ní ètò wa ètò tó mú ìlera ọmọ nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò nafdac àti ìlera rẹ èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera olúwa ṣeun odúkọyà ọmọ bá ń ta àwọn alágẹmọ mẹ́rìndínlógún ọmọ bá ń rìn ilẹ̀ ní tìtì ọmọ ọba níyàn ro ẹ máa bá mi kalọ̀ lórí ètò tòní lórí ètò lónìí awa láti ṣe àrídájú wípé ìgbàkúgbà o tí ẹ̀yin yóò bá tún wọ inú ilé ìtajà ògùn láti ra ògùn pẹ̀lú ìgboyà ni ẹ ó fi wọ irú ilé ìtajà ògùn báyìí ẹ bá ṣáà ti rántí ètò nafdac àti ìlera rẹ ẹ máa rántí wa gẹ́gẹ́ bí àṣẹ nínú ariwo ọjà kí ni èyí túmọ̀ sí àwa wá àwa sì wà láti máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pa àwọn ọ̀rọ̀ ìlera wa bóyá àwọn eléyìí tó tóbi bantabanta tàbí àwọn ọ̀rọ̀ tí ó lè rú wa lójú àwa láti máa ṣe àlàyé ẹ̀ láti máa fọ̀ sí wẹ́wẹ́ kí ó lè yé wa yékéyéké kí a lè mú kókó ìtọ́sọ́nà láti fi ṣe ìtọ́jú ìlera ara wa àti ti ẹbí wa pàápàá nítorí èyí ńkọ ẹ bá jẹ́ ká jìjọ ṣe àgbéyẹ̀wò àfojúsùn ńlá àfojúsùn pàtàkì tí àjọ nafdac ní kí ni àfojúsùn tí à ń wí yìí èyí ni láti rí wípé ní orílẹ̀-èdè nàìjíríà o tí a bá máa mú ọgọ́rùn-ún oògùn tí à ń

0: lò. Àádọ́rin nínú ọgọ́rùn-ún kí ó jẹ́ oògùn tá à ń ṣe ní orílẹ̀-èdè wa. Gẹ́gẹ́ bí àṣẹtúnṣe ariwo ọjà, ẹ jẹ́ kí n tún fọ̀ sí wẹ́wẹ́ fún yín. Tí a bá mú mẹ́wàá nínú oògùn tá à ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà, kí méje nínú mẹ́wàá yìí kó jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ní àyè gangan ni a ti ń ṣe àwọn oògùn báyìí. Èyí ni àfojúsùn NAFDAC tí à ń wí yìí. Àmọ́ báwo ni èyí ṣe kan ọmọ Nàìjíríà rere tó ń bá ti ẹ̀ka ní ojoojúmọ́? Ṣé bí Yorùbá bọ̀, wọ́n ní òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọ̀rọ̀ ńkọ́, òwe ni a fi ń wà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà bí òwe báyìí. Kí a ní pé òbí ni ẹ jẹ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi báyìí, tí ẹ sì ní láti ra bread fún àwọn ọmọ yín láràárọ̀ lójoojúmọ́. Àmọ́ tó bá jẹ́ wípé ilé-iṣẹ́ bread ẹyọ kan tí ó wà ní ìlú mẹ́ta sí yín, wípé ẹ ní láti la ìlú mẹ́ta kọjá kó tó di wípé ẹ lè kan ilé-iṣẹ́ bread tí ẹ ti lè ra bread fún àwọn ọmọ yín. Tó bá lọ wáyé wípé ọ̀nà dí níjọ́ kan tàbí owó epo ń kọ́ ó lọ wọ́n, kí lèyí túmọ̀ sí? Èyí yóò já sí wípé àwọn ọmọ yín wọn ò ní lè rí bread náà jẹ, nítorí wípé yóò di ìṣòro fún yín láti ra bread tá à ń wéyè fún wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí pẹ̀lú àgbéwọlé oògùn nìyẹn. Nígbà tí a bá lè máa ṣe àwọn oògùn wa lórílẹ̀-èdè wa ní ààyín, àwala ni ilé-iṣẹ́ bread nìyẹn. A lè pàṣẹ ojúlówó ẹ̀, a sì lè pàṣẹ iye tí a fẹ́ gbé wọnú ọjà. Ẹ o, bó ṣe rí gangan nìyẹn. Láti wá rí wípé ilé-iṣẹ́ bread tá a fi ṣe àpèjúwe nínú òwe wa, láti rí wípé ó mọ́ tónítóní. Àjọ NAFDAC ń lo ìlànà kan tí a mọ̀ sí GMP, Good Manufacturing Practices ní èdè Gẹ̀ẹ́sì. Èyí ni ìlànà ìṣedédé nínú ìṣelọ́pọ̀ èyí tá ń lò káàkiri àgbáyé. Èyí jẹ́ gẹ́gẹ́ bí ìlànà ìmọ́tótó káàkiri àgbáyé tó jẹ́ wípé gbogbo ilé-iṣẹ́ tó jẹ́ ojúlówó káàkiri àgbáyé ní láti tẹ̀lé dojú àmì. Kò sí àní-àní, kò sí ìyísẹ̀padà kankan nínú títẹ̀lé ìlànà yìí. Wàyí o, ohun tó wá dùn mọ́ ni jùlọ ni wípé a ti ń jẹ èrè iṣẹ́ takuntakun tá à ń ṣe. Bẹ́ẹ̀ ni, kì í ṣe wípé a kàn ń ṣe oògùn lásán rárá. A ń ṣe àwọn oògùn tó jọjú tó wà ní ìbámu pẹ̀lú ìlànà ojúlówó World Health Organization, ìyẹn àjọ tó mójútó ètò ìlera àgbáyé. Ẹ o, ìròyìn ńlá, ìròyìn ayọ̀, ìròyìn bàǹtàbàǹtà tí a tún wá mú wá sí etí ìgbọ̀n yín lónìí ni wípé ilé-iṣẹ́ ìṣègùn Sam Pharmaceutical Limited ti wá ṣí ilé-iṣẹ́ kàbìtì-kàbìtì, ilé-iṣẹ́ jọ̀ràn-jọ̀ràn fẹ́ǹfẹ́ gbangba-gbangba ní Sango Ọ̀tà. Múso. Ẹ o, láti ọdún 1971, bẹ́ẹ̀ ni ọdún 1971 ni ilé-iṣẹ́ Sam Pharmaceutical yìí ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ojú wọn ti rí, ètí wọn ti gbọ́. Níwàyí, àfojúsùn wọn wa ni wípé wọ́n fẹ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ oògùn, púpọ̀ jù nínú oògùn wọn ní orílẹ̀-èdè wa ní ààyín. Àfojúsùn wọn ni láti ṣe 90%. Èyí ni wípé tí a bá mú ọgọ́rùn-ún, kó jẹ́ wípé 90% nínú ọgọ́rùn-ún oògùn tí wọ́n ń ṣe orílẹ̀-èdè wa ní ààyín ni wọ́n ti ń ṣe gbogbo rẹ̀. Àṣeyọrí ńlá ni eléyìí jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà o. Níbi ayẹyẹ tí a ti ṣí ilé-iṣẹ́ jọ̀ràn-jọ̀ràn tí à ń wí yìí, gbogbo àwọn èèyàn jàǹkan-jàǹkan wa nínú ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n wà níbẹ̀ o. Látorí Minister of State fún ètò ìlera wa, títí kan ìyaniwúrà tiwa fúnra wọn, ọ̀gá àgbà pátá àjọ NAFDAC Ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye, ojú pé ẹsẹ̀ pèlé níbi ayẹyẹ àti ṣí ilé-iṣẹ́ ìṣègùn tí à ń wí yìí. Ọjọ́ náà dùn ó lárinrin, a sì ti mú ìròyìn náà àti tọ́jú rẹ̀ láti mú wá sí etí ìgbọ̀n yín. Nítorí náà nǹkan, ẹ wà kan fìdílé kí ẹ máa bá wa lọ lórí ètò tòní. Àmọ́ o, ká tó tẹ̀síwájú láti lọ síbi ayẹyẹ tó wáyé láìpẹ́ yìí ní ìlú Ọ̀tà, ẹ jẹ́ ká kọ́kọ́ tẹ́tí gbọ́ ìròyìn ọ̀sọ̀ọ̀sẹ̀ wa látẹnu Ubaida Adeola Ismail, oníròyìn wa. Ubaida, kí ni ìròyìn tó ní fún wa lónìí o?
1: Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ kú ìkàlẹ̀, ẹ sì kú déédéé ìwòyí. Ìròyìn láti àjọ NAFDAC ni a mú àṣẹ ti gbọ̀yìn lọ́sẹ̀. Ubaida Ismail lórúkọ mi, ẹ máa bá mi ká lọ. Àjọ NAFDAC ti fi àsìkò kún ọjọ́ tí ìwé àṣẹ òwò, ìyẹn e-license, ò ní wúlò mọ́. Èyí ni láti fi àdínkù sí àwọn èrò tí ń pè sí ojú ibodè etí omi Nigeria Seaport. Adarí àgbà àjọ náà, Ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye, ló kéde èyí ní ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n ní èyí wáyé látàrí ìtẹ̀síwájú ìjọba láti ṣe àmúlò ẹ̀rọ ayélujára ìgbàlódé, ìyẹn National Open Window, tí ó mú ìrẹ̀wẹ̀sí bá iṣẹ́ ìwé fún àṣẹ òwò, ìwé ìgbaniláyè fún òwò àti ìwé ẹ̀rí láti kó ọjà wọlé láti òkè òkun. Àjọ náà ní wípé ìpinnu wọn wá lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn olùbáṣiṣẹ́pọ̀ wọn àti àjọ National Single Window, tí wọ́n fi ẹ̀dùn inú hàn nípa ìṣòro àti gbé ọjà wọlé. Lára ìpinnu wọn náà ni wípé gbogbo iwe ase owo iyen e-license ti ojo iwulo mo re ti koja lati osu kejila odun 2025 ti won si ti fi se owo lori port data capture and risk management system ni won yanda di ipari osu karun odun 2026 be gbogbo awon olugbe oja wole to ni eru ni bode ni won ti fun laye lati ko eru won pelu iwe eri oja na siwaju si ajo NAFDAC na ko pa ninu ayeye ojo ilera agbaye iyen World Health Day 2026 pelu ipolongo oju ona ni ipinle kaduna eyi ti won se ni ifowosowopo pelu ajo NYSC ni ile iwosan Rigathukwum Igabi won se ayewo ilera ofe fun awon to kopa be won tun se ikede nipa lilo ogun to dara won tun se eko bi ati le ma logun bo tiye lilo era ayelujara ajo na bi health safety iwe alawe ewe green book ati scan to verify ajo na ni awon se afiyan ipinu won lati se ipolongo ise won de awon igberiko kaakiri orilede wa eyi ni iroyin ti mo mu aseti gbo yin lose won tun ma kan si lose ti nbo Ubaida Ismail loruko mi o digba
0: adipo popo Ubaida Olodumare yo ma ko yin mo se o so iroyin lati gbo yen sugbon awon osere wa awon gan na ti gbaradi fun wa nitori na nko e ja darapo mo won
2: gugu le na lo wa doju su mi bayi o dojuru bayi aye ti wa dori kodo oluwa re fe lo si ilu eko lati lo gba number ri fun agumu mi ewu lo nbe lona yin ti n ba ni kin wo ko lo si ilu eko awon ni oboruku nbe lona owo si po lowo mi lati wo ko ofurufu kini kin wa se bayi o wo ya ko lo sojo iya bo na kin lo wa nkan je na tani bembe yen o tani bembe yen ta lo wa ni bi bayi o
3: ah alamu jo ma binu jare mo nbo o o da na ki lo fe je amalawa iyan nbe pelu eran lorisirisi ah amosa ewo wa ni eru to di bi eni ti won le nlu
2: wo ma bi mi loro o jare tori nu bi mi
3: ah o ma binu o ma binu
2: wo sa fun mi ni amala merin pelu abola ki o wa fi eran kan si nitori eyin dun mi mi o le jawo popo bayi
3: olohun o alamu nigba wo lo fe jawo lori oro eran jite
2: ki lo wi
3: amon ki oni ipe eni ogidi ni e wo je ki lo gbo onje re wa ni kia kia
4: yabo yabo wa
3: kini
4: bo se n lo gbe onje alamu wa yen ba mi fi temi na kun nitori ebi pa mi gidi gan ni ku mi ni eba meje ati idaji ori eran
3: ewo wa lariwo gan jinodu o da mo ti gbo mo nbo
4: alamu ewo leru tin be leyi bi eru were ngo lo nlo won le ilu ni
2: agun mo ti mo se lo nbe nibe o mo nlo si ile ise NAFDAC leko lati lo gba number ise ni
3: alamu onje re re jinodu gba ti re na
4: o seun yabo alamu kini o wi na oni o nlo si ilu eko ko ye mi o ki lo be lo se
2: wa se etin du oni gbo nigba ti mo ni mo nlo si ilu eko lati lo gba number fun agumu mi ni
4: alamu oro na nse mi ni kayefi ni se o wa ni o mo pe NAFDAC ti yato si ti atẹyin wa ni
3: jinodu o da na ki lo nso kini kan ti NAFDAC si yato si tatẹyin wa se bi eko ni mama mi ti lo se iforuko sile ti won gba iwe ase fun agbojedi wa kini o wa yato nbe
4: ati iwo na yabo ati iwo na
2: wo je kin lo wo ko jare koda eniyan buruku gba ni jinodu ko se pon ni ba mi so olorun seun ogatunde lo lo dei ogatunde e kaabo ogatunde mo ki yin o
5: alamu alamu mo ki wa na o iyabo tara sasa ko fun mi ni iyan mefa pelu opolopo eran ki o wa ba mi fi oba le pelu itan etukan
3: ye pa o da na mo nbo alamu ma mo owo mi lo o
5: ewo ni gbogbo eru yi alamu
2: ogatunde mo nlo si ile eko ni lati lo gba number se NAFDAC fun agumu mi
5: ele itun je iyalenu fun mi o se wa wa so pe o mo ayipada rere to ba NAFDAC ile ise NAFDAC ti yato e nilo lati lo si ilu eko tabi abuja lati gba iwe ase fun oja yin nitori pe NAFDAC ti ni awon oludari fun isori mefefa to wa ni orilede yi
4: se bi won so fun o abi o so fun
2: iyabo ase alaimo kon ni won na
5: e ko wa tan sibe o kódà o le ṣe ìforúkọsílẹ̀ láti inú yàrá rẹ tí àwọn òṣìṣẹ́ NAFDAC yóò wá bá ọ fún àyẹ̀wò tó péye.
2: Jinolu ṣe bí ọ̀rẹ́ ni èmi àti ẹ dákun wa kọ́ mi bí èmi náà ṣe ṣe pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé ayélujára dákun bí ẹ kọ́gbà òdòdó ná n ó padà wá kí o wá kọ́ mi bí n ó ṣe ṣe.
4: o mọ adúrò owó tí o bá pàdánù ṣé lórí ọkọ ni tàbí lórí owó òtẹ́ẹ̀lì nílùú Èkó.
3: Alamu níbo ló dà bá mi mọ́wọ́ mi jọ wo má jẹ́ ṣépè fún ọ o.
2: Ìyàbọ̀
3: kí ni
2: o tí ẹ̀ lé èpò lójú o ní bọ̀wọ̀ fún ẹnikẹ́ni ṣé o mọ̀ pé ọ̀gá ilé iṣẹ́ ni mí ni ọjọ́ má jẹ́ kí n bínú fẹ́ ọ sílé.
3: Àṣà kàtìkàtì ṣé tí wọ́n bá ní ẹ̀rọ oníwo ni yóò kàn nípa ṣé wàá jẹ́ bí ìgbín bíi ti ẹni wọ́n fún mi lọ́wọ́ mi jàre fẹ́ ọ sílé kọ́ fẹ́ ọ síta ni.
0: Òṣèré wa yìí mọ̀ ní yẹ pààyàn lẹ́rìn àmọ́ o ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà mo lérò wípé a ti mú ẹ̀kọ́ tó wà nínú eré yẹn àti mo tọ́jú sí ọwọ́ òsì wa tó bá wáyé wípé ẹ ní ìbéèrè nípa ohunkóhun tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tàbí ní ìròyìn tí ẹ fẹ́ fi tó wa létí ẹ lè kàn sí wa nípa àtẹ̀jíṣẹ́ tàbí WhatsApp lórí nọ́mbà 0901 2 5 7 8 1 tó bá sì wáyé wípé ẹ pàdánù ìbẹ̀rẹ̀ ètò tàbí tí ẹ fẹ́ tẹ́tí sí àwọn ètò tí a ti ṣe sẹ́yìn ẹ kàn sí wa lórí ayélujára ní ìkànnì wa ní gado.agency.com.ng. ohun kan tó tún wá kù ni wípé tí ẹ bá rí ohunkóhun tó ru yín lójú ẹ sọ̀rọ̀ sókè o tó bá wáyé wípé ẹ mọ ilé iṣẹ́ tàbí ilé ìkọ́jàsí kankan tí wọ́n ti ń ṣe ayédèrú oògùn tàbí ohun èlò mìíràn ẹ sọ̀rọ̀ sókè o. Ọ̀rọ̀ Yorùbá ló bọ̀ tó ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ̀ sọ́jú rẹ̀. Tí ẹ bá lè sọ̀rọ̀ sókè ẹ ti jẹ́ gẹ́gẹ́ bí olùgbàlà fún ọmọ Nàìjíríà tí kò bá pàdánù ẹ̀mí ẹ̀ tàbí tí kò bá fi ẹ̀mí rẹ̀ wéwu ká ní pé ẹ ò sọ̀rọ̀ tí wọ́n sì lọ lo oògùn ayédèrú. Bẹ́ẹ̀ sì ni ẹ̀bùn ńlá ń bẹ fún yín láti gbà lọ́wọ́ àjọ NAFDAC síwájú sí àṣírí yín bò lọ́wọ́ wọn o.
6: Oògùn ayédèrú ń pààyàn àwọn ọjà ayédèrú ń banilayé jẹ ṣùgbọ́n o lè ràn wá lọ́wọ́ láti dá ìdúró. Lójoojúmọ́ ni ẹ̀mí àwọn ènìyàn wà nínú ewu nítorí àwọn ayédèrú oògùn ayédèrú àwọn ọjà aṣaralóge àti àwọn ayédèrú ohun jíjẹ ṣùgbọ́n a dúpẹ́ fún àjọ NAFDAC ìrètí sì ń bẹ. Ẹ darapọ̀ mọ́ wa lórí ètò NAFDAC àtìlera rẹ ètò ẹ̀rọ aṣọ̀rọ̀mágbèsì lọ́sọ̀ọ̀sẹ̀ tayàsọ́tọ̀ fún kíkọ́ni ìtọ́nisọ́nà àti fífúnni ní ìmọ̀ràn tó dángájá láti yan ìlànà ìlera tó péye. Darapọ̀ mọ́ wa bí àwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ pípé ṣe máa ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ bí ó ṣe lè dá àwọn ayédèrú oògùn mọ̀ ìdí tí nọ́mbà NAFDAC ṣe pàtàkì àti bí ó ṣe lè jáàbò àwọn ọjà afurasí nítòsí rẹ nítorí nǹkan tó bá ti jẹ mọ́ ìlera rẹ àìmọ̀kan kò ń ṣe ohun tó yẹ rárá. Ìlera rẹ ẹ̀tọ́ rẹ ojúṣe rẹ sọ pé rárá fún àwọn ọjà rọ àti ayédèrú kò sọ pé bẹ́ẹ̀ ni fún ìmọ̀ ìlera tó péye. Ìkéde ìwáyé àtàjọ NAFDAC ààbò àti ìlera tó péye fún àwọn ará ìlú.
0: Padà à ń sọ̀rọ̀ nípa ilé iṣẹ́ ìṣègùn tuntun ti Sam Pharmaceutical Factory ní Ọ̀tà. Ìròyìn ọ̀tá mojúbà ó tóbi bàǹtàbàǹtà jọ̀ranjọ̀ran gbangba gbangba fẹ̀ǹfẹ̀ fẹ́ǹfẹ́. 400,000 oògùn oníkóró lóṣù kan. Bẹ́ẹ̀ ni ilé iṣẹ́ yìí ó ní irinṣẹ́ ó sì ní ààyè láti lè ṣe 400,000,000 tablets ní oṣù kan. Kékeré kan rárá o eléyìí kọjá ilé iṣẹ́ ìṣègùn pàápàá odidi ìlú ìṣègùn ni bẹ́ẹ̀ ni odidi ìlú ni. Ọ̀gá àgbà pátá àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye wá ṣàlàyé wípé lára ìdí tí a fi ń gbé irú àwọn ìgbésẹ̀ báyìí ni láti mú àwọn ògo àna orílẹ̀-èdè wa padà wá sí ọjọ́ tòní kí ó lè dára sí kí a dẹ̀ tún lè mú láti tún gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ ju ti ọjọ́ àná lọ. Ta ló rántí ìgbà tó jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ni gbọ̀ngàn iṣẹ́ ìṣègùn fún gbogbo West Africa. Ní báyìí o òpópónyẹ gangan ni à ń padà sí a sì tún fẹ́ mú kó dára ju ti àtẹ̀yìnwá lọ pàápàá nítorí wípé iwájú ńkọ́ òun ni ọ̀pá ìbí ti ń ré sí. Wàyí o ibi à ń lọ la wá dé yìí o bí mo ti ṣe fi tó yín létí tẹ́lẹ̀ ọ̀gá àgbà pátá àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye ṣàlàyé wípé àgbékalẹ̀ ilé iṣẹ́ ìṣègùn tá ń wí yìí ó jẹ́ lára akitiyan láti dá ògùn àná orílẹ̀-èdè Nàìjíríà padà pàápàá jùlọ nínú ẹ̀ka iṣẹ́ ìṣègùn.
7: I was a pharmacist at Baptist Hospital, Ogbomọṣọ.
1: Mo jẹ́ oníṣègùn òyìnbó ní ilé ìwòsàn Baptist nílùú Ogbomọṣọ. A sì ń bá àwọn ajẹ́rìí South Baptist Convention ṣiṣẹ́ láti orílẹ̀-èdè USA. Tó bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń padà lọ sí ìlú òyìnbó nígbà ìsinmi, wọ́n máa ń kó àwọn oògùn dání lọ. won si ma bere lowo won kilo de ti won fin ko ogun ti ajo FDA won o ti fowo si o wa han kedere si mi wipe lasiko yen eto isegun wa ni eto isakoso to sin lo dede sugbon leyin ti mo pada de si Nigeria leyin ogoji odun orilede mi ni mo ba ti ibaje si ti ba eto isegun wa mo si wa bere lowo ara mi pe mo ti wa ni ilu USA fun ogoji odun kini mo le se iyen ni odun 2017 tori fun ogoji odun ti mo ti lo si ilu eyinbo orisirisi nkan ni mo ti ko tori e leyin ti mo pada de mo pinu wipe mo gbodo da Nigeria pada si igba ogo to ni tele ninu eto isegun
8: won tun bo salaye si waju se wipe ise eta won gangan gege bi onise isegun o je ki awon le mu oro na ni okukudun
1: awa bere nipa sise atunse to ye tori a le da Nigeria pada si asiko ogo re lai se atunse si ara wa ninu ajo wa awa mu awon onibara wa lokunkundun ta si ni awon onibara wa emi ati iwo na ni ta nlo awon ogun won yi a nse yi nipa ridaju wipe gbogbo ise ta nse gbe gbogbo oluse lopo ati wipe gbogbo ta nse gbodo kun oju osuwon to a ti le mo pe aisan ajakale nbo ni odun 2019 ti a bere eto 5+5 o ka dabi wipe a nse ipinle ise le fun ijoba are Bola Ahmed Tinubu fun bi odun 5 si 8 ta fin ba won ile ise olopo ogun soro ta fi jo so pe ibo la nlo ninu eto isegun se akanfe ma se bi awon orilede mi tin se ni tabi a fe tayo ninu eto isegun lagbaye to ba ma debe a gbodo se ko kun oju osuwon dada awon ile ise isegun na si gba ilana wa towo tese be la se bere eto 5+5 nigba yen oro aje awon onisegun wa o lo dede sugbon bayi nkan ti yi pada
8: siwaju si won tun salaye nipa ilana 5+5 policy eyi ni kamu marun ki atun ro marun po mo kini eyi tumo si
1: lara atunse ta nse ni wipe a lo si awon ile ise isegun lati le ri boya won sise won ni imototo to loyibo npe ni GMP ile ise ti o ba ni imototo yo le se ogun ti o muna doko laina lari wipe ile ise 180 lo le duro ani lati ti awon to kupa bayi won bere sin sise pelu awon ile ise isegun na ki lo wa sele leyin igba yen nisin ati wa ni ile ise isegun ti wa ntiwa 180 iyen 190 ki se awon ile ise isegun lasan o awon ile ise isegun to nse ogun to muna doko ni
8: pero baba won ni asoro aila se bohun lo pa bale elegusi nitori na ni awa yo se la oro titi wa to ni o sugbon kini o fa to fi se pataki fun orilede Nigeria lati ma se ojulowo ogun ni orilede wa owa wa pata ajo Nablack to salaye
1: lakoko na tori awon eyan wa elekeji ni tori oro aje a le yo oro ifofide kuro ninu oro aje ti a ba se isakoso oro aje wa dada awon orilede mi awa ba wa dopo leyin na la bere si ni nidagba soke si titi ti a fi de ipele keta iyen maturity level 3 ninu eto isakoso wa ajo to mojuto ilera lagbaye si tun wa wo boya an se dede ninu ipele keta na ti a si tu kese jare nipa revenge marking nitori kini tori awon eyan wa ati awon ile ise ise lopo ati tori oro aje orilede wa pelu ajo Nablack ni orilede to kokko se aseyori lati gba ipo yi nile adulawo
8: ojogbon adeyeye tun se akiyesi wipe ohun to mu ti won ko ile ise isegun joran joran bayi o tumo si wipe won ni igbekele ninu ise amojuto ajo Nablack niyen eyi fi han wipe won ni igbagbo wipe awon ofin to wa nile won je ofin to dara ati wipe oja ati orilede papa o ni idaabobo fun idokowo won
1: ti a o ba gbe awon igbese ti a gbe yi orilede wa ma jiya ti a ba won ogun to sele laarin orilede Iran ati USA bayi a ri wipe to ba je pe gbogbo ogun ti a ra lo ngba oju omi Strait of Hormuz wole won ni le debi a si gbodo toju ara wa eyi gan ni eri ile ise San Pharmaceutical ta nsi loni kini a wa ti se lati gba yen awon ile ise isegun ti po si to si ti le ni 80 eleyi to je bi ilopo mefa si tori nkan ta so ni wipe awon to ngbe ogun wole gbodo darapo ma awon to nse ogun lorilede wa ti o ba le da ile ise ti won le
8: be ni oga agba pata ajo Nablack ojogbon adeyeye tun se ileri wipe ajo Nablack yo tesiwaju lati ma sa akitiyan lori ise amojuto won lati re wipe eka ise isegun orilede Nigeria o le duro si le fi igagbaga pelu ti gbogbo orilede kakiri agbaye
1: ko si onisowo kankan ti o fe fi owo re si eka owo ti o ni isakoso to peye ti eto isakoso ba lagbara ti a si nse dede a ma fa awon onisowo to se tan lati gbowo le mora tori e la se nri awon idagbasoke won yi ninu eto isegun lorilede wa kini a nse loni a nse ajoyo pelu ile ise San Pharmaceutical Limited tori wipe won ti koju orisirisi ipenija ti won si ti kese jare a n gbiyanju si lati tun ni idagbasoke si lo si ipele kerin iyen maturity level 4 tori eto isakoso wa nitori kini tori emi ati iwo na ni torí ètò ìlera wa. À ń lọ sí ìpele tó ga jùlọ nínú ètò ìṣàkóso lórí àwọn ògùn, ìyẹn WHO listed authority tí a tilẹ̀ pè ní maturity level 5. Tí àjọ náà bá ṣe yìí, gbogbo ọjà tí àjọ NAFDAC ń ṣàkóso lé lórí ni a lè tà káàkiri àgbáyé. Ní ìbámu pẹ̀lú ìrètí ọ̀tún ìjọba wa, nígbà tí ààrẹ wa gun orí ìtẹ́, wọ́n ṣèlérí executive order wípé àwọn fẹ́ ètò ìlera tó dángájíá, ṣùgbọ́n láìsí ètò ìṣègùn tó lágbára a lè ní ètò ìlera tó dángájíá.
8: Síwájú sí ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ fi ẹ̀mí ìmoore hàn fún ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin àjọ NAFDAC àti àjọ Pharmaceutical Council of Nigeria PCN, ìyẹn àjọ tó mójútó iṣẹ́ ìṣègùn lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àjọ Pharmaceutical Council of Nigeria tó ń fún àwọn oníṣègùn ní ìwé ẹ̀rí láti lè lo àwọn agbègbè kankan fún ṣíṣe tàbí títà oògùn tó jẹ́ pé a sì gba ìpele kẹta yìí ní ìfọwọ́sowọ́pọ̀ tí a sì jọ ní aṣíwájú láti gbé ìpele mìíràn, ìyẹn Pharmaceutical Inspection Scheme. Torí ẹ̀ la fi ń ṣe ayẹyẹ tòní, torí àtúnlùtò, torí àwọn tó wà ní Abuja nìkan. Gbogbo orílẹ̀-èdè Nàìjíríà la ń tún tò nípa ìṣedédé àti àkóyawọ́. A sì máa kí ètò ìlera wa lẹ́yìn pẹ̀lú ìpinnu ìrètí ọ̀tún.
7: And then we continue to have a new hope agenda.
8: Bẹ́ẹ̀ni níbi ètò yìí náà, a gbọ́ látẹnu Minister of State fún ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Dr. Isiaq Salako. Wọ́n sọ̀rọ̀ lórí akitiyan ìjọba láti ṣe àtúnṣe fún ìtẹ̀síwájú pàápàá jùlọ fún ètò ìṣègùn orílẹ̀-èdè wa.
9: Iléeṣẹ́ SAMU tó ń ṣe oògùn yìí, ó ti wà fún ọdún pípẹ́ díẹ̀ sẹ́yìn o. Láti ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ọjà oríṣiríṣi bíi mẹ́wàá, títí di àsìkò tó yẹ pé wọ́n ní ọjà oríṣiríṣi tó tó 180 lónìí, tó sì gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣiṣẹ́, tí wọ́n sì gba ipò aṣáájú nínú iléeṣẹ́ tó ń ṣoògùn ní Nàìjíríà. Pàtàkì ìṣẹ̀lẹ̀ òní kò ṣe máa sọ, pàápàá jùlọ ní àkókò tí orílẹ̀-èdè yìí wà. Nípa ìdúróṣinṣin láti ṣí àwọn òpópónà ẹ̀ka ìtọ́jú ìlera sílẹ̀, kì í ṣe fún ọrọ̀ ajé nìkan o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì fún ìmúnádóko àwọn ogun wa. Ìjọba Nàìjíríà ti ṣe àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ láti mú àwọn àtúnṣe wá sí àwọn iléeṣẹ́ tó ń ṣe oògùn. Ọ̀kan pàtàkì lára rẹ̀ ni ìpinnu ààrẹ láti ṣí ètò ìsopọ̀ ẹ̀ka ìlera tí ó níye lórí, àti àṣẹ ààrẹ láti fún àwọn ẹ̀ka aṣeògùn lórílẹ̀-èdè wa ní ìrànlọ́wọ́ tí wọ́n nílò láti mú àtúnṣe bá ẹ̀ka ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà.
8: Nínú ọ̀rọ̀ ìwòye wọn, apàṣẹ wa iléeṣẹ́ ìṣègùn Fitin Healthcare PLC Dr. Fidelis Ayébáyé sọ wípé àgbékalẹ̀ iléeṣẹ́ ìṣègùn bàǹtàbàǹtà yìí kò bá má ṣe é ṣe tí kò bá kí í ṣe fún iṣẹ́ àmójútó tó múnádóko tí àjọ NAFDAC ń ṣe.
10: What we are witnessing, Honourable Minister, would not have been possible.
9: Ohun tí a rí yìí, Honourable wa, kò bá má ti ṣe é ṣe o bí kò ṣe fún obìnrin yìí, ìyẹn arábìnrin ọ̀gá àgbà àjọ NAFDAC. Kì í ṣe pé ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí nìkan, ṣùgbọ́n ó tún gbé ìran iléeṣẹ́ yìí tó sì ń tàn ká gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìlànà a máa darí àwọn iléeṣẹ́. Àwọn iléeṣẹ́ kò ní agbára ara wọn bí àwọn ìlànà tí à ń retí pé yóò gbà wọ́n kalẹ̀ tí ó sì ṣe pàtàkì sí àṣeyọrí ẹnu wọn tí kò bá tó. Ohun tí à ń rí ni àwọn ìlànà tó rọrùn bíi 5-5 ti àjọ NAFDAC. Ẹ ṣeun púpọ̀ ọ̀gá àgbà NAFDAC fún sísọ iléeṣẹ́ náà di ohun tí ó jẹ́ lónìí. Kí ẹ tó dé orí ipò, iléeṣẹ́ náà ti jẹ́ iléeṣẹ́ ńlá. Nígbà tí ẹ bá sì máa parí sáà yín, mo mọ̀ pé ó ti sọ iléeṣẹ́ náà di ńlá sí ní ìlọ́po mẹ́ta.
10: The capacity of the big industry that you met.
8: Tó kò díjú báyìí lọ lórí ètò tòní, ó kúkú wu ni ká jẹran pẹ́ lẹ́nu, àmọ́ òǹfà ọ̀nà ọ̀fun ni ò jẹ́. Lákòótán, kókó ètò wa lónìí, ìṣelọ́pọ̀ oògùn ní orílẹ̀-èdè wa, èyí yóò túmọ̀ sí wípé àwọn oògùn wọ̀nyí wọ́n wà ní àrọ́wọ́tó wa ní kíákíá, wọ́n ó jẹ́ ojúlówó, àti wípé yóò sì tún pèsè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fún ọmọ Nàìjíríà. Tí ẹ bá ní ìbéèrè, ìrírí tàbí tí ẹ fẹ́ mọ̀ sí nípa iṣẹ́ àjọ NAFDAC tàbí ohun èlò kankan, ẹ pè lọ́fẹ̀ẹ́ sí nọ́mbà 0809076 0905. Tí ó bá ní ẹ̀sùn kankan tí ẹ fẹ́ fi kàn, ẹ kàn sí nọ́mbà 0809076 0905. Láti mọ̀ sí nípa iṣẹ́ àti ìṣe àjọ NAFDAC, ẹ kàn sí wọn lórí ayélujára ní www.nafdac.gov.ng. kí ẹ sì má gbàgbé láti tẹ́tí sí àwọn ètò wa tí a ti ṣe sẹ́yìn, ẹlẹ́kọ̀ sáwà náà lórí ayélujára ní gado.agency.com.ng. ẹ má wàá gbàgbé bí a ṣe máa ń rọ̀ wá ní gbogbo ògbà. Ẹ máa ṣe àyẹ̀wò fún nọ́mbà ìforúkọsílẹ̀ àjọ NAFDAC. Ẹ máa lo àwọn ìlànà tí a ti fi sílẹ̀ fún yín láti máa ṣe àyẹ̀wò yìí. Kí ẹ sì máa ra àwọn oògùn yín ní àwọn ilé ìtajà tí wọ́n ní ìwé àṣẹ láti ta oògùn nìk. kan lakoto se ayewo aridaju ohunkohun ki o to ra.

Leche Bond FM 92.9 tẹ̀ síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ìtura ní báyìí aago mẹ́wàá àbọ̀ tìlù. Ẹ jẹ́ ká lọ pàdé kánsílọ̀ àrèmọ ẹnirọ́ ọmọ ọlọ́gbọ́n ọmọ tí ń yà fọ́kọ̀ àti ẹnì kejì wọn lórí ètò ọ̀rọ̀ tó ń lọ láàárọ̀ tòní àgbọ́dúnú.

0: Repair and recover with Astimine, a blend of amino acids and multivitamins.
1: Gbogbo eyin eniyan nilu Ibadan ati pile Oyo a ma ku orire bi Hizbullah International Prayer Ministry se ma bare gude sinu Ibadan nile Oluyole pelu akanse adua olososu won monthly yall ati special prayer ele to mama waye ni gbogbo Wednesday akoko ninu osu May 6 2026 Chief Lake Salami Stadium Adama Singba Ibadan ipile Oyo lolohun oba la yo ti ma jewo yall ati fure o lago meso aro si ago meji la oso eyin na ma gbeyin all white ni dress code olugbalejo ni baba wa Sheikh Sirojuddin Akani Azukuna, Chief Missioner, Hizbullah International, Amiru Zakirin Ipinle Oyo, Fala Yele Kunere, 080-3300-3040. Masalam!
2: Afaimo ko ma jawon ami ti mo nroye e ninu agwara mi ni o han mi le mo ara o ma ta mi bi pe mu pomi atapara ara n ja mi je nko ma rin tabi bu mi je kaakiri ara ara o ma yun mi ta ban bare e ni ti paja paja to ma mu mi lowo atefe sugbon iro lo npa mi o ni ba won kuku owowo tori pe alagemo yi kun kekere o se iwo ore o je gbenu edake soro fo wa lele ya bi are ara to nba oja se won gbon nipa bi asi kapsu ni egbogi to je oni gbogbo eyan lo to ba ndi pe ara nta ni ara yun ni ara n ja ni je nkan rin tabi bu ni je kaakiri ara tabi paja paja to mu ni lowo atefe BNC capsule wa kakakere awon pharmacy BNC capsule wa ni Yankee pharmacy Badagry gbogbo Boluke pharmacy Microsin pharmacy Sango Chris and Chris pharmacy ni Idumota o wa ni number 664 Lagos Abeokuta Expressway Adura bus stop ni Eko ile ise temi tayo tado Medical Nigeria Limited lo nse BNC capsule jade olu ile ise wa ni number 119 Ipaja Road Sufunde bus stop opposite Union Bank Agege ni Eko lati mo pharmacy ti BNC capsule wa e pe 08103369434
3: bi aye pada ko ba si leyin ojo marun kan si dokita are o
4: ko dinwa ka ni mo te tin go ala be oluwa igba ta bare na la kira ni e to ye toro to na lu guri afefe e bo te je pe e ti ma mo ba je soki na ni kon se keyin o to won ti won ti na ni ko sa pe to ba la le mo sa e sa gba wa pe se ri wa aki gbo eyan to se pe le fe to se ri atente da wa da le fe gbo enu soro eyin te nsin na lo abel adupe lo yin oju ni ti e ati gbo eyan to se pe to ton fun anima lori e oju ni ti wa waju wa la de ma lo oni ni ojo kefo su kan odun igba o le arun den ni ogbon this is 6/5/2026 lo go long e mo yo na odun ija sibire sibi ayo ne fagun na ro tojo toni ilu ta te do simbi ni la de posugun le mi bae ni jarue o na ni ilu onigbongbo labe baba wa israel majesty oba wa segun adeyemi ajasa awuse ti ilu onigbongbo baba ilu omo tuba ilu omo tusenu baba ni ile ya nbo ka se jeje o ka se jeje ma gbere lena sodun o ko kan ko se jeje ba kana ni ati salu wa dada bale ilu la okeodo ana de kun mo na se ani awon ki alaga agbado okeodo fun ise ta ta ti won se ba kana na ki wara agbado okeodo ati okeodo lapapo na tere pe ka je ki mo toto ko je wa logun bi alaga ko ti so ati bi gomina wa bi won se gbe kale ni oro ta fi na wa niye nti aro to ni boko badina ko ye ki la oko omo mi wa nbi bun to ba se tintin mo na ta se tin be ni iwaju wa gbugbu awa olugbe orile agege honorable abiodun idowu akinola ti wa imo si dodo won ni ka ko se kede ka fun pe ojude oba sa ta mo fe sta ojude oba sa fe ta ta ma se ni ojo kerin liya to bi na yo to waye o yo waye ni bi ta ti ma se ni yana pada ni ofisi constituency right honorable muda se raja yo basa ibe na ni yo ti waye ba tun se lo dodo ka pe du ka pe se se lo ni tuwa sugbon laarin ose yi honorable abiodun idowu dodo won se bewu lo si community high school kini won ba lo si be latari be ko se je ona se lo e je ka gbo lenu won gangan bayi e je ka gbo lo lenu won
5: oruko mi ni idowu akola abiodun eni ti gbogbo aye mo si dodo ajowa mo wa si ileyin ti mo gba koja ibi ti mo ti pari school sati mi tabi tesiwaju ori ni agbegbe community high school pelu awon akegbe mi ti ajo lo leyin lati wa se abewu lati wa ba won akeko soro lati wa gba won ni yanju jojo olawo ko le da dara ju ti wa lo ati lati je to ye won ni pe education o san pe ni eko iwe o se koko de se pataki
6: ni oro te ba won so nje le ba ni so tin tin le
5: opolopo ni oro ta ba won so ni pe ko si rin ajo to du gbogbo rin ajo laye yi o ma ni kose o de ti ma ni joko a tun ni godije ni gbogbo igba ta ba ni kose tabi joko e ma mo so mo pe ko ma ro pe ìbẹ̀rẹ̀ òkè ṣe oníṣẹ́ àbẹ̀ntó bá forí ti dópin ká ní mo ro pin ní ìlú tí mo ń dúró síwájú yìí mi ò ní àǹfààní láti dúró síwájú yìí tàbí láti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí alága tí ó bá ṣe yí pé mo fara dà mo dẹ̀ jẹ́ kí ó yé wọn wípé ẹgbẹ́kẹ́gbẹ́ ó máa ń ba ọjọ́ ọ̀la ọmọjẹ́ ni nítorí pa ẹgbẹ́kẹ́gbẹ́ nínà ti kọsẹ̀ kó tó di pé mo padà díje kí n tó rìn kí n tó sáré so mo bẹ̀ wọ́n láti rí wípé nínú àwùjọ wa nínú iléèwé yìí akẹ́kọ̀ọ́ yìí kò sí nǹkan tó ń jẹ́ ẹgbẹ́ òkùnkù bó tilẹ̀ wù kó mọ abẹ́ flush wa out of the system so that kí àwọn ọmọ ìkọ́ lè gbé mójútó nǹkan tó yẹ kó mójútó kí ọjọ́ ọ̀la wọn kó lè dára fún wọn.
6: Ìgbà tí ẹ wà nílé ẹ̀kọ́ ẹ̀ tí ìyàtọ̀ wo lẹ́rí tí ó bá yàtọ̀ sígbà tẹ́yìn wọn kàwé mẹ́.
5: Ìyàtọ̀ tó bá pọ̀ ìyàtọ̀ láti iléèwé akẹ́kọ̀ọ́ àti ibùjókò àwọn olùkọ́ àti ohun mèremère tó ti ṣẹlẹ̀ ẹjẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ìjọba ayé AD títí di lórí APC nílùú Èkó torí pé tí ó bá ṣe nípa ìjọba tí wọ́n ń wá ọ̀nà nílùú ní ìdàgbàsókè láti máa fi àwọn èèyàn tó yẹ sípò ó ṣe ṣe ká má rí gbogbo káàárín this is a modern school ó ti di mansion and edifice tó fi jẹ́ pé ẹ̀kọ́ ó máa wọrí gbogbo àwọn akẹ́kọ̀ọ́.
6: A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀dọ̀ ṣetán níbí kí ló fa ele
5: a ti máa ń ṣe ele ìfòpin ṣe ní tó bá tún di on the 22nd of this month gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tá a jọ lọ ilé ẹ̀kọ́ níbí yìí wọ́n ń bọ̀ láti òkè òkun tí gbogbo wa tún ń bọ̀ níbí nítorí ohun tá a yẹ ń ṣe ele ní pé tí ó bá ṣe pé ọlọ́run lobí fún wa báwo la ṣe lè jẹ́ èèyàn so ọlọ́run dẹ̀ ti jẹ́ ká jẹ́ èèyàn ipa tiwa ló kù láti sà láti rí i pé ibi náà tún tẹ̀síwájú ju báwa náà ṣe bá lọ so òrèkóòrè la máa ń ṣe léyìí gbogbo ohun tẹ rí wa bá ń ṣe gbogbo wa máa ń ṣe ní gbogbo ìgbà nìyẹn àwọn tá a jọ lọ ilé ẹ̀kọ́ yìí.
6: Adípẹ́ pín ìwé fáwọn akẹ́kọ̀ọ́ lẹ́nu báwo ni ẹ ti jẹ́.
5: Ìwé pínpín àṣà tiwa ni nítorí ẹ ìjọba tí ò bá mọ̀ wípé ètò ẹ̀kọ́ lákọ́kọ́ láti rí i pé ìjọba tẹ̀síwájú ó ṣe ṣe kúrò ìjọba náà kó kùnà tàbí kó níjàkulẹ̀ ìdí nìyí tá a fi rí wípé gbogbo tó bá yẹ ká ṣe nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ òun la gbọ́dọ̀ ṣe tá a wá ṣe ń bì yìí a máa ṣe káàkiri gbogbo skul tá a ní ni kò ṣe nítorí pé mo jáde ń bì báyìí nìkan láti sọ́pọ́ọ̀tì gbogbo ọmọ pátápátá tọ́ṣẹ́ ìwọléèwé láti lè ran àwọn òbí wọn lọ́wọ́ nídìí kan tàbí kejì.
6: Ẹ bá ní fún àwọn òbí nímọ̀ràn nípa ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ gangan àwọn.
5: Ìmọ̀ràn mi sí gbogbo àwọn òbí òun ni wípé ọwọ́ wa ló wà àwọn tá a bá fẹ́ kọ́ ọmọ yìí jẹ́ pọ̀ ètò pọ̀ jù bẹ́ẹ̀ ọwọ́ àwọn òbí ló wà tó bá jẹ́ pé ohun tó wù mí láti jẹ́ ni tí ya mi ò sàn já pé ohun tó wù fẹ́ kí n jẹ́rìí ó ṣe ṣe kémi náà ti sọnù so mo fẹ́ bẹ gbogbo àwọn òbí ẹ má jẹ́ ká dágun lá lórí àwọn ọmọ wa àwọn díẹ̀ lọ ń lò pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ètò pọ̀ jù àwọn òbí wa lọ́ngbò pẹ̀lú mo fẹ́ bẹ gbogbo ẹ̀yin òbí ẹ já mójútó àwọn ọmọ yìí kí ọjọ́ ọ̀la wọn kó lè dùn kó lè so èso rere fún àwa àti ẹ̀yin tẹ bí wọn kí ọlọ́run lè ràn wọ́n lọ́wọ́ papọ̀ a ní fún gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ kò bá dáa jù kẹ mú ìrìn àjò yín lókùn kúndùn láti ìsinsìnyí lọ kò bá ti dáa jù kẹ jẹ́ kó yé yín wípé láìsí ẹ̀kọ́ kò síbi tá a lè dé ilé ayé ẹ̀kọ́ ló gbé mi débi tí mo dé yìí tí ó máa ṣe pé mo ní ẹ̀kọ́ tó yàn kéré ni ó ṣe ṣe kí èmi náà máa ṣẹrú so mo fẹ́ bẹ gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ mójútó lásìkò tó yẹ ká ẹ mójútó kẹ́ ẹ lè rí lò fún orílẹ̀-èdè àti ìgbédìde gbogbo agbègbè wa ẹ ṣe gan.
6: Ẹ bá ń da kan.
5: Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni ọ̀gbẹ́ni Ìdòwà Kẹ́lá Abíọ́dún alága tuntun alága tó ti ń ṣe bẹbẹ ní orílẹ̀ agége nílùú Èkó. Thank you very much.
4: Bí ètò ọ̀rọ̀ tó ń lọ bí ìsàrẹ̀ bó ṣe ń pẹ́ kíra àgbèrè yìí lórí ọ̀rọ̀ ilé epo dé àdìsá láì má sọ àwọn bí tá a ti rí tí a sì ń jẹ́rìí wọn lọ́wọ́ bá a ti sọ fún bíi bá a ti gbàbẹ̀ ẹ̀yà bẹ́ẹ̀ bókè tó wà ní first gate ní first town ọlámìdí mr olamide ojú ni wọ́n ń jẹ àwọn bẹ́ẹ̀ gate wọ́n pẹ́pẹ́rẹ́ pẹ́rẹ́ mẹ́ èyí ìjọba sì ni kan wọ́n ta ọ̀nà ni wọ́n ń ta ní first gate ní first town yẹn bókè tó wà ní wọ́n kókóró ní ìjà yìí sínú alágbàdo tẹ bá ti ń lọ sọ́nà alákòókò ní ọ̀nà tẹ̀yà ní joshua bus stop ẹ̀yà sọ́nà alákòókò láti inú àgbàdo mobile tó wà ní nibe kataplan na pa bi ye geji won na opeperepere nibe alagbe ku eme ni won wa alagbe ku eme bakana ni mo bi to wa ni onibuku after ijota ona opeperepere ijoba yi ta no ta nan tanbe Mr. Lika ni won wa nibe forun lo te ba dibe bakana ni mo bi to wa ni muwo Never that expressway, Mumu, Stabology, Nani, Uwani, Uskipiri, I'm not for a one and one, Bammy, Tiri, Wabba, you are Pada, Alas, oh, Embassy, the Koa, Mumbi to one, eh, Ukwa for, never that expressway, Mr. Shile, Luan, Ben, Ona, Piri, Bepa, Long, Bita, we, Tevateri, we could reverse, so a lamp funny. Na te pe ne mo so number me fun yin ama mo ri pe o pe pe daun gba ti irin wa to gba be eh na de so pe wa ti so en won ba omo mo bin mu lo mi banda gbin fun yin ya o ti yo zoro jo te mo
7: to o ko mi o yi pada rafela de wole omo agbede yi te mo si ayanfi ara
4: eh wa bi la lo eto eh o to no fun ti ojo toni e gba be si ri wa o egba me sin wa e ma e ma binu e ti gbo e wo yin te n en ten ti ale na ojo ni ti yin number me 0032 512 14 0032 512 14 ari ambassador you know sir e ma ina mani mani jono mo ti afoko baba wa o ba le ake mu agbede yi mo ki en na nbe ko apere gbo eyan baba na pata apere ni buna ma ni do oluteto mi ni bisola balogun o bo teme na ni alaja ganiya asiru Anaja orinke, anaja oriluwa, ogunleke, anna, on dote, kwenye suyensi wajula adonana, ileo.

Redmi A7 Pro lónìí kí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ̀ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ rẹ̀.

0: 7 Pro. Owo rẹ ko du 126,300 naira lọ.
1: Redmi A7 Pro.
2: Gbogbo ara ní fowó ṣe ìkẹjọ rẹ̀ gbọ́ lọ́sọ̀ pé bí gbogbo ìlú Èkó pátápátá àti ẹ̀yìn ènìyàn Ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ó ti yá o. Níbi àgbàyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbáko tọ́lọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ gbé kalẹ̀ àkòrí ìsọjí Divine Visitation ìbẹ̀wò látòkè wá. Thursday àti Friday ọ̀sẹ̀ yìí ló máa wáyé o. Lábẹ́ olùgbàlejò àgbà Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ ibi ìsọjí Under New Bridge níwájú ìkẹjà Local Government ìkẹjà lọ́ọ̀gì ní ìlú Èkó ni o. Aago 5 ààbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára Facebook at Ayọ̀dẹ́lẹ́ Tayọ̀ tàbí CSC Zion Family. Fún àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ pé Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ sórí nọ́mbà wọ̀nyí 0703691 7505 tàbí 0805574720. Jésù Kristi ní Olúwa ẹ gbà bẹ́ẹ̀.
3: Band FM
4: 92.9. Band FM ni Band FM ni ma di bo fun. Ta ba ni ka di bo kile re.

0: FM
1: 92.9. Duro nbe yen.
2: E kaaro sa.
1: E kaaro madam. Ki lo wa nnu oko yin?
2: Ko si nkan kan sa, ko si nkan kan. A ko njade lo ni.
1: Ki wa lo soju awon omo yin to faro bayi.
2: Ebi lo ma pa won sa, ebi lo npa won.
3: Ọgọ ọlọ́pàá wọ̀ ìmọ̀ àsọmọ wọn. Wọ́n fẹ́ kó wa lọ ọdún ojú kejì lọ fi wá ṣiṣẹ́ jù ú.
1: Ó ya, ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ jọmọ gbé ni àbí?
2: Ó ti ọ àjọmọ gbé o, àwọn ọmọ mi ni wọ́n kàn parọ́ ni.
3: Àìsọmọ yín.
4: Àjọmọ gbé ọ̀daràn, òṣìkábíamọ, yẹ ṣe bímọ. Tó bá jẹ́ ọmọ rẹ ń kọ.
5: Ìkéde yìí wá láti ilé iṣẹ́ Bond FM 92.9. Ẹ jẹ́ àmójútó àwọn ìwé wa.

0: pamu pamu jigi jigi mo berede.
1: Ẹ̀kọ́ ojúmọ̀ ẹ̀kọ́ ojúmọ̀ rẹ̀ tó mọ̀ wá láàárọ̀ tó ní a kú iṣẹ́ àná lágbára ọlọ́run gbogbo nǹkan tí a jókòó tì gẹ́gẹ́ bí okòwò wa a ò ní gbèrè ìtìjú ètò yìí ètò wa ètò àlàáfíà táyọ̀ ònòde sí ètí ìgbọ̀yìn láti iléeṣẹ́ bond fm 92.9 ẹran ara wa iṣan ara wa lágbára ọlọ́run kò ní gbé wa dé gbogbo àwọn tó wá wà lórí àkètè àìsàn olúwa yóò bọ̀ wá fún wọn ní àlàáfíà tó péye nínú omi ara nínú ẹ̀jẹ̀ nínú iṣan ara nínú bọ́gọ̀ olúwa bá wá fún wọn ní àlàáfíà àwọn tó wá jẹ́ pé àwa tàbí rẹ́sìk ìbáradọ́ gbé tiwa lágbára ọlọ́run àlàáfíà tó péye olúwa dá padà fún gbogbo wa wọn ò ní sanwó ọ́síjìnì fún wa ká tó mí o ẹ̀kọ́ ojúmọ́ lẹ́ẹ̀kan sí ọlọ́run ògúnnáìkè lorúkọ tèmi àlàáfíà táyọ̀ lẹ́tọ̀ ètò ni àlàáfíà gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí òun náà ni a ti máa ń gbé yẹ̀wò oríṣiríṣi àwọn àìsàn ilé tó jẹ́ pé ó máa ń bá ara wọ ìyá àjà a máa ń sọ irú àìsàn tó jẹ́ báwo ni wọ́n ṣe lè kó irú àìsàn náà báwo ni a ṣe lè ṣe tá a fi nílùgbàdì irú àìsàn náà àwọn tó bá ti wá lùgbàdì ẹ̀ báwo ni wọ́n ṣe lè ṣe ìtọ́jú ẹ̀ tí àlàáfíà yóò tún fi padà bọ̀ sí ara wọn àwọn ilé òun náà ni a máa ń gbé yẹ̀wò lórí ètò yín ètò wa ètò àlàáfíà táyọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ̀ wípé ìmọ̀ràn ìlera òun náà la máa ń fi ṣáájú ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nígbà tá a bá fẹ̀rẹ̀ ètò àlàáfíà táyọ̀ ìmọ̀ràn ìlera ti èní òun náà ni a pè ní àyẹ̀wò ara wa lóòrèkóòrè bóyá lóṣù mẹ́fà mẹ́fà ni o bóyá lọ́dọọdún ni o ó dára ká máa lọ ṣe àyẹ̀wò gbogbo ara wa pátápátá àwọn ibi tí wọ́n sì ti ń ṣe àyẹ̀wò ara ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ àwọn nǹkan kan nínú ní orílẹ̀-èdè nàìjíríà yìí tó jẹ́ pé nídọọdún níbi ìparí ọdún wọ́n máa gbé àwọn bonanza kan síta yìí pé ẹ wá ṣe gbogbo àyẹ̀wò láti rún orí dé ìkànnà ẹsẹ̀ dátẹ̀lẹsẹ̀ yín ẹ wá ṣe àyẹ̀wò ẹ̀ ní owó péréte ẹ jẹ́ kí a máa ṣe àyẹ̀wò ara wa ìdí ni pé bí a bá ṣe àyẹ̀wò ara wa bó ti ẹ̀ jẹ́ pé àrùn kan wà ní kọ́lọ́fín eléyìí tó yẹ pé òun yọ̀ wá lẹ́nu tá a ti mọ̀ àyẹ̀wò ìyá gbé e jáde á dẹ̀ tètè káramọ́ a lè tètè tọ́jú ẹ̀ nítorí pé bí èèyàn bá tètè mọ̀ pé àìsàn kan ó wà ní àgọ́ ara wọn tí wọ́n tètè bẹ̀rẹ̀ ìtọ́jú àwọn àìsàn míì wà tó yẹ pé wọ́n pè ní terminal disease àìsàn tó yẹ pé tó bá ti mú yàn kéèyàn ọlọ́jọ́ ni ó máa ń bá dé ọlọ́jọ́ ló máa ń bá dé wọ́n ní irú àwọn àìsàn yìí púpọ̀ wọn bí èèyàn bá tètè mọ̀ tí wọ́n tètè fálẹ̀ mọ́ wọn ni ó ṣeé ṣe kó má jà sí tu ní ọjọ́ lágbára ọlọ́run àní fọjọ́ ọlọ́jọ́ lọ ẹ jẹ́ kí a máa ṣèyẹ̀wò ara wa láti ìgbà dé ìgbà ìyẹn bí ó ṣe jẹ́ lórí ìmọ̀ràn ìlera láàárọ̀ tòní nìyẹn ìjẹ́ níbo là ń lọ níbo là ń rè ní ọ̀sẹ̀ tòní lórí ètò àlàáfíà táyọ̀ ẹ bàbá wa alàgbà olùṣègùn àìsàn àbàdìjọ wọn ti wà ní ìkàlẹ̀ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí àìsàn tí à ń pè ní meningitis àìsàn yírùnyírùn àbí gàdíyà àìsàn yírùnyírùn meningitis wọ́n máa sọ ohun tí àìsàn meningitis ìyẹn àìsàn yírùnyírùn wọ́n á sọ ohun tó jẹ́ fún wa wọ́n á sọ fún wa kí ni wọ́n máa ń fa àìsàn yìí àti pé àwọn àmì wo òun ni a máa rí àbí ló máa máa jẹyọ nígbàtí meningitis tó bá ti wọlé sí èèyàn lára bákan náà ni wọn á sọ ọ̀nà àbáyọ fún wa lórí ètò láàárọ̀ yìí ẹni tí meningitis tó bá ti wọlé tàbí tó ti rẹ́ àmì ẹ̀ eré tètè tó pa gégé kó tètè gba ilé ìwòsàn lọ gbogbo ẹ̀ òun náà ni bàbá wa alàgbà olùṣègùn àìsàn àbàdìjọ ni wọn ò bá wa ṣe àníọ̀bà yànnà náà ẹ̀ láàárọ̀ tòní ìyẹn ẹ jẹ́ kí n dókè lọ́rùn náà kí bàbá wa ti wọlé.
2: ẹ ṣe atọ́kùn ẹ káàárọ̀ gbogbo ilé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ṣé àlàáfíà lẹ́wà àjíǹde ara a máa jẹ́ o orúkọ tèmi ni olùṣègùn àìsàn àbàdìjọ mo jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ àgbà lórí ètò ìlera tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ èkó ní àárọ̀ yìí àkọlé ohun tí a fẹ́ wò òun ni àìsàn kan tí a ń pè ní meningitis.

0: Hot FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Ẹrọ̀jẹ́ kí lọ dé everyday, gàmà pé màá láìdẹ̀, Akika.
2: Èmi sọmọ rí ti dé, mo ti dé, mo ti gbówó dé. Èmi sọmọ rí ti dé, mo ti dé, mo ti gbọ́lá dé. Èmi sọmọ rí ooo.
3: A tún ti dé gẹ́gẹ́ bí ṣe wà lórí ètò ayélujára láàárọ̀ tòní. Mo tún máa ṣe ìsọfúnni àwọn àǹfààní tó wà lórí ẹ̀rọ ayélujára, àwọn nǹkan tí a lè jàǹfààní ibẹ̀. Kí ló ń sọ lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí? Ọ̀rọ̀ AI ni o, bí wọ́n ṣe ń fi AI ṣe àwọn oríṣiríṣi nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ kí n fẹ́ máa fi àwọn àwòrán wọn sójú ẹ̀rọ ayélujára. Tí wọ́n bá kàn ti lọ kọ́ nípa ètò yìí, wọ́n máa fi tajà wọn. Kí lẹ́yìn náà ń dúró wò? Ìsọfúnni lórí ètò ayélujára láàárọ̀ tòní ni pé ẹ lọ kọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò bí wọ́n ṣe ń lo ayélujára fún àwọn ètò okòwò yín, bóyá lára ọjà lórí ètò ọjà ni àbí ilé iṣẹ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ ètò àǹfààní ló wà lórí ẹ̀rọ AI yìí, tí wọ́n pè ní àwòrán àsọ̀rọ̀dọ̀ tọ́ tẹ́ máa rí ọmọ kékeré báyìí tí ó máa jó, tí ó máa kọrin náà. Ṣé kókó yìí náà ló wá ń kọrin báyìí? Bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára nìyẹn. Ganiat Bello Ashu lorúkọ tèmi, kí n káàbọ̀ sórí ètò ayélujára láàárọ̀ tòní. Mo ń bọ̀.

Ìṣẹ́lẹ̀ Muhammad ká máa ṣe múra lórí umra a máa pa ìṣẹ̀rẹ́ lé. Ìdí ni ti ilé iṣẹ́ tó ní ọkọ níbi kákọ́ ní ṣe àjà tí umra pẹ̀lú rọrùn. Alifiras Ajanura Services Limited fi ṣe àgbékalẹ̀ September Special Umra. Sọ fún wa láǹfààní láti dé gbọ́ ìfẹ́ àkànṣe umra lápapọ̀ December náà bẹ́yìn. Lọ fún gbogbo àwọn tó jẹ pé a láǹfààní àti lọ àjì 2026 láti lọ gán nílé olúwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ bá bá lè ṣe Alifiras Ajanura Services ṣe ní àjọ September Special Umra àti umra December fún 2026. Ẹ kú ti máa kọ́ àwọn afẹ́ àtọmọ̀ nípa súnà. Ní ọmọ kọ iṣẹ́ ìrìn àjò sí gbogbo àwọn àyàmì. Tẹ́ fi láǹfààní àti ṣiṣẹ́ àṣepẹ́ pẹ̀lú wá ṣe ìgbàdégbà àwọn oúnjẹ lẹ́wà tó wí náà lẹ́mọ jẹ tẹ́ fi lọ tẹ́ fi dé. Ẹ má kọ lọ́yẹ àti bàálù. Ó gbẹgbẹ̀lẹ́gbẹ̀ ní September 9 láàmọ̀ dẹ́ra. Láti máa padà sórílẹ̀-èdè Nàìjíríà ní September 19, 2026 fún ti September Special Umra. Bẹ́ẹ̀ làwọn tá a fẹ́ ṣe umra lápapọ̀ December. Wọ́n máa dẹ́ra ní December 28, 2026 láti máa padà sórílẹ̀-èdè Nàìjíríà ní January 9, 2027. Àyẹ ti sẹ́ láti máa sanwó September Special Umra kalẹ̀ tàbí umra December fún 2026. Ẹ sá ti máa kàsí olùlé iṣẹ́ Alifiras tó wà ní number 92 Ìkòròdú Road, Pàdé Bus Stop, nílùú Èkó. Ẹ pé 08034105710 tàbí 08024717601. Alifiras Ajanura Services Limited. Àwọn ni wọ́n ń fẹ́ lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.

0: bó ti ń tẹra ọ̀ẹ́ ó máa ń ran ìyá lọ́wọ́ láti dá gbogbo ìfẹ́ rẹ̀ sí oúnjẹ tó dùn tó ṣara lóore tó ṣe fún gbogbo ẹbí rẹ̀ golden terra oil for pure love.
1: Kẹ́rẹ̀ jẹ́ kí lọ́dẹ yẹn bìí dẹ́gà pé màá láìdẹ̀ akíkà.
2: Èmi sọ̀mọ̀rí ti dé, mo ti dé, mo ti gbọ́.

0: tẹ̀síwájú láàárọ̀ lórí ètò ayélujára FTC kéde pàtàkì assalamu alaikum warahmatullahi wabarakatuh ilé-iṣẹ́ Alfredas Hajj and Umrah Service ní ká rán àwọn alálàájì wọn létí wípé àṣekágbá Hajj seminar ní ìpalẹ̀mọ́dé Hajj 2026 máa wáyé o ní ọjọ́ Saturday 9 May 2026 ní déédéé aago mẹ́wàá sí aago méjìlá ọ̀sán ní nọmba 92 Ikorodu Road Fadeyi Bus Stop Boluke Pharmacy Building beside Boku Store àrọ gbogbo àwọn alálàájì kí wọ́n dé ní àsìkò a máa pín gbogbo nǹkan tẹ nílò fún iṣẹ́ Hajj yín láti mọ̀ nípa sẹ́mínà àti Hajj àti Umrah ẹ pé Alhaji Abdulateef Ekundayo sórí 0803-410-5710 0803-410-5710
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdáàdọ́rin àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́ back pain gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí o lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. O lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni o lè fa ìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. O lè tún fa high blood pressure, diabetes, àìsàn ojú, àìsàn inú àtàwọn àìsàn míì bẹ́ẹ̀ torí àsìkò. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pẹ́ àbójókò pẹ́ o lè fà á. Kí èèyàn overstress ara, ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. Day and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti maṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńchọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Environmental sanitation inú ara ni a fi ń ṣe tí àlàáfíà yóò ṣe máa sọ̀kalẹ̀ sínú ara yín. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá, wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní maṣíìnì ìgbàlódé tí a fi ń ṣerú èyí nísìn. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Àwọn ìtọ́jú mẹ́rin wọ̀nyí ni mo kọ́ láti ilé ẹ̀kọ́ gíga títí tí mo fi gba oyè PhD ní ilẹ̀ aláwọ̀ funfun tí mi ìdẹ̀ jápa lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí abúlé ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé-ìwòsàn wa wà ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop gangan ní abúlé ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 0803-869-0104 0803 0806-869-0104. Asi ni eka ile wo san wa ni Ikoroju ni number 2 Daniel Somoni Street High School Junction Sagamu Ikoroju Road Ikoroju. Call our WhatsApp number Ikoroju ni 0816-585-8582. E ni lati lo si oke okun mo fun itoju tori pe ati gbe itoju oke okun wa ka yin mole. Anfani aye wo ara lati ori titi de ese si tun wa ni ile iwosan wa ati anfani fun awon onimo ilera ti won fe tesiwaju lati gba imo kun imo
2: fun ekunrere alaye lori oritirisi awon itoju ti ani ni ile iwosan wa ti mi ti menuba e ori won lori website wa www.iasnaturalmedicare.com
1: ti moto yin ba yonu mechanic ni e oke si ti aisan kan ba nda yin laamu awa ni mechanic ara e kan se wa fun itoju to peye a ma reti yin
3: on FM 92.9.
4: Labbaik Allahumma labbaik.
5: Every Muslim person gets this religious dream for his heart too. The dream to stand gidigba in front of the Holy Kaaba. That's better dream to perform Hajj. For Taj Bank, we carry on for mind say you go build that your spiritual journey with peace of mind where money no go stress you at all. Taj Bank, in partnership with National Hajj Commission of Nigeria, they bring you Taj Hajj Savings Account, where they save and gombodi with Sharia to help you save for pilgrimage as you fit. No rushing at all. Make you begin small. No overthink them. Just take them easy, then see how all this dream go turn to reality. Whether na next year you dey plan for and be na future, the road to Makkah don't start today. Open account now for TajHajSavings.com. Or make you call 0908-793-7417. Save for Hajj with Taj Bank.

0: Akitiyan àwọn aṣojú wa pẹ̀lú bàbá aláyọ̀ ẹni lè ṣe wà bon 92.9 FM ní gbogbo àárọ̀ ọjọ́ Wednesday
1: 11:45 AM gbogbo ọjọ́ Wednesday
0: pẹ̀lú ọmọ yín gbajúgbajà ìlú mọ̀ká sọ̀rọ̀sọ̀rọ̀ ni Ayọ̀dẹ́lẹ̀ olóyè bàbá aláyọ̀ ọkọ Sicily Aláyàmọ̀lálẹ̀ lórí ètò yìí làwọn aṣojú wa ti wá ń ṣàlàyé ipa tí wọ́n ti kó fún ìdàgbàsókè ará ìlú yálà alága ìbílẹ̀ kọmíṣánná tẹnẹtì àtàwọn rẹp orí ètò yìí lẹ́wọ́ ti mú akitiyan àti ojúṣe wọn lórí àwọn aráàlú tí wọ́n ń ṣojú fún.
1: 11:45 AM gbogbo ọjọ́ Wednesday.
2: Ẹ káàárọ̀ sá ẹ káàárọ̀ mọ̀ níbi tá a bá wà lónìí àbọ̀ orí ọlọ́run bá pàdé o ètò wa ètò yìí akitiyan àwọn aṣojú wa náà ló tún gorí afẹ́fẹ́ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín pẹ̀sìn yín Ayọ̀dẹ́lẹ̀ olóyè bàbá aláyò ọkọ Sicily Aláyàmọ̀lálẹ̀ àlọ́run àkọ́kọ́ ọmọ lọ́wọ́ madẹ̀ ìpínlẹ̀ ọ̀dẹ̀ àti ìkéde ló mú ètò yìí tẹ̀síwájú dáadáa o.
3: Ẹ ká mọ̀ yín o.
4: Orúkọ tèmi ni honorable Mustahin Abiodun Tọ̀bùn tó ń ṣojú ẹkùn ẹ̀pẹ́ kínní ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ní ìpínlẹ̀ Èkó. Alága àgbìmọ̀ Committee on Commerce, Cooperative Trade and Investment.
3: Lóòótọ́ ìyàtọ̀ executive wà àti legislator ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n kí ni àwọn àti ọ̀tẹ́ ti ṣe fún àwọn olùgbé ẹ̀pẹ́.
4: Pípé ìyàtọ̀ wà láàrin àwọn aṣojú ṣòfin àti àwọn executive lórí iṣẹ́ wa àti gbìyànjú láti ṣe iṣẹ́ tiwa ní iṣẹ́ òfin ṣíṣe kàdẹ̀ ṣe aṣojú àwọn ènìyàn wa àwa dẹ̀ ní dájú wípé a ti ṣojú wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Lákọ̀ọ́kọ́ mo láti fi dá ẹni lójú wípé ti ìgbà tí mo ti wà níbí báyìí kò sí pé ṣé àwa ṣòfò Ọlọ́run àdúpẹ́ fún yẹn àdẹ̀dúpẹ́ fún àdúró tí àwọn èèyàn wa dẹ̀ lórí kí la ti ṣe fún àwọn èèyàn wa mo rò pé ilẹ̀kùn tábánìkà máa ka ní méjì mẹ́ta mẹ́rin àfẹ́ gba gbogbo àsìkò tí ẹ fẹ́ fi ṣe prógrámù yìí tán. Iṣẹ́ wa pọ̀ ó bẹ̀rẹ̀ láti orí ká ṣe empowerment àṣẹ tó pọ̀ rẹpẹtẹ fún àwọn ènìyàn olódokoòwò tó fẹ́ kọ́ṣẹ́ ka kọ́ wọn níṣẹ́ kara níṣẹ́ fún wọn àṣẹ yẹn lóríṣiríṣi ọ̀nà tí ò ń ṣẹgbẹ̀rún méjì èèyàn tí wọ́n ti jẹ àǹfààní dẹ̀nà àwọn tó ń pẹja ta kan àwò fún àmì tara àwò fún ta kan ọkọ̀ fún dẹ̀nà àwọn tó ń pẹja àmì náà ta gbé outboard engine ẹ má bínú màmá sọ ìbò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n fi ń ṣe ọkọ̀ àtàwọn tó ń ta ẹja orúkọ wọn wà tá a lè máa dárúkọ wọn. Eléyìí tá à ń sọ àwọn tó ń ta ẹja ní Èbúté Chief tẹ́bá dọ́dọ̀ màmá wa tó jẹ́ olórí wọn wọ́n a sọ pé lótìtọ́ àti lódodo ni a ti fi orúkọ bẹ́ẹ̀ yẹn láti ṣe táwọn náà dẹ̀ ti jàǹfààní tábá dẹ̀ lọ sí C1 náà àwọn tí a kan ọkọ̀ fún wọ́n wà ń bẹ̀ tábá wá padà wá àwọn tó ń ṣe ọ̀rọ̀ olójúdé tí ojú ń ṣe àti ṣe àti pawọ́pọ̀ pẹ̀lú I Foundation láti ṣe ìtọ́jú àwọn tójú ń dùn tí wọ́n kì í ṣe 1,000,000 ta fún wọn ní jígí tàdẹ̀ ṣe ìtọ́jú wọn dẹ̀nà àwọn míì wà tí wọ́n ní cataracts àti glaucoma tí a pawọ́pọ̀ pẹ̀lú I Foundation tí wọ́n kó wọn sí lọ sí ìlẹ́sẹ̀ tí wọ́n lọ bá wọn ṣe ojú wọn. Odò Ọ̀bàrà tẹ̀bá débẹ̀ àwa fúnra wa la kọ́ ICT center síbẹ̀ dẹ̀nà àwọn ọmọléèwé tí wọ́n wọlé lóòrèkóòrè là ń ra aṣọ iléèwé fún wọn là ń fún wọn ní ìwé
3: là ń fọ
4: rẹpẹtẹ káàkiri gbogbo iléèwé pátá tó wà ní ẹkùn ẹ̀pẹ́ kínní ní primary school Ansani primary school Seda primary school St Michael primary school Erékòtù primary school ifun lọ sí gbogbo waterside everywhere gbogbo léèwé pátá tó wà ní ẹ̀pẹ́ la ṣe sí kì í ṣe pé aṣọ máa dárúkọ pé àdáléèwé kan ṣe ní ọ̀tọ̀ gbogbo àwọn ọmọ léèwé yẹn dẹ̀ la kàn la ṣe kínní sí nígbà tá a dẹ̀ fẹ́ pín 20,000 ni a ṣe so ó kárí àwọn ọmọ yẹn tó ṣẹ́kù ta dẹ̀ fún wọn ní báàgì iléèwé ta fún wọn ní bàtà ta fún wọn ní uniform tẹ bá wo títì ìyẹn títì ọlọ́dà tó dẹ̀ ní drainage ó pọ̀ rẹpẹtẹ tòyìnbó bọ̀ àṣẹ̀ṣẹ̀ yẹn ní ọdún yìí ni Adémọlá Lawal àṣẹ̀ṣẹ̀ yẹn lọ́dún yìí ni ìsàlàgòrò jáde sí Àrọ̀mí àṣẹ̀ṣẹ̀ṣẹ̀ yẹn lọ́dún yìí ni tẹ bá wo Arépo street jáde láti mọ́ṣáláṣí padà sí Túndé Taiwo àṣẹ̀ṣẹ̀ yẹn lọ́dún yìí ni ní ọdún tó lọ a ṣe Bridgeway street bó ṣe gùn tó la parí ẹ̀ a ṣe Ògidọ́ street a dẹ̀ ṣe Alájà Kọ́bàdà street a ṣe Òṣòdì Tápà street a ṣe Adéwòye Hassan street ní èyí tó lọ ní sáà tó lọ lọ́hùn a ṣe títì bíi méje pọ̀ Alade Toyinbo bo Sunny Adewale jade si pe ni makeni kan jade si ona erepoto gbogbo be na ni a se ti a pe a tun se a de se Adewale Adesoya a se a resurface a se Ipostun Street a resurface so gbogbo awon ise ta n se lore kore ah gbogbo tun be leyin omi te ba lo seyin omi wo si one ni pase soro yi nisin ori eyin mi la pe a se un ton pe ni floating jetty pontu a se si tohomu te ba lo si ladaba e ba ilewe ta sese se nibe ilewe ni ladaba primary school lowo lowo nsin adupe lowo gomina wa nigba ta lo gbe ba won won ba wa se bridge lati songotedo to ma jade si megun iyen lo ma open up gbogbo wo si one to je ladaba iba nkonko then igba ta wa nbe ina ati se 19.8 km electrification lati eleran ogbe de oriba ta de gbe transformer ta gbe sibe fun won ti ye ilege imobido idaso ni sa to koja lo ile yanrin ni gbogbo be la ko yepe pupa lo la ba on grade ba de se so lowo lowo nsin ati lo se gbogbo titi yen ati take measurement e ade ti gbe fun baba wa sanwo olu ti o ti buwo lu wi pe ko won lo ba won se gbogbo titi yen ko ni ayin le ni ki ma se lo
3: eyan wa te ba nde ti ese nde si di radio yin honorable abiodun tobun omode igbo asofin ipinle eko tun soju epe constituency 1 ni angba lalejo oro abo bo le se isi
4: oro abo je ohun to dun gbogbo wa to je wa logun to de mu wa amo e to se pataki ta ba wo e ri pe president wa baba wa Asoju Bola Ahmed Tinubu o n fi gbogbo apasi amo ohun to je pataki ni pe oro abo gbogbo ise gbogbo wa ni o awon eni yo ki se ategun won de si lori ofurufu ibi kan lo n gbe eni to ba wa ni tosi to ba ri awon eyan to je ajeje eyan ti won de je won amukuse ka eyan ki won so sita komabo because baba wa Bola Ahmed Tinubu ati gbogbo awon gomina kaakiri atawon chairman won se ifa to ma mo so awata je araalu abo bere latori wa nitori gbogbo wa na la ngbe agbegbe kan abi keji so un ta ba ri ka so sita eni ti o ba dan loko won si ko le pin na ngba te ba so sita ba o ni joba se ma mona to ma gba mu won ni sekun so oro abo o je un to je pataki to je gbogbo alogun olorun ran wa lowo adabo bo ile wa te ona wa o
3: ko se to da tan aya fo lohun ba ijo kile awon bi to ku si ni ilu epe ti awon araalu ba yin so te ti ide sugbon to wa lokun aya yin
4: to je koko nu e to je gbataki oro ina o ndu awa re epe o ndu emi funra mi amo ijoba n gbianju ti o nse ise yen ni okukudu to re je pe gbogbo ona ni won gba ti won fi mura won lati ri wi pe ina yen ko o di sise amo e to je un to tun dun mi lokan na ni wi pe bi ijoba se n gbianju ti won nse awon amukuse kakan wa ni tosi ibe ti won lo n ge na yen ti won baje so eleyi o wa ni liki o wa ni gbaja bi aba se so pe ijoba o ti se to ba ife alati ma ba won amukuse ka na ti won gbe agbegbe yen ti won fara soko ti won ba ina yen je wi pe kon lo da owo aburu won kon da duro ti ina ba ti wa gbogbo etoku ti an fe ni ile ise awon ise aladani lati okere ati ni orile ede wan bi wan ri epe because epe ilu to da to fokan bale ni won wa da le ise sile awon omo ade ri ise ina yen o je pataki to nje gbogbo alogun
3: orin bo abi odun togun ngba ti e wole eni oro ina gan le ma fi se kokundun te so pe that will be my first priority ki lo fa
4: se mo pe
3: se so be
4: gbogbo wa na la jo so ateyin atawa ati gbogbo araalu lo mo pe oro ina o je pataki o je koko baba wa to je baba wa loke awon gan fi sokan awon se won gbianju se bi recently nsin ni won science trillions sile e ma gbagbe wi pe awon amukunse ka won oka eniyan ti won fe ki aseyori ba gbogbo se tan se won wa ti won de frustrate amo olohun eledumare agbeja wa agbe wa bori won nitori gbogbo nkan tan se opolopo nkan tan se even ninu ile eni ba ti duro ni duro pe awon fe ki ise owo eyan baje olohun abase ti won na je so ni de yi an se an gbianju e de mo pe baba yo le dase gbugbo e ko se ni to dase tan amo ninu oro onina data nse lowo amo ko awon eniyan wa ko si to le se tan ba ti ni fe o se to na ni gbugbo ton se olosiri tari ona on ni soro ngba tan ma de boy wole ba amo bi dollar se ri amo bo se ri nsin lati eko si kalaba are kon tin se lati badagiri si sokoto to ti wa bi ogun abogun odun ton ni o fe se are kon tin se student loan are kon tin se gbogbo many things she bi won lo kaakiri won de lo si on airport wa se bo se ri kon to de bere ni are kon tin se so gbogbo nkan risirisi to je nkan meremere imaye dorun ti awon nse be na ni ati mama na won to fe je ki gbogbo e ko daru olohun ni gba fun won lagbara eledumare
3: number no le pin se ba pe die
4: die number mi wa lowo kakira mo fun tori eto yi number akoko ni 08033124015 number mi ni yen to wa je wi pe wa pe mi mi ni afani ati gbe ni wakati yen esfi ate jise efe ronse si mi ma pe yin pada ohun ni mo nlo fun whatsapp number mi ti mo ti register lati gba ton ti bere kini niyan olohun eledumare ko duro ti gbogbo wa

láti lè ṣe Bond FM 92.9 gẹ́rẹ́gẹ́ ni aago méjìlá ọ̀sán lu ẹ̀ka sán. Ròyìn àpapọ̀ lẹ̀ wa ló ń dé ṣe tí gbọ̀yìn. Láti lè ṣe wa Bond FM 92.9 ẹ̀ka Radio Nigeria tó wà ní onígbòǹgbò nílùú Ikeja. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn náà. Ilé-iṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí bí wọ́n ṣe ṣekú pa bàbá ìyàwó àti ọ̀gbẹ́ni kan níbi àríyá ìgbéyàwó ní ìpínlẹ̀ Èkó. Àjọ elétò ìdìbò bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ káàdì ìdìbò ọ̀wọ́ tó gbẹ̀yìn èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kọkànlá oṣù tá a wà yìí.

0: ọdún mẹ́rìnlẹ́ láàádọ́ta tí wọ́n porúkọ ẹ̀ ní dúró sinmi anthony taiwo àti ọ̀gbẹ́ni amúlùúdùkan hypeman níbi ìgbéyàwó tó wáyé ní agbègbè ìkọ̀tún lẹ́kọ̀ọ́ hypeman ọ̀hún ni ọjọ́ orí ẹ̀ jẹ́ ẹni ọgbọ̀n ọdún èyí tí wọ́n ṣekú pa pẹ̀lú bàbá ìyàwó náà níbi ètò ìgbéyàwó tó wáyé ní agbègbè 4b ovuawe street off awosika street ní governor road nílùú ìkọ̀tún nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ èkó ẹni tó jẹ́ alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ yìí abímbọ́lá adébísì jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n àwọn ò tí ì fi ọwọ́ ṣìkún mú ẹnikẹ́ni lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bákan náà ni àwọn ti taari ìwádìí ọ̀hún sí àjọ tó ń rí sí ìwádìí ìwà ọ̀daràn èyí tó wà ní pàǹtí yàbá láti lè bẹ̀rẹ̀ ìwádìí fínífíní lórí ẹ̀ ẹni tó jẹ́ alákòóso ọ̀rọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó alàgbà tìjà ní fàtàyì gbóríyìn fún àsọyépọ̀ àti àwọn ètò tí aráàlú ń ṣe pàápàá jùlọ ìsọfúnni tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ náà tó sì ń sọ di mímọ̀ pé àwọn ṣì ń tẹ̀síwájú lórí àti máa gbógun ti àwọn tó fẹ́ máa wà ọ̀daràn ní ìpínlẹ̀ èkó àti rí pé àwọn aráàlú tẹ̀lé òfin àti dájú pé àwọn èèyàn máa dúnkokò mọ́ ètò ààbò ìpínlẹ̀ yìí àwọn olùgbé ìlú èkó ni wọn ti ké sí ìjọba àti àwọn àjọ tí ọrọ kàn lórí àti tètè rí sí bí àwọn èèyàn ṣe ń dalẹ̀ káàkiri àwọn ojúnà pàápàá jùlọ àwọn títí márosẹ̀ ní ìpínlẹ̀ yìí ọ̀rọ̀ ìjẹyọ̀ lọ́dọ̀ àwọn tọ́rọ̀ kan èyí tí wọ́n dá sí abala àgbéyẹ̀wò lórí ètò kókó inú ìwé ìròyìn wa láàárọ̀ òní ọ̀pọ̀ ṣàlàyé pé ètò tí àwọn aráàlú ń ṣe yìí ni ó ṣe àkóbá fún àwọn èèyàn àti ètò ìlera ara wọn bákan náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ tí wọ́n sì ń rọ àwọn alága ìjọba ìbílẹ̀ láti rí pé wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ psp ìpínlẹ̀ èkó àti pé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún aráàlú lórí àti taari àwọn dooro èyí tí wọ́n lè máa kólẹ̀ wọn sí lójúnà àti pé àwọn àwùjọ kúlẹ̀kúlẹ̀ tí wàá bá wọn kó níbi tí wọ́n bá gbé sí bákan náà ni wọ́n tẹ̀síwájú pé gbogbo àwọn ilẹ̀ tí wọ́n ń dà káàkiri ní kí àwọn àjọ psp kí wọ́n lọ máa kó má bàa fa àjàkálẹ̀ àrùn bákan náà wọ́n rọ ìjọba àti àjọ tó rí sí ìkólẹ̀ kódọ̀tí ní ìpínlẹ̀ èkó yẹ lagos state waste management authority lọ́mà láti pé àwọn àjọ psp yìí ni wọ́n ṣiṣẹ́ wọn lọ́sọ̀ọ̀sẹ̀ kí wọ́n sì máa ṣe ìsọfúnni fún aráàlú ewu tó wà nínú kí a máa da ìdọ̀tí sí àwọn bíi kò tọ́ àwọn ìgbìmọ̀ adarí tuntun tí wọ́n ṣẹ̀yọ̀ fún ẹgbẹ́ association of maritime truck owners amato ní ìpínlẹ̀ èkó ni wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà bèbè omi àpápá ìyẹn ọ̀gbẹ́ni adébọ̀wálé lawal ibrahim lórí èròǹgbà wọn láti pé àwọn ṣiṣẹ́ wọn kó kẹsẹ̀ járe àwọn ikọ̀ amato ọ̀hún lábẹ́ adarí wọn olóyè rẹmi ogunbèmí wọn ni eléyìí wà lórí ètò láti ṣe ìsọfún lórí àwọn wàhálà tí wọn ń kojú pàápàá jùlọ àwọn awakọ àjàgbéjò ní agbègbè àpápà àti tinkan island olóyè ogunbèmí sọ di mímọ pé àwọn ètò tí àwọn ti ṣe lórí bí agbègbè náà yóò ṣe mọ tónítóní àti àsọyépọ àti àtìlẹyìn èyí tí ọkọ àwọn yóò fi máa lọ máa bọ láì ní ìkọsẹ fún ìdí èyí ẹni tó jẹ alága ẹgbẹ amato ti ìpínlẹ èkó alhaji ahmed saro àwọn ní ìpàdé ọhún ó ní ìpàdé láti rí pé àwọn ikọ̀ tuntun ọ̀hún ṣe ìsọfúnni lórí àwọn ètò iṣẹ́ èyí tí wọ́n gbé lé wọn lọ́wọ́ bákan náà ni wọ́n lo àǹfààní ọ̀hún láti sọ̀rọ̀ nípa ètò bèbè omi àti bí wọ́n ṣe máa gbé àwọn kọ̀ǹténà àti ìkìlọ̀ lórí bí àkọlùkọgbà kò ṣe ní máa sí ní agbègbè bèbè omi àpápà ẹjẹ́ kí a gbọ́ wọn.
1: rescue team wa a lọ sí fisi àfihàn fún port manager tí àwa náà dẹ̀ sí lérí pé a fún wọn ní support láti jẹ́ kí sanity kó wà nínú port so gbogbo àwọn mọ́tò tó bá takú ni a tètè ṣe àmójútó rẹ̀ kí sunkẹrẹ bá kẹrẹ ọkọ̀ kó di àfisẹ́yìn tẹ́gùn fi sọ nínú port corridor.
0: nínú ọ̀rọ̀ ìfèsì sí ẹgbẹ́ ọ̀hún ẹni tó jẹ́ àpápà port manager ọ̀gbẹ́ni lawal ibrahim wọ́n gbóríyìn fún ẹgbẹ́ náà lórí ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé gbogbo ètò àti àbá tí wọ́n mú wá láti rí pé iṣẹ́ ń lọ dáadáa ní agbègbè àpápà port ni àwọn máa rí pé àwọn ṣe àtìlẹ́yìn tó gbópọn fún ẹgbẹ́ amato ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ road ìyẹn road transport employers

0: Association of Nigeria Retail ni ipinle Eko ogbeni Shamsuddin Ajala Kausara ti kede pe isejoba awon si nse siwaju ati pe ko si iroyin ko si oto ninu iroyin pe boya won yo awon nipo tabi enikan fe gba ipo lo awon gbogbo ipinu awon ni pe lati pe alaafia ijoba ninu egbe na ore ijeyo nibi ipade ti iwo orun gusu ti egbe Ritan e to waye labe adari won yen barrister Samuel Agbede so sin so di nime pe lori wahala to nsele ninu egbe Ritan ko se da lori bi awon ko se fe juwo le fe n to je alaga gbogbo mala musamu amen lori awon wahala e to je pe o nda sinu egbe ohun ipade ohun lo waye ni agbegbe Akesan ni ipinle Eko ogbeni Ajala won je ko di nime pe ijoba ipinle Eko ti ba won da si oro na lori asiri pe iduro sisi si wa ninu egbe ohun ati pe ifayabale ati alaafia ki ojoba ninu egbe na ati bi awon eyan yo si ma sise won lai je pe won fa wahala ti alaafia yo si joba ninu egbe Ritan o ni ijoba ipinle Eko ti ba won da si ti yo si fese mule eje ki agbo Inu oro tire en to je alaga ti agbegbe Southwest ogbeni Agbede awon na so di mi pe igbese tin lo ati asoyipo pelu awon alase lati pe gbogbo fa akaja to waye laarin egbe ohun lo je pe iwadi finifini yo wa lori e nigbati awon ba se eto ayewo lori ati iwadi ati bi egbe na yo se ni asoyipo ati gbora eniye laarin ara awon je ki atubo
1: Ifọmu kan ba ti clear and trade this point. Ifọmu ni pe awa o ba yin se afẹ ijọba yin mo until ti a ba yanju wahala to wa nile. A de ti wa lori e. Eyi lo fun wa ni power. A fi se ipade ni Southwest. A fi ma dupes ara wa. By the implication of that trade dispute, Musa Muhammad is never our president. Titi ka igba ta ba yanju oro yen.
0: Gẹ́gẹ́ bí ó ṣe ń sọ ó ní àjọ tó ń rí sètò ìgbanisíṣẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ ti báwọn dá sí ọ̀rọ̀ ohun tí wọ́n sì ń rọ gbogbo àwọn ẹgbẹ́ pátápátá láti rí pé wọ́n fi ààyè gba ara wọn nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tó jẹ́ akọ̀wé ti àwọn ẹgbẹ́ ti ìwọ̀ oòrùn gúúsù kọmi ti Wálàdé Akíngbadé àwọn náà ń sọ di mímọ̀ pé ẹkùn náà ni wọ́n ti jọ fọwọ́sowọ́pọ̀ báyìí pẹ̀lú ẹni tó jẹ́ alága ọ̀hún láti pé gbogbo ètò ń lọ ní mẹ̀lọ̀mẹ̀lọ̀ nínú ẹgbẹ́ róòdù àjọ tó ń rí sí dídẹ̀kùn egbògi olóró ní orílẹ̀-èdè wa nàìjíríà yẹn àjọ ndlea ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ tí wọ́n sì ń ké sí gbogbo àwọn ọmọ agùnbánirọ̀ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà láti pé wọ́n yàgò gédégédé fún mímu egbògi olóró tàbí gbígbé egbògi olóró ọ̀rọ̀ ẹjẹyọ níbi ìkẹ́kọ̀ọ́gboyè ti àwọn àjọ agùnbánirọ̀ tí wọ́n sì ń dá wọn lẹ́kọ̀ọ́ lórí ewu tó wà nínú kí a máa mu egbògi olóró ẹni tó jẹ́ ti adarí àjọ ndlea ti ìpínlẹ̀ Èkó ìyẹn Fatima Dauda ó wòye pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn ń ṣe fún àwọn ọ̀dọ́ yìí òun láti lè kún wọn ní ìjánu kí wọ́n sì mọ̀ pé egbògi olóró máa ń bani láyé jẹ ni bákan náà ló rọ àwọn ọ̀dọ́ láti pé wọ́n yàgò gédégédé lórí mímu egbògi olóró torí pé ó lè fa jàǹbá sí àgọ́ ara wọn bákan náà ló jẹ́ kó di mímọ̀ pé àjọ náà kò ní tẹ̀tì láti fi ọwọ́ ṣìkún mú ẹnikẹ́ni tí wọ́n bá bá egbògi olóró ní àkàtà rẹ̀ ìròyìn àpapọ̀ ilé wa lè ń gbọ́ lọ́wọ́ láti dé ṣẹwà bond fm 92.9.

0: ẹṣẹ́ púpọ̀ tẹ́ ń tẹ́tí sí wa. Ròyìn àpapọ̀ le wanted síwájú láti lè ṣọwà Bond FM 92.9. Alága ìjọba ìbílẹ̀ Àpápá Ìgànmú LCDA Ọ̀gbẹ́ni Ọláwálé Salute ti gbóríyìn fún àwọn ẹgbẹ́ Association of Local Governments of Nigeria AGON lórí bí wọ́n ṣe fòǹtẹ̀lú kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì tẹ̀síwájú fún ti sáà ẹlẹ́ẹ̀kejì ní ọ́fíìsì. Ọ̀gbẹ́ni Salute ó sọ̀rọ̀ ìgbóríyìn fún àwọn oníròyìn nígbà tó ń sọ di mímẹ́ pé ìpinnu àwọn láti tẹ̀lé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí pé àwọn ní ìgbẹ́kẹ̀lé nínú ìdarí ètò ààrẹ pàápàá jùlọ ìdàgbàsókè tí wọ́n mú bá ẹsẹ̀ kùkú. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹgbẹ́ AGON ti ẹlẹ́ẹ̀kẹrìnléláàádọ́ta rẹ̀ níbi ìpàdé ètò wáyé ní alàgbà ẹni tó jẹ́ adarí wọn alàgbà Bello Lawal ó sọ di mímọ̀ pé wọ́n ní àwọn aṣojú láti ìpínlẹ̀ mẹ́rìndínlógójì àti olú-ìlú ìlú Àbújá èyí tí ìpàdé náà tó wáyé ní ìlú Àbújá ni wọ́n ti sọ̀rọ̀ náà. Ọ̀gbẹ́ni Salute jẹ́ kó di mímọ̀ pé ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu ìrónilágbára tí wọ́n ṣe fún ẹsẹ̀ kùkú pàápàá jùlọ bí wọ́n ṣe ń ró àwọn ìjọba ìbílẹ̀ lágbára káàkiri orílẹ̀-èdè yìí wọ́n ní fún ìdí èyí àti ètò ìrètí ọ̀tún tí wọ́n ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n rọ gbogbo àwọn tó wà ní ìjọba ìbílẹ̀ àti ẹsẹ̀ kùkú pátápátá láti pé wọ́n ṣe àtìlẹ́yìn lórí àtiwọlé sáà ẹlẹ́ẹ̀kejì ààrẹ kí ìdàgbàsókè lè bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àjọ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ yìí ti kéde pé ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò yóò tún tẹ̀síwájú tó jẹ́ ti ọ̀wọ́ tó gbẹ̀yìn àti pé ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí èyí tí wọ́n ti gbé kalẹ̀ èyí tí yóò sì bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé May 11, 2026 ẹni tó jẹ́ alákòóso lẹ́ka ìsọfúnni ní àjọ ọ̀hún ìyẹn Mohammed Kudu Haruna àwọn ni wọ́n sọ̀rọ̀ ìdí mímọ́ wọn ní tẹ́ ò bá gbàgbé wọ́n ti gbégi dínà rẹ̀ ó yẹ kí ó wáyé ní oṣù kẹrin ọdún tá a wà yìí ṣùgbọ́n tí ó tún padà wáyé ní oṣù karùn-ún tá a wà yìí tí ó sì tẹnu bepo di oṣù keje ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá a wà yìí àjọ elétò ìdìbò wọn jẹ́ kó di mímọ̀ pé àwọn tẹ̀síwájú lórí ẹ̀ láti lè jẹ́ kí àwọn ọmọ tí wọ́n wá ti pé ọmọ ọdún 18 láǹfààní àti forúkọ sílẹ̀ kí wọ́n sì lè gba káàdì ìdìbò ọ̀hún àti àwọn tó bá ti pààrọ̀ ibùgbé wọn àti àwọn tó bá ti sọ káàdì wọn ni wọ́n lè láǹfààní láti kópa níbi ètò ìdìbò tó ń bọ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti rọ ìjọba àpapọ̀ láì tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí bí owó epo bẹntiró tí àwọn bàálùú ń lò ṣe gbowó lórí jọjọ. Ọ̀rọ̀ ẹ jẹyọ níbi ìpàdé èyí tó wáyé ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí ọ̀gbẹ́ni Pascal Agbodike tó ń ṣojú agbègbè Iyala Federal Constituency ní ìpínlẹ̀ Anambra mú àbá náà wá. Ọ̀gbẹ́ni Agbodike sọ nínú ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ bàálù ni wọn láǹfààní àti fò báyìí lórí bí epo bẹntiró tí wọ́n lò bí ó ṣe gbowó lórí ní báyìí. Wọ́n ti wá rọ ìjọba àpapọ̀ àti àwọn àjọ tí wọ́n yà sọ́tọ̀ lẹ́ka ètò ìrìnà òfurufú àti ti epo bẹntiró láti pé láàrin ọ̀sẹ̀ méjì kí wọ́n wá ọkọ̀ fi ṣẹ̀dá lórí ẹ̀ bákan náà ni wọ́n pàṣẹ fẹni tó jẹ́ alákòóso fún ètò ìrìnà òfurufú ọ̀gbẹ́ni Festus Keyamo láti ṣètò kóyákóyá lórí bí owó epo bẹntiró tí àwọn bàálù ń lò ṣe máa wálẹ̀ pẹ̀pẹ̀ kí àwọn aráàlú lè láǹfààní àti lọ síbi tí wọ́n bá fẹ́ lọ. Ìròyìn ilẹ̀ òkèèrè Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà alàgbà Donald Trump ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ti pàṣẹ fún àwọn ológun ilẹ̀ Amẹ́ríkà láti tètè gbé àwọn ọkọ̀ ojú omi tí wọ́n á sí agbègbè Strait of Hormuz kí wọ́n gbé wọn kúrò níbẹ̀ nígbàtí Ààrẹ Donald Trump kéde pé àsọyépọ̀ ti fẹ́ wáyé báyìí láàrin orílẹ̀-èdè Pakistan àti Iran tó ń orílẹ̀-èdè Amẹ́ríkà lórí ìjà ogun tó ń wáyé ní agbègbè ọ̀hún. Bákan náà ni wọ́n sọ dúmọ̀ pé tí àsọyépọ̀ ọ̀hún bá ti wáyé ó ṣeéṣe kí ìjà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè ọ̀hún kí ó rodò kí ó lọ mumi. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká dẹ́kun à ń gbé ìdọ̀tí sí àwọn ibi kò tọ́ ní ìpínlẹ̀ Èkó àníríà àjàkálẹ̀ àrùn bí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ṣe ń kéde pé àjàkálẹ̀ àrùn kò ní fi ilé wa ṣebùgbé àwọn ìdọ̀tí tí à ń gbé káàkiri ẹ jẹ́ kí a ṣe lọ́jọ́ kí a gbé fún àwọn àjọ akólẹ̀ kó dọ̀tí yóò ṣeéṣe fún wa. Ìròyìn àpapọ̀ tọ̀sán ní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí tó mú àsopẹ̀ tún gba àwọn kókónú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí bí wọ́n ṣe ṣekú pa bàbá ìyàwó kan àti ọ̀gbẹ́ni kan níbi àríyá ìgbéyàwó tó wáyé nílùú Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó. Àjọ elétò ìdìbò bẹ̀rẹ̀ forúkọsílẹ̀ káàdì ìdìbò ọ̀wọ́ tó gbẹ̀yìn tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 11 oṣù tá a wà yìí. Ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí rọ ìjọba àpapọ̀ láti rí sí bí ọ̀rọ̀ epo bẹntiró tí bàálù ń lò ṣe gbowó lórí jọjọ. Bákan náà ni àfihàn ilé tí pé orílẹ̀-èdè Amẹ́ríkà alàgbà Donald Trump ti pàṣẹ káwọn ológun Amẹ́ríkà dáwọ́ ogun dúró ná bí àsọyépọ̀ ṣe fẹ́ wáyé láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran. eyi lo pe iroyin ohun to tin de seti gbon yin lati de se wa bond fm 92.9 ka radio nigeria to wa ni onigbongbo nilu ikeja ope lowo sheli weyanu ati mo ti online ti won ko iroyin jode de gesi lati ara iroyin wa gani at belu ashiru ro kan temi ti mo ki pe emura sise oni ire o
1: Edumare lojiri ewa fakuko
2: Edumare lojiri ewa fakuko
1: Oba oke lojiri

What I'm so bad about, I like.

난 벌써 우리 고해 이놈에게 붙이지 여자로 하나 내나 전화바리 무문가 붙이지 도망가 안고 문가 까마자 안하자 문가 보내자

Benny mo so pe e ka bo si gbagire lati le se wa bond FM 92.9 ibi ni en ti ma na nfa lati so ko to ba se lati gbe yin ati awon kan te fe ki joba se lori atunse ati awon kan to ma se ti e fe dupe ati awon nkan mi ti e fe pe akesi joba ati awon aralu si o se pataki fun ma lati mo pe e to ti wa na ni ka be lowo nkan ta fe lowo joba ojuse ti won na lati se fun wa be na ni ki awon na ka de se ojuse wa nipa titoju awon dukiya ijoba o se pataki fun ma lati mo ese adupe o oya gbagede engineer akibu fada ero lati orisunba re ba wa so fun gomina ipinle ogun senator solomon olani ile kan yayi at engineer ayinka pe ibadan electricity distribution company won o to bi odun marun ah ti asini na gbeyin ni ipakeye wa ohun awon le ti ji aluminium cable lo lori epo mefa si ara won bond fm e se won eko agbale wa ni gbogbo igba ile ise yin o ni jina o e ti gbo ẹran ọlọ́run fún yìí tó bèrè ń bẹ̀ yẹn ẹni láti yé wa lọ́hùn ní ìpínlẹ̀ ogun ni wọ́n ti bèrè yẹn lọ́wọ́ wa wọ́n ní gbàgede abo olómi láti àparíjà ayé tòrò ẹ bá wa sọ fún ìjọba adóòdó ọ̀tá àti gómìnà wa nípínlẹ̀ ogun kí wọ́n bá wa ṣe ọ̀nà wa láti mopo junction lọ sí àparíjà ayé tòrò ti lọ sí ọ̀tá kí òjò tó bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ ara òní ni wá mọ̀ ń bọ̀.

Bẹ́ẹ̀ni gbàgede ń tẹ̀síwájú iléeṣẹ́ Bond FM 92.0. Ẹ káàsán, ẹ máa bá wa dúpẹ́ lọ́wọ́ ìjọba wọn tí wọ́n bá wa ṣe ọ̀nà wa láti olóòṣà lọ sí ìdíòrò. Gbẹ̀ngà àròjò olóyè láti Mushin. Ìyẹn dá o. Alhaji Salahuddin ọkọ ẹlẹ́hà orísun ìbáre Bond FM ẹ bá a sọ fún gómìnà ìpínlẹ̀ Èkó àti Honorable Lukman pé iṣẹ́ kanáà kan láwọn street orísun ìbáre ọdún kan. Àbọ̀ báyìí ni èyí tí ó ti dúró èyí tí wọ́n bá wa ṣe iṣẹ́ takuntakun. Òjò ti fẹ́ ba àwọn ọ̀nà yẹn jẹ́, òun ni wọ́n ń sọ. Ẹ̀mí ẹ̀rin ni wọ́n tàtẹ̀jíṣẹ́ yẹn léraléra. Mo rí ẹ má bínú, mo ti ka bí mo ṣe rí o. Ẹ̀yin olóyìnbó, ṣe rí àtẹ̀jíṣẹ́ ibẹ̀ lórí gbàgede yẹn. A lè ní àǹfààní láti ṣe kankan lórí ọ̀rọ̀ fídíò ìta ń pè ń fọ́nrán. Ẹ máa tẹ nǹkan tẹ fẹ́ síbẹ̀ ni so that a lè jọ rọrùn fún aráalé àtàwọn láti gbọ́. Bó ṣe rí nìyẹn. Gbàgede Adigun Kabiru láti ìpínlẹ̀ Ogun Mòwe. Wọ́n láwọn ń rọ IBDC company kan wá bá wọn ṣe transformer ìta wọn ṣẹ̀ṣẹ̀ rà yẹn àti ní Àtàlà Estate of Adeson Road Mòwe Ogun State láti bí oṣù mẹ́rin làwọn ti rà á. Wọ́n jọ wá bá wọn ṣe ṣẹ́rí. Wọ́n tún láwọn ra transformer bẹ́ẹ̀ wọ́n wá ń bẹ̀yìn oníná wá bá wọn fix ẹ̀ o. Ìyẹn ni wọ́n ní ká bá wọn bẹ̀yìn fún o láti àdúgbò yẹn Adeson ni wọ́n ti fi ìyẹn ṣọwọ́ ní àárọ̀ yìí nírọ̀lẹ́ jàre. Wọ́n ní ojú ọ̀rẹ́ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ìjọba pé wọ́n ń ṣe afárá síbẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ní àwọn kan ti sọ abẹ́ẹ̀bẹ̀ yẹn di ọjà. Wọ́n ní ṣe ọjà wà lábẹ́ẹ̀bẹ̀ ẹni ẹni tó tẹ̀ ọtún ti tẹ̀ fún mi lẹ́nu pé ṣé ọjà ti wà lábẹ́ẹ̀bẹ̀ ẹni. Ẹ kọ́ ọ̀lẹ́ gbàgede Abiodun Dádì Aramide iléeṣẹ́ Bond FM oníjọ́nà àmì ẹjọ́ nítorí Ọlọ́run bá wọn sọ fún gómìnà wa ní ìlú Èkó àti chairman wa ní àgbàdo òkè odò kí wọ́n jọ ṣàánú àwọn ní aboru ọ̀nà yìí ti bàjẹ́ láti Giwa bus stop títí dé unity Tajudeen Salami street ní ìlú Aboru ọ̀nà yìí ló já sí òkè Ṣagun mìíràn. A ò lè gbé mọ́tò wọlé ọ̀nà yìí ti bàjẹ́ pátápátá. Ẹ ṣàánú wa òjò ti dé báyìí wọn ná àbí Aboru ò sí ní Lagos state àbọ̀ Èkó lájọ wa. Wọ́n ní àwọn ní títí láyọ̀ láti Ọ̀rẹ́ta Ìkòròdú àwọn fẹ́ iná ládùúgbò àwọn o ẹjọ́ o àwọn ò rí iná ń bẹ́ o kò kò yan ọmọ èèyàn ìyẹn ni wọ́n fi ṣọwọ́ láti Ọ̀rẹ́ta Ìkòròdú nírọ̀lẹ́ yìí. Bẹ́ẹ̀ náà lónìí jọ̀wọ́ ẹ bá wa dá sọ ọ̀rọ̀ àwọn lọ́mọ PSP operator ní ẹ̀ka mẹ́jọ CDA nínú ẹ̀gàn kò kí ń wọlé wá déédé ó dẹ̀ tún fi owó kún owó use kó tó ṣe iṣẹ́. Wọ́n ní PSP operator tó bá wọn kólẹ̀ níbẹ̀ yẹn ní CDA ẹ̀ka mẹ́jọ mo ṣe rí nìyẹn. Wọ́n ní ẹ̀gàn wọ́n ní kò kí ń wọlé wọn kí wọ́n kólẹ̀ wá déédé wọ́n ní wọn kí wọ́n kó ilẹ̀ àwọn déédé wọ́n tún ń fowó kún ẹ̀ka mẹ́jọ CDA láti ẹ̀gàn náà fi yẹn ṣọwọ́. Ẹ̀rí wọ́n ní ẹ̀kí wọ́n kó ilẹ̀ àwọn déédé ẹ̀sùn sí ń fowó kún ẹjọ́ ohun tí wọ́n bá sanwó fún ẹ̀ṣẹ́ fún wọn ṣàánú aráàlú o. Ẹ̀ṣẹ̀ ẹnjiníà Akibu láti orísun ìbáre mo sì rí ìyẹn múlẹ̀ kan. Wọ́n ní olóòtú mo fi ọ̀rọ̀ ránṣẹ́ láti ẹ̀gàn Modena Road lórí ọ̀rọ̀ PSP kan tọkọrúkọ ẹ̀ síbẹ̀. Wọ́n ní kí wọn kó ilẹ̀ wa ní gbogbo àdúgbò wa gbogbo àdúgbò ló ń rùn fún ilẹ̀ ẹjọ́ o nítorí àjàkálẹ̀ àrùn ṣẹ̀dá ìpínlẹ̀ àdúgbò yẹn ìdọ̀tí pọ̀ ńbẹ tí wọ́n wá kó ẹjọ́ láti Ìkòròdú Modena Road ni wọ́n fi ránṣẹ́. Wọ́n ní Emesta PSP náà forúkọ ẹ̀ wọ́n ní ẹ̀wá kólẹ̀ láti àdúgbò wọn wọ́n ní ẹjọ́ àdúgbò wọ́n ní òórùn kò jẹ́ káwọn gbádùn báyìí nítorí ìdọ̀tí níbẹ̀ yẹn ẹjọ́ o. Bond FM wọ́n ní ẹjọ́ o àwọn fàdìtìkò yìí kéde fún ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba ìbílẹ̀ Kòṣọ̀fẹ́ kí wọ́n ṣe àmójútó àwọn òpópónà níwọ̀n yìí Ajayi Aina Salawu Oníkoyì kí wọ́n parí iṣẹ́ sọ́mọ̀rìn òkè owó kí wọ́n pèsè afárá ẹlẹ́sẹ̀ fún wa ní òpópónà márosẹ̀ Gbàgádà òpópónà márosẹ̀ Ìfàkọ̀ pẹ̀lú òpópónà márosẹ̀ Ògùdù Ọ̀gbẹ́ni Abdulrazak Adeyinka Kanyìnlá Ọmọ Adékọ̀yà
aba Faruk lati Ifakogbagada ni won fi en sowo o gba rugo to kakale awon nkan kan lo n gbe be won po o je omo Nigeria ire ni lagba Olorun ma dupe lori o tori ma di se o ma se se e ku se takuntakun ni agba Olorun kuni si kuni reyin ami senior evangelist Fadipe lati Tipa Garage lafe en white ile won ni enjo e ba so fun gomina wa omo badapo lori ona wa yi ti ojo de ti de ati wole ati jade o rorun ka ma so mi lati mo pojon chon de lafe en white ile wa si ko ro tun wahala ni nibe yen mo se ko ni yen Bond FM won ni ka ba won so fun chairman ojodu SCDA honorable Oluwasegun David Odunbaku pe ki won mu ileri won se ni Osayemi Street e ti won se adehun lati ojo ti pe sugbon ti won ti ba awon mu se eje ki awon na je mudumudun joba wara nbe afa aruna lati okira ni won fi niyan sibe gbagire le ngo le se Bond FM 92.9 Ikeja lasiko yi eyin na ni anfani lati ti atejise yin fun nkan to ba se lagbegbe yi ati nkan te ba fe ki ijoba se abe fe pe akeesi wa si nkan kan e je ka se eleyin tori anfani ti a ni ni eleyin ni irole eni e se ngo wa o morisi inu e dakun won ni ka ba won so fun ijoba Eko pe afebi lo won commissioner won ise kan won lo sise kan la se party ni adugbo awon ni oju elegba road dale mo alakoko ati adenikan street alakoko lagos won ni ise kan ton se party nbe won ni kan se yusuf olami lekan adediran lati alakoko alakoko yen o da pe won se atunse ona kan lowo nibe nsin so wa ti di se yen ti ase party ni ijoba ipinle ko won ni ka be lowo yin o won ni alakoko ibeyen gangan won ni ise yen won si se lase party awon keke ma wa ti wa so be di do ibe na ngba lo gbabo sugbon da ikona yen o ja sibe won da kon se lowo ni ijoba toro kan won se lowo ndam loju kon se lowo ni won de se pari aroma lati aye toro otele won ni ala laja road ti an so lati joy ile ise kan ni won da okuta sibe awon mo ta fiti ta afiti awon won ta won ba gbawo lowo won won ni sise won le se kan da okuta sibe awon mo ta tun yo won lenu nbe nko si mori tan te ni ejo yin ara adugbo yin e je ka iya dide si won ki ise atunse bo le sese to ba je ko be na lori won ni ile ise die won ni ka dupe lowo chiama awon ni musi pe won se ona okay oda Bond FM 92.9 gbagide won ni gbagide akiyin o ori ipo ni banjo ko igbogbo baye ku e ba wa be IKDC won na won ni na o le dikini kan won le koruko won kan ton be itimori ni e mbo

0: kiri tẹle ni.
1: Baba wa, sọmọ yóò wá kéré jù fẹ́ lùi.
0: Kí ló kàn bẹ́ẹ̀? Ọ̀rọ̀ mi dẹ lẹ́rù, sọbọlé yọké.
1: Dádì wa, ọmọ yìí lè jọmọ yín. Ìjẹ́ ti ẹ̀ mọ̀ pé kò dára rárá ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára, ká máa lò wọ́n nílò ẹrú tàbí ká máa fi ìyà jẹ wọ́n. Àwọn ọmọ wọ̀nyí, àwọn ni ọjọ́ iwájú wa lẹ́yìn wa ọ̀la. Àjọ àgbáyé yẹn United Nations pàápàá wọ́n fajúro gidi sí kí a máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára, kódà ìjìyà tó gbọ́ kan bẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà fún ẹni tí ọwọ́ bá tẹ̀ tó ń fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
0: Tọ́ mi ò mọ ni a jẹ́ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o.
1: Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o, nítorí pé ojúṣe gbogbo wa ni, ojúṣe tèmi, ojúṣe tiẹ̀, láti rí pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
2: Rògbòdìyàn láàrin lọ́kọ-láya jẹ́ ìṣòro tó ń kojú mọ̀lẹ́bí ní gbogbo ìgbà, pàápàá jùlọ tó ń ṣàkóbá fáwọn obìnrin. Ìwọ ọkọ ìyàwó, kí ló dé tó sọ́ra rẹ di abẹ̀ṣẹ́kù bí òjò tó ń fi ẹ̀ṣẹ́ dábìrà sára ìyàwó rẹ, èyí tó ṣèlérí àti nífẹ̀ẹ́ títí dọjọ́ alẹ́? Ìwọ ìyàwó náà, abẹnufẹ́lẹ́ bí abẹ, aláìgbọ́ràn tí ń bọ́kọ ṣagidi nínú ilé. Ẹ jẹ́ ká lọ mọ̀ pé rògbòdìyàn inú ilé máa ń ṣàkóbá fún àgọ́ ara títí ayé ni. Ọ̀pọ̀ ọmọkùnrin ló máa ń nílé èròǹgbà wípé nǹkan tó tọ́ ni láti máa irúfẹ́ ìwà báyìí tí àwọn bá dàgbà. Bẹ́ẹ̀ làwọn ọmọdébìnrin máa ń bẹ̀rù àti lọ́kọ lọ́jọ́ iwájú nítorí ìwà burúkú tí bàbá wọn bá hù sí ìyá wọn lọ́mọdé. Ọ̀pọ̀ ọmọdébìnrin ni irúfẹ́ ìwà báyìí máa ń ṣàkóbá fún ní ọjọ́ iwájú wọn. Àtọkùnrin àtobìnrin, ẹ jẹ́ ká gbàláfíà láàyè láàrin ara wa, ẹ jẹ́ ká dẹ́kun dídẹyẹ sí ara wa lọ́nà àìtọ́. Yóò ṣeéṣe fún wa o. Àmọ̀ràn rèé láti iléeṣẹ́ Born FM.

7 Pro lónìí kí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ̀ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 milliamp hour battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tún wà.

bẹ́ẹ̀ni wèrè ni ó gbẹ̀yìn rẹ̀ wèrè dùn wò kò ṣe bí lọ́mọ ròó kó tó mu oògùn olóró nítorí ààyè asa fún ọ ọ̀rẹ́ á kọ ẹ sílẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ á jìnà sí ọ ṣọ́ra má jẹ́ àpẹẹrẹ búburú má jẹ́ káyé fi ẹ́ ṣàríkọ́gbọ́n nítorí náà kò sáwàwí fún oògùn olóró iléeṣẹ́ bond fm 92.9 ló mú ìkéde yìí wá sétí ìgbọ̀nyìn.

nínú ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ọgbọ́n ìmọ̀ àti òye lọ́lọ́kan òjọ̀kan la máa ń rí mú jáde àmọ́ ẹni tí òye ayé ò bá yé lọ́pọ̀ ìgbà a máa rin ìrìn àrè nígbà tí ó yẹ kó ti ní ìlọsíwájú nínú ìrìn àjò rẹ̀ èyí la fi ń kí wa káàbọ̀ sí eré oníṣe apá kẹta tòní lórí àkọlé wa ogun òkìkí àbọ̀sẹ̀dẹ̀ ṣókùnbí lorúkọ tèmi ẹ máa bá wa ká lọ.

0: Ẹ̀kú ọ̀lẹ́ yìí ti wá iléeṣẹ́ Bon FM 92.9 nírọ̀lẹ́ tèmi tí í ṣe ọjọ́ kẹfà nínú oṣù karùn-ún ọdún 2026 ṣe dáadáa náà ni. Ṣé mo bá yín dáadáa? Àlàáfíà náà ni láwọ̀dẹ̀ wá ń bì yìí. Iléeṣẹ́ Bon FM ẹ mọ̀ pé kì í kọ̀ṣá. Gbọ́bọ̀ sáwọn ó tún dẹ́sẹ́ tí gbọ̀n yín lé nírọ̀lẹ́ tèmi náà nìyẹn pẹ̀lú ìrànlọ́wọ́ àti iléeṣẹ́ BS Media Broadcast tí wọ́n kà sí number 6 Everett Way Alasi Aladipo Lekoo lálẹ́ àná. Ìdùnnú ṣubú layọ̀ fún ikọ̀ Arsenal látàrí pé wọ́n ba ègún ọlọ́jọ́ pípẹ́ náà ni wọ́n bàjẹ́ tí wọ́n sì rí pé wọ́n tún dé ìpele àṣekágbá final nígbà ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n mú ikọ̀ Atletico Madrid tó jẹ́ àlejò nílé tiwọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ takuntakun tí wọ́n ṣe wọ́n gbìyànjú wọ́n lù wọ́n ní ẹyọ kan sí odo ọ̀pọ̀ kọ́ lẹ́yìn bí ò bá ju méjì lọ́wọ́ ti fún lẹ́nu ìyẹn náà tó 1-0 tó ń gbà yẹn náà tó ń bá rírú ẹ̀ mẹ́wàá a sọ pé tíìmù kan wà ní fọ́ọ̀mù ni bẹ́ẹ̀ ni 1-0 tí wọ́n gbá lánàá yìí ló sún wọn dé ìpele àṣekágbá final báyìí wọ́n wá ń retí láti kojú bóyá nínú Bayern Munich tàbí ikọ̀ Paris Saint-Germain PSG lálẹ́ ètò náà nìyẹn máa wáyé láago mẹ́jọ gẹ́gẹ́ ni tẹ́ ẹ̀ bá gbàgbé lábala àkọ́kọ́ 5-4 ló yọrí sí nílé Paris ní PSG gangan nígbà tí wọ́n wà ní France lọ́hùn-ún tó ń náà gbàlejò Bayern Munich Paris ló padà lu ikọ̀ Bayern ní 5-4 ọ̀pọ̀lọpọ̀ góò náà ló ṣàn jọ náà kí lọ wá lérò pé ó ṣẹlẹ̀ lálẹ́ tòní nígbà tí Bayern náà bá gbàlejò Paris ojú òpó ni màá sílẹ̀ fún olólùfẹ́ Arsenal Man U àti olólùfẹ́ eré bọ́ọ̀lù lápapọ̀ oríire ló jẹ́ fún ikọ̀ Pasuma bí láti pé PFA Pasuma football fans náà lọ́pọ̀ àwọn náà gbìyànjú wọ́n láìkí bọ́ọ̀lù yẹn torí pé ìpele final tí Arsenal máa dé lẹ́ẹ̀kejì nígbà tí wọ́n ti dá Champions League kalẹ̀ náà léyìí àkọ́kọ́ wọ́n kojú ikọ̀ Barcelona nígbà tí wọ́n kọ́ ṣe láàkọ́ náà lọ́dún 2006 nígbà náà lọ́hùn ṣùgbọ́n ó jẹ́ àwọn ń tàn mọ́ nígbà tí wọ́n gba káàdì pa ṣòǹbẹ̀ pẹ̀lú aṣẹ́wáṣe tí ìkọ́nú agbábọ́ọ̀lù wọn ṣe tó gbá bọ́ọ̀lù dànù second yellow card tó gbà ọ̀fun káàdì pa ṣòǹbẹ̀ ni ló bá di làwù wọ́n bá gbọ̀n yọ ṣùgbọ́n yìnyín náà kò yẹ kó jẹ́ bí àwa wí bí ó ṣe pé àsìkò ni ó ti tó fún gbà náà lọ́hùn tí wọ́n fi dé gbà ìpele final lọ́dún yìí ta ni Arsenal fẹ́ kojú láàrin Bayern àti Paris tàbí ta lóhùn yín gangan láti kojú gan Arsenal fans ta lè rò pé máa rọrùn fún yín jù ṣé PSG ni àbí Bayern ni ẹ ti lu Bayern lọ́dún yìí lẹ́ẹ̀kan sódo ta lè lérò pé yóò rọrùn fún Arsenal láti kojú tí ó rọrùn fún wọn dáadáa tí ò ní dá wọn láàmú kàn láì pé àwọn ọkọ̀ méjèèjì yìí náà ni wọ́n ń gbá bọ́ọ̀lù sáwọn dáadáa jùlọ ní sáà yìí Paris kì í dílé ó mọ bọ́ọ̀lù jù sáwọn ní rẹpẹtẹ bákan náà ikọ̀ Bayern náà àwọn náà wọ́n kọjá bẹ́ẹ̀ wọ́n lè fà wọ́n ya nínú àbájì gan kí lálẹ́ ìwé ṣẹlẹ̀ láàrin àwọn àti PSG lálẹ́ tòní jógbẹ́ lọ kí n dẹ́ka àpolú ọjà iléeṣẹ́ BS Media ti má pàdádé kí n sójú òpólẹ̀ ká gba ìpè ẹ̀ọ̀kan àbí méjì ká gbọ́ èròǹgbà àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù lápapọ̀ 080-26-29-8190 tá a bá ti pàdé lẹ́ka àpolú ọjà ká máa gba ìpè kọ̀ọ̀kan àbí méjì náà lókùn ká lè mọ ohun tí èròǹgbà tí náà jẹ́ lórí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù àṣálẹ̀ tòní rúdin salaudin lèmi jẹ́ legit ni gẹ́gẹ́ bí àṣà mi mo ń padà bọ̀.
1: You dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comix, make you dey relieved.
2: Oga chemist, I beg I need cough medicine. Where if you work, sharp, sharp.
3: Oh yeah, try Comix cough syrup.
1: Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved.
3: Comix na confirm.
1: Cough, drink Comix. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
4: Tayo, sure pe health center adugbo wa ti yipada ni.
5: Yipada ko, yipada ni. Nigba ti mo de be keyin se ni won ni kosi ibusun fun alaisan. Koda won ni ogun.
4: Koriba mo o, ati ni awon nurse repete ati awon to ntoju ayika ilewosan. Koda omi ero ti wa nibe.
5: Se looto.
4: Be ni o. Mo te gbe titi lo sibe fun abere ajesara lana. Gbogbo re si lo ni irowo rose.
5: Oda o mo ti gbo emi na ma sabewo si ilewosan adugbo wa lola. Akoko ti to lati mo nkan ti won se nibe.
6: káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba ti ń ṣe àtúnṣe sí àwọn health center wa ìpèsè àwọn nọ́ọ̀sì tí ó mọṣẹ́ wọn bí iṣẹ́ ògùn àti àyíká tí ó mọ́ ìwọ náà ṣe bí màmá títí mọ ilé ìwòsàn alábọ́dé tí ó súnmọ́ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
7: Ikede yi wa lati owa agbegbe agbejopo ilera akoko orilede ti a mo si National Primary Health Care Development Agency NPHCDA.
1: You dey waka, cough fit start anytime because of smoke and dust. Use comics, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
3: Oh yeah, try comics cough syrup.
1: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just yeah, drink and dey relieved.
3: Comics na confirm.
1: Cough, drink comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor. As you dey waka, cough fit start anytime because of smoke and dust. Use comics, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
3: Oh yeah, try comics cough syrup.
1: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just yeah, drink and dey relieved.
3: Comics na confirm.
1: Cough, drink comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
8: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
1: As you dey waka, cough fit start anytime because of smoke and dust. Use comics, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
3: Oh yeah, try comics cough syrup.
1: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just yeah, drink and dey relieved.
3: Comics na confirm.
1: Cough, drink comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.

0: I need them.
1: Ẹ jábọ̀ padà sórí ètò iléeṣẹ́ Bọ́dọ̀ FM 92.9 gbà mú lọ fún ìpolówó ọjà lẹ́ẹ̀kan. Mo gba ìpè díẹ̀ láti ọ̀dọ̀ Reverend Ajani Olutade, àwọn ní olólùfẹ́ Arsenal tọkàntọkàn ni àwọn wá wò pé kò sí bẹ̀rù bojúmọ́ níbi tá a gbé dé yìí torí tó lè mú kí Arsenal dé ìpele semi final. Ó borí ẹ̀ Adetiko, ó wá wọ ìpele final. Any boy tó wà nǹkan gbéra láàrin PSG àbí Bayern Munich ọlọ́kàn balẹ̀ pé mìmìkan ní mi àwọn pé àsìkò tó fún Arsenal láti gba ife ẹ̀yẹ náà. Bákan náà láti Mushin Steven náà pè wọlé, ó ní Mushin lòun ti pè ọmọ olólùfẹ́ Barcelona tọkàntọkàn náà ni gbogbo Mushin bẹ́ẹ̀ náà. Wọ́n ní láàrin ikọ̀ PSG àti Bayern lálẹ́ tòní wípé Bayern máa jẹgba nínú ilé ẹ̀, PSG ló máa ná gẹ́gẹ́ bí Simi ṣe sọ fún wa. Ó sì ní pé tó bá dé ìpele final, PSG ló máa gba ife ẹ̀yẹ yẹn back to back. Èròǹgbò oníkálukú ó yà lọ́tọ̀ọ̀tọ̀. Iléeṣẹ́ Bọ́ọ̀lù Ìfẹ̀ náà lọ́wà 929 pẹ̀lú ètò gbábọ̀ sáwọn 080-2629-8190 080-2629-8190. Hello. Bàbá àgbàlagbà ẹ̀rọ sáwọ́ kí lórúkọ ilé sí ń pè wá. Ọlọ́run ló ń tó. SOJ láti Aboru. Oh my God. Ikọ̀ olè iná tẹ̀lé. Arsenal ló ní cup lọ́nà wo.
2: Bayern
1: máa ná PSG lálẹ́ tòní. Wow. So èyí máa ná Bayern ní final.
2: Ó máa ná
1: Bayern ní
2: final.
1: Arsenal máa ná Bayern ní final.
2: Yes,
1: tún wọn gbá 2-1
2: ní final. 2-1.
1: Ẹyin ọlákùlẹ̀ yìí o, èyí tún gbóná 2-1 ní final.
2: Bó ṣe máa jẹ́
1: nìyẹn. Ṣẹ́rí inú mi àádùn tó bá tún lè pè tó bá di kó tó pé a máa ṣètò final yẹn. Ẹ̀bùn ńlá wà nílẹ̀ fún ẹni bá gba correct course ní final yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run bá mi. Tó bá dìgbà náà àṣíjò pélẹ̀ fún àǹfààní kẹdá sí. Ẹ sọ́jú bàbá àgbàlagbà. Ẹ ṣe gidi gan. Hello, lálọ́ àbẹ́ o. Hello, sir. Hello. 080-26-29-8190. 080-26-29-8190. Gbogbo olùfẹ́ bọ́ọ̀lù ó yá ẹ máa dá sí. Hello. Ẹ gbóhùn sókè orí afẹ́ lẹ́wà. Ẹ kúrò tó. Wọ́n rí bété. Ìjọba láǹfààní àti pípadà wọlé kì bá dáa. Ẹ bá a sọ̀rọ̀ sókè ẹjọ́ 080-26-29-8190. Láàrin Arsenal àti PSG Bayern lálẹ́ tòní kí ló máa ṣe láàrin àwọn méjì yẹn náà tá ló máa dé ìpele final láti kojú Arsenal. Ìyẹn gangan lọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò lábala yìí. Oh my God. Hello.
3: Hello.
1: Ẹ̀ka lẹ́ o, ẹ̀kọ́ lẹ́ o.
3: Ẹ̀kọ́ lẹ́ o.
1: Ẹ̀rọ sáà ogun lórúkọ ẹ̀ tí ń pè wá.
3: Bàbá àbèjì láti owó ṣe ní Oṣòdì.
1: Láti owó ṣe ní Oṣòdì, bàbá oníbejì méjì. Ikọ̀ olè tẹ̀lé. Chelsea ṣe báwọn lásìkò tá a wà yìí kò dá báyìí.
3: PSG máa ná Arsenal.
1: PSG kò tí qualify inú máa ná Arsenal, kò tí qualify yìí.
3: Olú máa qualify lálẹ́ yìí.
1: Wálé ẹ̀ lè tẹ̀lé lórí pé jẹ́ Chelsea ẹ̀ lè tẹ̀lé Arsenal kí Arsenal jẹ́ gbafẹ́ yẹn lẹ́gbẹ̀ẹ́ àkọ́kọ́. Orogún owó.
3: PSG máa ná kiri lónìí.
1: Bayern.
3: Bayern. PSG ni ó máa ná Arsenal. Back to back wọ́n máa ṣe.
1: Premier League wa nkan. Premier League nkan.
3: Má
1: sì ló sún ní fẹ́rẹ̀ fásitì àbí tí wọn mọ̀ kí ló dé. Kò yẹ kó níbẹ̀ ìfẹ́ ra máa bára ṣe báyìí pé ẹ má ṣe ṣe máa. Àwọn arábí yóò fẹ́ràn ara wọn bí tí wọn mọ̀ lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù náà kí ló ṣẹlẹ̀ gan. Ẹ wá sí ko símọ́ mi láǹfààní àti gba ìpè ọkàn. Ẹ jẹ́ ẹ̀ndẹ́ka ìwọ̀n fi lè ṣe lọ kí ẹ̀ndẹ́ka àkúrò ọjà iléeṣẹ́ tó ṣe nígbà ètò yìí BS Media Broadcast. Ẹ ṣeun gidi gan olólùfẹ́ wa. Ẹ jọ àsìkò sí lọ́la máa ṣí ojú òpó lẹ̀ kẹ́ ẹ bá mi dá sí ní pẹrẹwu dára. Ọkàn mi balẹ̀.
0: you dey waka, come fist at any time because of smoke and dust. Use comics, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
0: Oh yeah, try comics cough syrup. Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and dey relieved. Comics na confirm. Cough? Drink comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
4: Jomimo Christy Latonwa CCC Oreb Cathedral Ikeja 2 Tugwani 1, 3 and 5 Joseph Odulami Street off Thomas Salako Street Ogba Ikeja Wegugu Enya Sibi Soji Itangbagba Agbayanu Ti Uwaye Lodu Yi Oreb Crusade 2026 Pelu Akori In Him Was Life Inu Reni Yewa John 1 verse 4 Pelu Anwe To Oloko Ujokon Lato Jo Monday May 4 Titi Di Ojo Simi Sunday May 10 Oruta Uwaye Ewa Badia Wan Ransho Lon Tolon Oba Milu Bon Wajisha Iyanu Sinu Ayyo Mani Ya Olubalejo Agba Ojo Na Mosufiro Evangelist Samuel Akinyode JP Chepad In Charge Assistant Mosufiro Evangelist Afis Peter Kiki Bakana Assistant Mosufiro Evangelist Abiodun Olorun Nishola JP Mother Celestia Prophetess Doctor Atinuke Abioro JP Ojo Friday May 8 Nisoja Agba Iyanu Yo Waye Orib Mega Crusade Let Agumeso Ashale Moju Kelele Ni Agege Stadium Pelu Awon Ranse Olorun Olokan Ojokan Ojo Sunday May 10 Gangan Ni Dupe Ati Ifemi Imore Bere lago mewa uro. Iwo na wa tebi tara fun idande ati itusile ti o lelegbe. Jesu reti re.
0: You dey waka, cough fist at any time because of smoke and dust. Use comics, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
0: Oh yeah, try comics cough syrup. Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and dey relieved. Comics na confirm. Cough? Drink comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
5: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land, though.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
5: No carry last, though. Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Me and Maggi, so good together.
0: As you dey waka, cough fist at any time because of smoke and dust. Use comics, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
0: Oh yeah, try comics cough syrup. Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and dey relieved. Comics na confirm. Cough? Drink comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
7: Punt FM 92.9.
8: Bon, okay.

ebi gan fura mi atokun se ri bo se lo omo awori eku pataki la meteta bo se ye ku ma ri na ni e teni teni ti kisa nta tan eni moju ogun ni pabi re nwe oni ilu oni je ko se kini ko ni je ko tu gomina ipinle ko abajibi sanwo ilu ti gbe ipin ni jaka waju awon ti won fe ba ijoba ipinle ko ni ajo lo si Saudi Arabia for the year 2026 bi koma gbagbe lati fa duwa awon orilede Nigeria lowo ati ipinle Eko gomina sanwo ilu soro yi ni bi one day seminar to wa ni ikeja fun awon alalaji ohun lẹ́yìn tí Lagos State Most Pilgrims Welfare Board tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ ọ̀gbẹ́ni Ibrahim Láyọ́dé Commissioner for Home Affairs ni wọ́n ṣojú wọn mẹ́ tí wọ́n dẹ̀rọ gbogbo àwọn alájí ọ̀hún láti dájú pé àdúrà nígbà agbára kọ wà dọ́à ó ṣe ìfẹ̀lẹ̀ mọ́mìn wà dọ́à ó mọ́kọ̀lẹ̀ ìbáradà àdúrà náà ni mọ̀dọ̀mọ́dọ̀ ẹ̀sìn àdúrà ní ìdààmú mi ní kọfí àdúrà ran Nàìjíríà lọ́wọ́ àti ìpínlẹ̀ Èkó wọ́n rọ gbogbo wa to be a good ambassador of the state and Nigeria as a whole ká gbé orílẹ̀-èdè Nàìjíríà sórí ká sì dáàbò bò ó dáradára 1610 day pilgrims ló máa bá ìlú Èkó rìnrìn àjò àjì tọdún yìí 1,196 làwọn tó máa bá ìpínlẹ̀ Èkó lọ sí Saudi Arabia wọ́n ní ẹran ìdáyà wọn ẹran adìyà wọn the sacrifice rhyme àti ziyara visitation to all historical sites gbogbo àwọn àyè àṣẹ tó máa ṣe àbẹ̀wò sí Botmaka Medina gbogbo ìjọba ìpínlẹ̀ Èkó ti san owó ẹ̀ wọ́n ní owó aṣọ ìrààmú yìí wọ́n ti san owó ẹ̀ fún ẹnì kankan wọ́n dẹ̀ ní gbogbo tó máa jẹ́ kí ìrìn àjò ọ̀hún tó máa jẹ tijára náà tabora tó máa jẹ kó rọrùn tọlọrun ó sì gbà ní ìbádà gbogbo ẹ ni wọn ti ṣe alága àdọ committee special adviser to governor on Islamic matters Dr. Abdullahi Jebe wọn dúpẹ́ lọ́wọ́ governor of Lagos state and the deputy governor Dr. Kadri Obafemi Hamza tí wọ́n fi ọ̀rọ̀ àwọn alálàájì ọ̀hún sínú ètò wọn tí gbogbo tó tọ́ àti ohun tó yẹ ni wọ́n sì béèrè fún kí ìrìnàjò náà kò lè lọ ní ìrọ̀rùn data side bí ẹ ti ṣe wà nìyẹn gómìnà ìpínlẹ̀ Èkó ti gbóṣù bàràbàǹdẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ rí pèmí náà ọ̀rọ̀ ẹ mú kọ́kọ́ san síwájú lẹ́ẹ̀kan àfi ká máa kí ààrẹ fún iṣẹ́ takuntakun aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún ìlàkàkà wọn lórí àwọn ètò amóríyá tí wọ́n ń gbé kalẹ̀ láàárọ̀ ẹ̀ náà lílé ìtí gómìnà tí wọ́n kan sára sí ààrẹ and the federal executive council lórí the approval of phase one of the Lagos state green line railway project ẹ ti rí red line railway project ẹ ti rí blue line railway project aláwọ̀ aró àtàláwọ̀ pupa aláwọ̀ ewé yìí ìsọ̀rí àkọ́kọ́ wọ́n ti buwọ́lu kíṣẹ́ náà kó bẹ̀rẹ̀ nílùú Èkó describing the move as a major milestone for transportation development in the state fún ìlàkàkà àti ìdàgbàsókè gbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó ilé ìfihàn wípé 68 kilometers from Marina to Lekki Free Trade Zone ni sọ̀rí àkọ́kọ́ yìí lẹ́yìn pé àwọn ilé ibùdó ọ́fíìsì tó máa jẹ́ ti railway stations 17 ló máa wà káàkiri Victoria Island Ajá and Lekki corridor ṣe rí pé Èkó ti dọ̀ ó tún tẹ̀síwájú sí jẹjẹmọ wípé ẹgbẹ̀ta passengers èrò ni ọkọ̀ rélùwé yìí ó máa kó lójoojúmọ́ tíṣẹ́ náà bá parí tán torí pé má gbàgbé èrò pọ̀ lẹ́kọ̀ọ́ 1,500 ni rélùwé aláwọ̀ ewé yìí ó máa gbé lójoojúmọ́ tó fi hàn wípé gómìnà ṣe àfikún wípé wákàtí kọ̀ọ̀kan ìyẹn fi hàn wípé 2,500 35 passengers per hour in each direction ṣẹ̀rí pé Èkó ti yà láròótọ́ so wọ́n ti buwọ́lu ìsọ̀rí àkọ́kọ́ yóò bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnà it has been approved by the GCFR aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and the Federal Executive Council bí ṣẹ̀yẹ ti ṣe wà nìyẹn lórí ètò yìí ètò wa Èkó ilé tẹ̀ǹgbọ́ lọ́wọ́lọ́wọ́ nílé iṣẹ́ bond fm 92.9 ẹ jẹ́ ń tẹ̀síwájú lójú náà àti dájú wípé àwọn òṣìṣẹ́ ọba nípínlẹ̀ Èkó enjoy the dividends of democracy in Lagos state kí wọ́n lè tún jẹ mọ̀kútù ìjọba dáadáa sí nílùú Èkó the state government ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde additional ₦50,000 to May salary oṣù karùn-ún tá a wà yìí tó bá ti ń parí ẹni bá gba ₦200,000 lóṣù $250 ló máa gbà láì wo ipò tí kálukú wà all
level, level 2, level 4, level 3, level 5, 6, 7, and so on like that. Gbogbo level patapata no ma gba 50,000 additional to their main salary. Dr. Kadri Obafemi Hamza, the deputy governor of Lagos State, ni won soju gomina Babajide Sanwo-Olu nbe ti won si kede re ni Bolaji Johnson Arena ni ayajo ojo awon osise as a gesture to improve their output. Bi o ti se wa ni gomina so pe awon mo ilakaka awon osise oba nipinle Eko and Lagos State is a promise state se pe tabati se adin o mo ma sikare won la ipe laije lo the minimum wage ti ijoba ipinle Eko ti won ma salekun awon salekun wo si la ipe laije lo. Lagos State Council Chairman for Nigeria Labour Congress Komori Funmi Sesi won kan sara o si ijoba ipinle Eko lori awon the huge investment in infrastructure and development in Lagos State iwo lagunagun ti won na ni dàgbàsókè ìpínlẹ̀ Èkó wípé àwọn ọmọ rírì ẹ̀ o ọwọ́ aníṣẹ́ wa rí minimum wage ìpínlẹ̀ Èkó àwọn fẹ́ kẹ́ ṣàlékún ẹ̀ kẹ́dẹ̀ san fún gbogbo àwọn tó tó àtẹ̀yẹ tó yẹ láìpẹ́ láì jìnà. Ṣíwájú ni commissioner for establishment and training Lagos State Ọ̀gbẹ́ni Afọlábí Àyántayọ̀ ló kọ̀ sára sí gbogbo àwọn òṣìṣẹ́ ọba nípínlẹ̀ Èkó pẹ̀lú gbogbo ìpèníjà yòówù tí kálukú ń péjú tó ń kojú wọ́n sì prioritize iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó wọn mú dáradára wọn wá rọ ìjọba ọ̀tọ̀ reciprocate by taking care of the workers nílùú Èkó. Bí ìyẹn ti ṣe wà nìyẹn nínú ọ̀rọ̀ tiẹ̀ di TUC chairman Komori Abiodun Aladetan wọn náà sọ pé kí àwọn iléeṣẹ́ aládàáni máa mú àwọn òṣìṣẹ́ ọba ìpínlẹ̀ Èkó lẹ́rú kọ́ fẹ́ àyílẹ̀ fún unionism kọ́ dẹ̀ tọ́jú àwọn òṣìṣẹ́ lẹ́ka iléeṣẹ́ aládàáni. Nínú ọ̀rọ̀ ti head of service Ọ̀gbẹ́ni Bọ̀dé Àgòrò maintain that Lagos will continue to think out of the box láti máa tọ́jú àwọn òṣìṣẹ́ ọba lóòrèkóòrè torí pé ìpínlẹ̀ Èkó pèsèta ni wọ́n fún gbogbo ìpínlẹ̀ tó kù torí ta bá ń ṣe lẹ́kọ àwọn tó kù ń kọ́ ẹ̀kọ́ nílẹ̀ tí máa sọ fún yín pé àkàìmọye ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà àti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ibo àti ní south west wa náà tí wọ́n wá sí ìpínlẹ̀ Èkó láti wá kọ́ ẹ̀kọ́ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó pé bóun lẹ ṣe ń ṣe tẹ̀ ń ṣòfin jáde tó jẹ́ ń ṣe pẹ̀kí rẹ̀ kí the executive council pẹ̀lú àwọn ìgbìmọ̀ májò bàjẹ́ ìpínlẹ̀ Èkó tófin náà dẹ̀ ń wúlò fàráàlú wọ́n wá kẹ́kọ̀ọ́ o lábẹ́ ìṣàkóso. The right honourable speaker Dr. Mudashiru Ajayi Ọbaṣà tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó wọ́n wá ń kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ ló fi jẹ́ pé ìpínlẹ̀ Èkó àwòkọ́ṣe ni àpèrúre ni àwò má lè lọ ní fáwọn akẹgbẹ́ rẹ̀ tó kù kò dẹ̀ sọ gbogbo ìgbà kò sí ẹ̀yà kan lórílẹ̀‐èdè yìí tí ò sí nílùú Èkó kò sí èdè kan lórílẹ̀‐èdè yìí tí ò sí nípínlẹ̀ Èkó tẹ bá ń gbọ́ wa Zobia State Èkó gan ni wọ́n pè bẹ́ẹ̀ that is why we remain the center of excellence for others as a pay setters bó ti ṣe wà nìyẹn. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ the committees of wives of Lagos State officials àwọn tí wọ́n jẹ́ aya àwọn lọ́gàálọ́gà nínú iṣẹ́ ọba nílùú Èkó wọ́n ti upgrade the 24 public schools across the state tí wọ́n dẹ̀ pè sí inú ìlú ètò ẹ̀kọ́ tó wò rẹ̀ wọ́n bí 124 million naira tàbá gbé sórí òṣùwọ̀n ẹgbẹ́ council yìí lábẹ́ school community project wọn ó cover 24 schools tí wọ́n pè ẹkùn ètò ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n dẹ̀ ti ṣa gbogbo wọn 6 primary schools and 12 secondary schools ni wọ́n ti ṣe sọ nìyẹn gẹ́gẹ́ bí aya gómìnà ìpínlẹ̀ Èkó Dr. Ibijoke Sanwo-Olu wọ́n ní àkọ́kọ́ rí 2026 educational project tí wọ́n ná owó tó wọ bíi ó dín díẹ̀ ní mílíọ̀nù lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àwọn ilé ẹ̀kọ́ tó ti dẹnu kọlẹ̀ wọ́n tún ṣe àwọn tó need the ICT centers wọ́n pèsè ẹ̀ síbẹ̀ àwọn tí wọ́n need the learning materials wọ́n pèsè ẹ̀ síbẹ̀ tó ń ti pẹ̀kí rẹ̀ kí with the state theme plus agenda gómìnà Babájídé Sanwo-Olu àwọn aya lọ́gàálọ́gàá iléeṣẹ́ ọba yìí àti àwọn tó ti fẹ̀yìntì gbogbo wọn pátápátá ni wọ́n jọ ṣètò náà tí wọ́n dẹ̀ ní àwọn ṣe léyìí láti in additional to the educational development of Lagos State láti fi kún ìlàkàkà ìjọba ìlú Èkó. Ok, on that note, a máa tẹ̀síwájú lórí ìjábọ̀ iṣẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó ti commission new junior secondary school Sáwìgbè Ṣógúnlẹ̀ ìyẹn náà wà lára expanding access to quality education for the children in Oshodi. Ìsọ̀rọ̀ Federal Constituency 1 nígbà tó ń sọ̀rọ̀ lásìkò tí wọ́n commission yẹn Lagos State Commissioner for Basic and Secondary Education Ọ̀gbẹ́ni Jamiu Tolani Alebalogun léyìí tí akọ̀wé àgbà lẹ́kùn ètò ìdìbò kẹfà arábìnrin Mojisola Yusuf
ti won soju won nbe won kan sara o si ilakaka alagba tori si idabasoke eto eko ati joba ipinle eko ogbeni tola ni sapoju ise akanse ohun eleyi to se afikun ilagbasoke eto eko fun awon eyan ni sogunle anis environs ti won de tenmo wi pe igbesi aye awon akeko o gbodo ma ri dabasoke ni learning improvement gbodo ma wa fun awon akeko ye pe won gbodo ma ri esi gidi mu jade ti ile eko o ba de ti wa conducive awon omo oni ni laata eto peye to lati bi eko to ye koro jade ni oro ti remember representing usually sort of federal constituency 1 ile igbimo asoju sofin ogbeni bashiru daudu o so di mimo pe awon na won facilitate project yi ti won si gbe wa si ekun na pelu ati leyin eka eto eko Nilu Eko, Shogune Junior Secondary School yi, comprises of 10 fully furnished classrooms. Iyara kawi me wa ototo luwa me, to eke academic section yon, Uma Bere, 2026-2027 school session. To eke yu bere, yu bere wu, binye bu tse wani ye. Eje lo sort of Ministry of Tourism, Art and Culture, ti wan se filole second edition of Eko School Art and Culture Craft Competition, le ti wan bi kale, with the theme, Lagos. This is Lagos. Yeah, in Lagos, Eko ni won pe bi bayi lati je ki awon oto awon odo ki won ni laaka eto pe ki won kopa ninu dabasoke ilu Eko tori pe odo na ni o pada ku leyin wa ola ni oro re nbe ni bi press conference won ni Alausa the permanent secretary of the Ministry of Tourism, Art and Culture Abiliko Oyekan Ismaila bo po oye kan bopo bosipo bopo okay good thank you omo eko pataki o se bopo oye kan ismaila o se apiju eto ohun ege bi eyi ti won gbe kale lati develop young artistic talent across the state ki awon odo wa ki won ni laakai ba ti se sise ona ki won ni laakai ba ti se sise owo kon ni laakai ba ti se se awon ise se wa asa ati ise wa ise ona ogbo ta fowo se ta fi laaka igbe kale won gbodo nimo npa re lo fi gbe idije ohun kale lo se pe akori e ni this is Lagos ilu Eko ni won pe bi bayi eleyi na wa ninu ilakaka gomina Babajide Sanwo-Olu to focus on entertainment tourism lati fi drive economic growth in Lagos state akowi agba na so pe entries to didi e ni igba lati ri lodo awon akeko bayi both secondary and tertiary institutions to ye pe eni ba gbigba oroke awon mesan lo ti gbigba oroke three categories en to ba gbigba oroke wa ni free scholarships lati improve imo ti won ko yen lati gbe idabasoke ba bi yen ti se wa yen je dato mi die ti ba de a ma tesiwaju lori ifilole industrial policy ile to je olodun marun ti joba ipini Eko fi lole e ma yi ko nbe Eko leleleyi the center of excellence that in jabo ise gomina ipini Eko Babajide Sanwo-Olu I remember Abdul Fatahi Abdul Gafar Olukomi ele ku kare

0: mo le ju se gbe lo yen
1: iba o le lo so yen
2: be ni e ka bo sori eto pataki lati studio wa bond fm 92.9 emi na ntenu mo tori pe gbomogbom bayi la ran ti na la ran fa awon ara bi ati pe on ta ba fe ko baje nse la tenu mo oro ilera a fi suru a fi pataki leyin ilera ilera na lo tuku kolon jo ko ma so wa a ka bo sori eto yi abiodun elugbaju olu ni atokun eto yi otuba sin wo federation ni le lowo lowo bayi a ti si gbe eto ikale ni nitori pataki be se je si wa ni o ti ba se yin bi ke to ke wa do eyin ara a ololufe wa ati lepo to ba si badre ba oju o ti de bayi mu awon ke fe ke wa lala afia bi awon afia na si wa ni alafia lady mo ni baba kore ta sha alafia lo wa lodi o ke bi na si wa to ba debe doxology to doxology na la yo fun yin bi mo se ni awon iko pataki ti won se agbateku agbateru eto pataki ti ilera to ko ni health code health code ama wa e ka bo sori eto yin bond fm 92.9
3: Mr. Oladiti Agbeja,
2: Mr. Oladiti Agbeja. Si adinu ko run le tan gbeja na ratodo. E ka bo sori eto. Atuni mama wa na le.
4: Emi ni mama wa Adetutu Odulanu.
2: Adetutu Odulanu.
4: Lati Eto International.
2: Ada. E se ka be ratodo mama lopa atuni nba. Doctor, kini Eto bi dani kini fe si fun awon eyan gagaga. Atun gbo Eto. Kini ma gbe dani.
1: Actually, ileṣe wa Health Code International eto ilera ohun ni a ma nse ilera de loro ilera eto ilera yo jo wa loju de bi pe total wellness and fitness bi ara awon eyan se ma ji pepe to je pe ku ni si aisan kankan to sapamo si ago ara ohun ni eto ohun ni company titi wa ileṣe titi wa to dare lori now sari ko nse pe ka ma kogunje ogun bi ko je wa oke o da bo ti awa tu wa ni ero igbalode to je pe lai kogunje si ero igbalode yi ta ba fi se therapy fun yin se ora ni ora to ha mu gbogbo bi konu ara boya ni blood vessels to ni awon waya to wa nu gbogbo ara wa ba ni veins so inu blood vessels yen awon ora kan le sapamo sibe to won ni je ki eje ko se kini ko ma
2: rin kaakiri
1: be ni ko rin kaakiri ko de gugu bi to ye ko de so iru ero igbalode wa ta ba fi bere si se therapy gugu awon nkan to di mo inu blood
2: ara yen
1: o ma bere si ma yo a bere si yo gugu
2: edun nkan ten so fun once bi e ba re mi o sa a ri dudu mo yo sara ati dide ati pe o gugu ti pe ara lo le to yen pe awon ara lo di si
1: wa ara wa to nse jamba si gugu nu ara so ti eje o ba de circulate blood pressure orisirisi ko ni sagbara palpitations some heart problem cardiac issues arimu awon organs wa awon gbogbo awon kidney liver awon yin wa in danger so iru yen bayi ero igbalode wa lai ti e fogun senu a ma yo gbogbo awon ora awon to duro sori awon organs wa to duro sina to wa to block wa awon blood vessels wa to je ki gbo awon ora yin a bere si yo ere lo mi ani pajapaja ani won le gbese ani ese nru gbogbo awon seri emi ni aro mo ilegun arthritis rheumatism and all that stroke ni o awon oju ni o inbo lo wa
2: oni ram baje ti baje
1: seri therapy wa ero igbalode wa lai logun ko sawon to ba gbe ara riro ni o abi nkan debe lola ti ma si iwa yo le sise fibroid ni goiter ni prostatic
2: eda wa wo lo kokari alagba agbeja ni bo ni ojo wo ni awon yan ma ni anfani si kini ati pe nibo
3: e se po olotu a ma se ipade seminar wa yi ni ni ola Thursday nse Thursday
2: ola Thursday ojo keje
3: osu karun yi ni number 24 Badda Street Akunwojo legbe local government Alimoso so awon number ti e le pe si e le pe Mrs. Odulana 08023155313
2: e pe lekan si
3: 08023155313 e tu le pe Mr. Agbeja emi lo nje be 07033551362 lekan si 07033551362 then e tu le pe doctor wa na Mrs. I mean, to that pe unu ta jo wa bi bayi. Mrs. Mary Nicholas. 08023461449.
2: Oda. Hey mama,
3: we go pe lekan si 08023461449. A ma bere pade ni ago 9:00 lola titi di ago 4:00 irole.
2: Da. E ka mama, awon ewo la nri tin be. Kini awon wo awon eyan la re tin be.
1: Okay. Gbogbo àwọn tó bá ti ní ìlera ní àgọ ara wọn.
2: Àìlera lágọ ara wọn.
1: Àìlera lágọ ara
2: wọn. Àwọn táwọn bá yá tí wọn àfẹ kí wọn tí wọn àfẹ ní àìlera ńkọ.
1: No, ṣé ti rí kàṣàṣọ pé gbogbo kò sí ẹni tó mọ sọ pé òun wà ní 100% pé kò sí nǹkan
2: ọ̀bẹ̀kejì
1: tó ń ṣeun. Tí wọ́n mọ̀ tá pé a ti ń jẹ oríṣiríṣi nǹkan, a ń mu oríṣiríṣi nǹkan. Now, ṣé rí ẹ̀rọ ìgbàlódé wa? Gbogbo àwọn nǹkan tó bá sápamọ́ ní ara tó lè kọ́ sí jàǹbá tó lè kọ́ sí àìsàn ní ara ẹ̀ṣẹ̀ ṣáàlì gbogbo àwọn ẹ̀jẹ̀ tó ń dì yìí tó bá débẹ̀ lọ́la wọn máa rí i pé tí màṣíìn wa bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lára wọn gbogbo ẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí yọ so ẹni tó bá ní stroke òun gbọ́dọ̀ débẹ̀ yẹn lọ́la àwọn tó bá jẹ́ pé wọn torí màṣíìn wa máa help àwọn tó bá ní diabetes blood pressure. Àwọn tí pancreas wọn bá ti ń secrete tó bá ń produce insulin tó jẹ pé ṣúgà wọn ṣáà máa ń lọ sókè lọsẹ machine wa ó máa ń help tó jẹ pé ó máa repair hormones ó wà in charge of pancreas yẹn tó jẹ pé á bẹ̀rẹ̀ sí ṣe kíni á bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ṣúgà wa ṣe kíni àwọn regulate then blood pressure ń kọ́ ṣe mọ̀ pé ẹ̀gbọ́n àtàbọ̀ àbí ìyá ọkọ àti ìyàwó ọjọ́ máa ń rìn irú blood pressure yẹn bá. Ṣé mo pé tí gọ́tà bá dí
2: kò sí bí
1: bẹ́ẹ̀ ni fúnpá gíga ṣé mo pé tí gọ́tà bá dí kò sí bómi ṣe lè gbàbẹ̀ kọjá so irú ẹ̀rọ ìgbàlódé wa yìí gbogbo ibi tó bá dí tó ń kọ̀ sí gbogbo yẹn ó máa ṣí gbogbo ẹ̀ tí ẹ̀jẹ̀ máa ma flow káàkiri.
2: Ẹ̀rọ ìgbàlódé yìí ṣé ẹ máa ta fún wọn bẹ́ẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni àwọn nfa gbogbo bí a bá ti ń ṣe ètò ìlera àwọn èèyàn máa ń rà dáadáa torí ó kéré
2: torí pé bàmú ò tó bà
1: bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè rà lọ́lé owó òde
2: kóga ní ara ọ̀dà kóga alàgbà agbẹ́jà ní ọ̀la ọjọ́ keje oṣù karùn-ún yìí àbí táìmù wo ló máa bẹ̀ dídà kókó wo.
3: Ẹ̀rùn da sọ pé ọ̀la tí ń ṣe Thursday 7 ní agogo 9:00 àárọ̀ títí di ago 4:00 ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ lágbára ọlọ́run àǹfààní dẹ̀ wà fún àwọn tó bá kọ́kọ́ wá àyàn mẹ́wàá tó bá kọ́ wá láti ṣe àyẹ̀wò fún wọn lọ́fẹ̀ẹ́ pẹ̀lú máṣíìnì wa yìí àbẹ́rùn dáta then àwọn tó bá kù a máa ṣe àwọn tó kù pẹ̀lú ètò bá ṣe ń lọ
2: pé mo tètè dé mọ́ láàánú gbà pé mo tètè dá lásán báyìí wà á ṣe ẹ̀kọ́ máa fún yẹn ní pápápá
1: fún wọn
2: àyẹ̀wò ṣúgà
1: bẹ́ẹ̀ni kọ́ tiẹ̀ má jẹun wá
2: kọ́ má jẹun wá
1: bẹ́ẹ̀ni a máa sọ fún ọ pé kọ́ má jẹun wá
2: kọ́ lè mọ ibi tí dídí àyẹ̀wò ṣúgà wọn wà
1: bẹ́ẹ̀ni jọ a máa ṣàyẹ̀wò ṣúgà a máa ṣe blood pressure torí ká tó bẹ̀rẹ̀ therapy wa a máa ń ṣe nǹkan méjèèjì
2: ká lè mọ ipò tán wà tẹ́lẹ̀
1: tí wọ́n wà so nǹkan tó dé so irú blood pressure yẹn a máa ṣe fún wọn then àwọn tó bá ní fibroid gọ́ bí ìjú goiter awon to ma ni pulse cherry any machine wa ina o ma repair tissues o ma rejuvenate cells se mo pa ara wa cells lo kun be cells lo gbe so awon mi won ti da sele won sise mo emi ti ku iru machine wa yi o ma ji gbogbo awon cells yen awon to ba ti weak a fun aje ki ko sise dada ko bere ti sise awon to ba wa cancerous
2: then
1: o tu ma ko je ki cancer o le ko cancer ko je ka awon cells yen ma lo kaakiri kaakiri a ko ba de tun ma gbe gbogbo awon cancerous won awon je ki body breathe the new
2: one. Madam Nicholas. Hey, ti e ba se se ndara po mo abonde fi la wa. Eto pataki ti ile ise Earth Code tan mo wa fun wa. Onu la mo wa fun o eyin ololufe wa nle. Nitori ilera loro. Ati pe eto yi ge bi alagbagbeja so onu ma be ni a lola ndi di ago melo.
3: Ago mesan.
2: Ago mesan. Si de men role. Be. Nu abe.
1: Awon mewa to ba de be la go mesan yan oko ago mesan to lu oko ma jamfani lati se
2: eh to ma fe pe ko to di bi kon fe wa tabi toni tabi bi a ma wa na o e jo silver ni o kini number to ma pe si
3: eh aso pe kan pe 08023155313 yen odulana then another one Mr. Agbeja 07033551362 then Mrs. Mary Nicholas 08023461449
2: to the order koni ju bayi lo
1: am not expecting one more
4: address
2: on the tundu address yes
3: address number 24 Badda Street Akowonjo legbe local government ni Akowonjo be ni
2: order Mrs. Nicola ani yoro kan telephone akado ma lole to da squad
1: am pe e je ka je ki health wa ko se pataki fun wa because en to ba ni health to ba ni good health ohun le le gbogbo oro to ba ko jo ohun le fi
2: so ba je so won ni ilera ilera loro
1: so awon to ba fe je pe ilera won on fe je ko ko improve si eh e je ki ko ma bo nbe yen lola
2: to to a ni to ya wuya rikan to tan lenu a ma tele tata pese o pe pataki lo wa won ti won sugba lori to afam ti o seun to pe agoro e seun gbogbo yin pata da tan lejo te ko je ko worin e seun alafia woni di fiafia o tun de ola ni o e ma wa ge o lagbo mesan elu abiodun elu gbaju nle mi je o tun di gbagbo ta tun ma pade lori eto yi e ma seun temi o ni se o

0: mo ṣọwọ ná lẹni
1: nígbà tí mo jókòó ndi kọ tí mi tètè rí ọkọ wa kó kú mo ya bọlẹ mo ni síwájú àwọn ọkọ bọgìnìbọgìnì nìkan bá páàkì mọ mi lẹgbẹ bó ṣe gbé mi nìyẹn mo ṣọwọ mi ná.
0: Káre ọmọlúàbí ọmọ tó yáyì òjò àwọn ẹgbẹ́ ọmọ onínàkúnà máa náwó yàrá yó lò ọmọ ló ṣọwọ náà yìí.
2: Ìyá ayọ̀
0: bàbá ayọ̀
2: ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ a sì ló ń pọ́n ọmọ tó yẹ kó jágbe mọ́ kó má ṣe wọ ọkọ̀ nírònà mọ́ ṣé wọ ò mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó ń wò lóde yìí ló jẹ́ pé wọ́n máa ń jí èèyàn gbé wọ́n á sì fún tọ̀hún ṣe ètùtù ọlá wọn tàbí kí wọ́n béèrè fún owó rọ̀gùn rọ́gún. Èmi ń sọ tèmi o ẹ̀yin èèyàn wa ojú làákan fi ń ṣọ́rí ẹ ṣọ́ra fún wíwọkọ̀ sọ́lẹ̀ àti ìrìn àìdágbére mò ń bọ̀ kì í ṣe àdírẹ́sì o ẹ̀yin nìkan ẹ ṣọ́ra ṣe Bond FM ló ń ṣe ìkìlọ̀ yìí.
3: Ìyábólú ìtakúta tó sàní sọ̀rọ̀ lánàá má tún bá wọn ta lónìí bó ṣe lọ lónìí o.
4: Bẹ́ẹ̀lẹ̀ ni bí ti báwo.
3: Àsìkò ní báwọn náà láti gba national cake wa gbogbo nǹkan ló ti gbówó lórí kò sì yẹ kó yọ ọjà tiẹ̀ náà sílẹ̀.
4: Ká bálẹ̀ ni ẹ̀kọ́ mi níwà ìjẹ́bánu corruption ní ìgbà tí mo ti yọwọ́ wàhálà mi owó mọ́tò mo sì ti jèrè ewó làbọ̀rọ̀ tún fara ni ọmọ làkejì mi.
3: Ìwà àjẹbánu bíi ti báwo ṣé mo ní kó lọ máa kówó òlu jẹ ni.
4: Irú ẹ̀mí jẹ níyì náà làwọn tó ń jọwọ́ ìlú náà ni ó ti lẹ̀ jẹ́ pé ẹ ti gbàgbé pé ẹni tó fara ni ìlú lọ́nà kan ìlú afara ni òun náà lọ́nà mìíràn ló fi tó kí gbogbo wa ká jọ gbé ogun ti ìwà ìjẹbánu ní gbogbo ọ̀nà tó ń gbà wáyé káyé lo ipò tàbí àyè tí a bá wà lọ́nà jìbìtì eléyìí tó lè pa ọmọlàkejì wa lára ta máa rántí pé bálọbálọ ààbò ààbò.
3: Ó ṣe wà ìyá mi ọjọ́ kẹ́mi náà ti ń jí gbogbo owó díṣù tán kó fún wa níbi iṣẹ́ bí o mọ tí mo fowó ọ̀hún ṣe.
4: Bẹ́ẹ̀ ni baálé mi àwọn mìíràn yóò máa gbà lọ́wọ́ yín lọ́nà àìtọ́ ni.
3: Ó wáyé mi báyìí aya mi pé àti àwọn aláṣẹ àtàwà tí wọ́n pàṣẹ lé lórí ló yẹ ká jọ gbógun ti ìwà ìjẹbánu tí wọ́n pè ní corruption nílùú yìí kó lè lálàáfíà.
5: Bọ́lá ẹ̀fẹ̀ ló sọ pé ẹ jẹ́ corruption kí corruption ló pa wá lórílẹ̀-èdè Nàìjíríà.
6: Ẹ wo ọ̀dọ́ ìwòyí tó ń lúwẹ̀ nílùú odò adágún ọtí ìwà èérí àti ìmẹ́lẹ́ tí ó da gbogbo agbára ìjẹ́ ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò. Ẹ wo ọ̀dọ́ ìwòyí tí ó sọ ìdọ̀tí.

ẹ̀sùn ògùn jáde nílẹ̀ adúláwọ̀ adarí àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹyẹ tẹnumọ wípé láríjà àjọ ọ̀hún ni bí a ti ṣe máa pèsè ògùn jáde lórílẹ̀èdè yìí láti fi òpin sí ọ̀pọ̀ ayédèrú ògùn tí wọ́n ń kó wọlé yìí láti ilẹ̀ òkèrè èyí tí ò ní wà ní ìbámu pẹ̀lú òfin àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n adéyẹyẹ tẹnumọ wípé èròǹgbà wọn náà ni bí òpin ó ti ṣe dé bá kíkó ògùn òyìnbó láti ilẹ̀ òkèrè wá sórílẹ̀èdè nàìjíríà àti wípé ọ̀nà wo làwọn ògùn ìbílẹ̀ wa ó ti ṣe wúlò tí ó sì wà ní ìbámu pẹ̀lú tòkè òkun. Ẹ̀wẹ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ti rọ ìjọba ìpínlẹ̀ Èkó àti àjọ kólẹ̀kódọ̀tí láti fi ìlànà ọgbọ́n ọdúnda tí wọ́n lò lókè òkun pèsè ìṣèdọ̀tí lọ́jọ̀ àti ìsọ̀dọ̀tí di owó kí ìlú Èkó sì mọ́ tónítóní kó jìnà rere sí ìdọ̀tí o. Abala àgbéyẹ̀wò kókó inú ìwé ìròyìn lówùúrọ̀ òní ni aráàlú ti gbé àmọ̀ràn náà kalẹ̀ tí wọ́n ṣe àpèjúwe ìdọ̀tí tó gbogbo sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí èyí tó ta àbùkù bá aṣọ àlàálù Èkó. Àwọn mìíràn gbé àmọ̀ràn kalẹ̀ pé kí àwọn alága ìjọba ìbílẹ̀ ó ṣiṣẹ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ kólẹ̀kódọ̀tí aládàáni PSP láti fi ọgbọ́n àtinúdá mú ìdàgbàsókè bá bí a ti ṣe ń kó ilẹ̀ kí wọ́n sì máa kó sí àwọn àìtótó àtàìtó yẹ. Àwọn míì sọ di mímọ̀ wípé àìkójú òṣùwọ̀n tó àwọn òṣìṣẹ́ PSP kan ń bẹ nílùú Èkó tí ò jẹ́ kí iṣẹ́ wọn ó já gaara. Wọ́n rọ àjọ kólẹ̀kódọ̀tí lọ́mà láti dájú wípé wọ́n ra ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ akódọ̀tí lọ́pọ̀ yanturu àti èyí tí ó máa jẹ́ kéékèèké tí ó máa wo àdúgbò sí àdúgbò láti máa kó ilẹ̀ lóòrèkóòrè. Ìlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ìjọba àpapọ̀ ti ké sí àwọn tó rí sí àmójútó ìpèsè epo òun afẹ́fẹ́ gáàsì láti máa gbéná wojú àwọn tó ń kọ́ iléeṣẹ́ gáàsì sí àyíká ìlú àtàwọn agbègbè tó lòdì sófin ìjọba. Eléyìí jẹyọ nílẹ́gbìmọ̀ aṣòfin láti dá sí ìjàm̀bá iná afẹ́fẹ́ gáàsì kan tó ṣẹlẹ̀ ní agbègbè Àpápá níbi tí ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin tó ṣojú ẹkùn ọ̀hún ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Adéṣọlá Samuel Adédayọ̀ ti kọminú púpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ó ní kò dára tó bí àwọn afẹ́fẹ́ gáàsì ti ṣe ń kọ́ iléeṣẹ́ wọn sí ibi tí aráàlú ń gbé àti àyíká àwọn oníṣòwò. Ọ̀gbẹ́ni Adédayọ̀ ó rán àwọn akẹgbẹ́ rẹ̀ létí o wípé òfin bẹ̀ nínú ìdáléeṣẹ́ epólẹ̀ àti afẹ́fẹ́ gáàsì tó sì yẹ kí wọ́n máa tẹ̀lé wípé ìjàm̀bá tó ṣẹlẹ̀ lọ́jọ́ karùn-ún oṣù karùn-ún ti ń ṣe àná lágbègbè Adeleye street ní Àpápá nípínlẹ̀ Èkó níbi tí ọ̀pọ̀ ti farapa yànnà-yànnà. Ó tẹnumọ̀ wípé ìjàm̀bá yóò ṣe látàrí bí wọ́n ti ṣe kọ́ iléeṣẹ́ afẹ́fẹ́ gáàsì ọ̀hún síbi tí àwọn ọlọ́jà wà ṣọ́ọ̀bù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lójúmọ́ ranrin tí àwọn ọ̀pọ̀ dúkìá sì ṣòfò àtàwọn oníṣòwò tó ń bẹ́ mẹ́ ló farapa yànnà-yànnà. Ọkàn mi ní púpọ̀ mo yẹ kí àwọn alẹ́lọ́rọ̀ máa fi òfin de ìdá iléeṣẹ́ epo àtafẹ́fẹ́ gáàsì sí àyíká ibi tára ló ń gbé láti má ṣe dẹ́mi àwọn ènìyàn légbodò. Bákanú ẹ̀wẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ sọ pé ẹsọpo ti lọ lórí ìdá owó ìrànwọ́ epo sọbsidi padà wá kò sí irú ẹ̀ mọ́ nínú òfin ìjọba tó ń bẹ lóde yìí. Bẹ́ẹ̀ ni ìṣàfihàn àmójútó iye tí wọ́n máa tajà ní ọjà pàṣípààrọ̀ ló jẹ ìjọba lógún láti mú ìdàgbàsókè bá òfin ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni mojú ògún nípa bíwẹ̀ ń rè mínísítà tó rí sí ètò ìsúná ohun àtò ọrọ̀ ajé ọ̀gbẹ́ni Taiwo Oyèdélé ló la ọ̀rọ̀ náà ń pọ̀ pa nígbà tó ń mẹ́nu bá àǹfààní tó ń bẹ nínú yíyọ owó ìrànwọ́ epo kúrò nínú ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti wípé ẹni bá ń pè fún ìdápadà owó ìrànwọ́ epo bí ẹni pé kò nífẹ̀ẹ́ ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ni. Ọ̀gbẹ́ni Oyèdélé tẹnumọ wípé ìdàgbàsókè lágbàńlá ayé ó ti àwọn ìṣòro tó ń kojú àgbàńlá ayé ló jẹ́ kí ọ̀rọ̀ epo náà kó gbẹnu sókè bí ó ti ṣe wà kì sí ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Ìṣòro ọ̀hún wà ní ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ máa dájú wípé ìlànà tá a fi ń pa ó wọlé sí àpò ìjọba ó tún yà lárọ̀ ọ̀tọ̀ dípò epo tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbé ojúlé. Ròyìn àgbáyé lẹ̀ ń gbọ́ ò láti ilé-iṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó.

0: ẹkú tẹ̀tí sí wa ìròyìn àgbáyé ń tẹ̀síwájú ẹkú kalẹ̀ lónìí olónìí ilé ìgbìmọ̀ asòfin àgbà ti buwọ́lu ọ̀gbẹ́ni joseph tẹ́gbẹ́ gẹ́gẹ́ bíi mínísà tí ó rí sí agbára náà mọ̀nàmọ́ná lẹ́yìn àṣeyọrí àyẹ̀wò fínífíní èyí tó fojú wi náà rẹ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà lónìí olónìí ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni wọ́n kó síwájú ọ̀gbẹ́ni tẹ́gbẹ́ tó sì yàn yẹ́bẹ́yẹ́bẹ́ tó sì ń fèsì lórí àwọn tuntun àti ìtòyẹ tó jẹ́ pé láìpẹ́ láì jìnà ìdàgbàsókè yóò dé báyìí náà mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀gbẹ́ni tẹ́gbẹ́ ṣe àdéhùn fún ọmọ orílẹ̀‐èdè nàìjíríà wípé láìpẹ́ láì jìnà òun yóò foríkorí wọ́ fukunlukù wọ́ ọ̀nà àbáyọ mú ìdàgbàsókè bá agbára náà mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà ó ní òun yóò ṣiṣẹ́ pẹ̀lú àjọ tó rí sí ọ̀rọ̀ ìpèsè náká lórílẹ̀‐èdè nàìjíríà transmission company àtàwọn alẹ́nulọ́rọ̀ tó fi mọ́ àwọn tó rí sí bí iná mọ̀nàmọ́ná ti ṣe rí lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn electricity regulatory commission láti jùmọ̀ ṣiṣẹ́ papọ̀ bí agbára náà ọba tó ń jò wálẹ̀ dò yóò ti ṣe dohun àfisẹ́yìn tegun alárinfiṣọ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà godswiller akpabio ó tẹnumọ́ pàtàkì àǹfààní iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà èyí tó jẹ́ ọ̀nà kan gbòógì láti dalé iṣẹ́ lẹ̀ lórílẹ̀‐èdè yìí yóò sì tún pèsè ètò ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá ọmọ nàìjíríà bẹ́ẹ̀ níná ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìdàgbàsókè orílẹ̀‐èdè nàìjíríà o ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ ti wọ́gi lé fífi àmì ẹ̀yẹ dókítà dánilọ́lá láwọn fásitì lórílẹ̀‐èdè wa nàìjíríà yàtọ̀ sí àwọn akàwé gboyè dókítà ló láǹfààní láti máa fi dókítà sínú orúkọ wọn tàbí àyíká ààyè tí wọ́n bá ti ń jẹun wọ́n fa gbogbo àwọn ènìyàn létí o láti má lọ fi owó ra dókítà láwọn ilé ẹ̀kọ́ kán sì máa wá fi sínú orúkọ wọn jẹ́ eléyìí tó jẹ́ ìwà ọ̀daràn lásìkò tá a wà yìí lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà mísà tó ń ṣe ètò ẹ̀kọ́ ọ̀gbẹ́ni túnjí aláùsà ló sọ̀rọ̀ náà di mímọ́ tó sì túfọ̀ rẹ̀ nílùú àbújá nígbà tó ṣe ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ akọ̀ròyìn akàròyìn lẹ́yìn ìpàdé tí àwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n ṣe tí wọ́n sì buwọ́ lù ú wípé ó ti di òfin báyìí ó sì ti di èèwọ̀ fún ẹnikẹ́ni tó jẹ́ ó gba dókítà láwọn ilé ẹ̀kọ́ tó sì jẹ́ pé ìfinidánilọ́lá ni wọ́n fi ṣe fún kò gbọ́dọ̀ sí dókítà nínú orúkọ rẹ̀ láyìíkáyìí ọ̀gbẹ́ni aláùsá ó sọ̀rọ̀ pẹ̀lú mínísítà tó rí sí ètò ẹ̀kọ́ lábẹ́lé ọ̀jọ̀gbọ́n suwaib ahmed tí wọ́n sọ pé ìjọba àpapọ̀ ti buwọ́lù ó sì ti dòfin wípé bàbá fúnni ní àmì ẹ̀yẹ dókítà ó gbọ́dọ̀ gba iwájú gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà kọjá àti wípé ẹni bá kàwé gboyè dókítà nìkan ló láǹfààní láti fi dókítà sínú orúkọ rẹ̀ lábẹ́ òfin tuntun tí wọ́n ṣe yàn yìí ó ti di òfin o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi dókítà sínú orúkọ rẹ̀ mọ́ láìwo ipò tí ẹni náà wà ní orílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ ló ṣe wà nínú òfin tuntun nílẹ̀ òkèrè ìjọba orílẹ̀-èdè sudan ti fi ẹ̀sùn kan amúlégbé wọn o ethiopia àti united arab emirates wípé ìbínú àti àìlákàkún ni wọ́n fi ju àdó olóró nísìgidì èyí tó já sí pápákọ̀ òfurufú orílẹ̀-èdè sudan tó ń bẹ ní olú ìlú orílẹ̀-èdè ọ̀hún ìyẹn khartoum area ìròyìn tá a gbọ́ sọ pé àdó olóró nísìgidì tí ń fò lókè ló balẹ̀ gùdẹ̀ ságbègbè khartoum nílùú sudan tó sì ba ọ̀pọ̀ dúkìá jẹ́ wọ́n sọ di mímọ́ pé àwọn orílẹ̀-èdè méjèèjì yìí ni wọ́n fi ẹ̀sùn kan pé wọ́n mọ̀ọ́mọ̀ kọlu pápákọ̀ èèyàn wa mọ́tótó borí àrùn bẹ́ẹ̀ ṣe ń borí ooru ẹ̀já mójútó àyíká wa dáadáa ká sì wà lójú dára kan fi ṣọ́rí lẹ́ka ètò ààbò ojúṣe gbogbo àníkà tó mọ ìná wa sópin ẹgbọ́n kókó ònú rẹ̀ lẹ́ẹ̀kan sí a máa pé ìjọba ìpínlẹ̀ èkó ti ṣe àlàálẹ̀ ọdún mẹ́wàá láti fi náwó rọ̀gùn ọgbọ́n lẹ́ka ètò ilé-ìwòsàn alábọ́ọ́dé tó ń bẹ ní ẹsẹ̀ kùkú nípínlẹ̀ èkó bẹ́ẹ̀ ni ilé-ìgbìmọ̀ asojúṣòfin ń béèrè fún fífi òfin de ṣíṣe ilé-iṣẹ́ afẹ́fẹ́ gáàsì sí àyíká ìlú ibi táwọn ènìyàn ń gbé o bẹ́ẹ̀ ni ilé-ìgbìmọ̀ asòfin àgbà ti buwọ́ lu ọ̀gbẹ́ni joseph tẹ́gbẹ́ gẹ́gẹ́ bíi mínísà tí ó rí sí agbára náà mọ̀nàmọ́ná nílẹ̀ yìí àtúfẹsẹ̀kan dèlù sudan ibi tí ìjọba sudan ti fi ẹ̀sùn kan ethiopia àti uae pé wọ́n lọ́wọ́ nínú àdó olóró tó du gbàmúgbàmù ní pápákọ̀ òfurufú wọn tó agbálẹ́gbàgbàtà tó ládarí ẹ̀ sí ìròyìn àgbáyé òní jù báyìí lọ láti ilé iṣẹ́ bọ́ndẹ́ fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó ṣẹ́lẹ̀ wẹ́yàna lóòtú ìgbà míì ta ó pàdé abdul fatah abdul kafa ló sọ pé ikú ìpẹta lójú hàn orin la ó sùn ó dàbọ̀.
1: ejimare lodiri ewa fakuko.

0: ọgá sí edu ó ti sú mi o òun ni tí mo ra yẹn tó ti ń jò oníbàárà ti ń pè mí wọ́n ti ń bínú ṣe bí mo ti sọ fún yẹn ọ̀rẹ́
1: ọ̀dọ̀ Homeport lèmi ti ń ra òrùlé ṣe lóòótọ́
0: bẹ́ẹ̀ ni o òrùlé Homeport nípọn ó gbé wọn yàtọ̀ ó sì kún wọn gidi kì í dùgún kì í ṣá kò sì ní tẹ̀ ní tòjò tẹ̀rùn tí mo bá wá lo ìṣó Homeport fi kọ́ mọ́lẹ̀ ńṣe ló máa dúró digbí òjò ìbá máa rọná tí jì líle ń jà kò ní jò kò ní tẹ̀ kò sì ní fòyọ gbogbo oníbàárà mi ló gba tiẹ̀
1: àsopọ̀ tó yọ ọ̀gá sí ìdù èmi náà lọ ra Homeport báyìí
0: gbogbo òrùlé kọ́ lẹgbẹ́ ẹ̀ torí ẹ̀ la fi ṣe òrùlé Homeport fún àlòkọ́rin kése torí pé ó nípọn ni

0: A7 Pro. Owo rẹ ko du 126,300 naira lọ.
1: Redmi A7 Pro.
2: Àtètò àrèrè gbogbo ènìyàn gbogbo òbí àti alágbàtọ́ àti gbogbo ẹni tó mọ yìí tá ń pè ní ẹ̀kọ́ tó yè kooro ìròyìn ayọ̀ ní ayọ̀ ǹjẹ́ ti gbọ́ nípa Fountain Tutors Private Home Teaching Program bẹ́ẹ̀ ò bá ti gbọ́ ó yẹ jẹ́njà yín bẹ́tà bẹ́tà Fountain Tutors ní kẹ́ẹ̀kan sí tẹ bá nílò àwọn olùkọ́ tó dántọ́ tó múnádóko tí wọ́n tún jẹ́ akọ́ṣẹmọṣẹ́ tí wọ́n máa kọ́ àwọn ọmọ yín nílé yálà lẹ́yìn ẹ̀kọ́ wọn nílé ẹ̀kọ́ lójoojúmọ́ tàbí lásìkò holiday láti primary sí secondary tó fi dé higher institution ìyẹn nìkan wá kọ́ gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ fẹ́ láti mọ̀ ọkọ̀ mọ̀ ká ẹ̀kan sí wọn ẹ ò nílò láti dára yín láàmú rárá o ilé ni wọn ti mọ wa kọ yín torí ẹ ni wọn ṣe pè ní private home teaching program fountain tutors gba òǹtẹ ìjọba tí wọn sì gbàwé ẹrí tó dájú ọjìmí onímọ ìjìnlẹ tún ni wọn pẹlú nípa kakọni ní ìlànà ètò ẹkọ british turkish àti american curriculum tó fi mọ torílẹèdè wa nàìjíríà wọn wà ní 11 Folani street Lawanson lagos telephone 08033775870 tàbí 09083240498 email wọn ni fountain tutors@gmail.com fountain tutors wọn kọjá bẹẹ lóòótọ́ mo gbà.

0: àwọn agbábọ̀ wọ́n ní bónírè sí ò bá fín gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò lè parun láéláé aliaji wáìdì àyìnlá gbogbo lowo òun ni ẹ̀ ń gbádùn yẹn ení ti ṣe ọjọ́ kẹfà oṣù karùn-ún náà ló pé ọdún mẹ́rìndínláàádọ́ta ti bàbá náà tí wọ́n dágbére fún ayé kọ́lọ̀ kó ṣe kú nísinmi fún wọn kó pàṣìṣe wọn rẹ́ kó má fi kún tiwa àyìnlá ọmọwúrà ògbóǹtarìgì olórin ni o tó ń kọrin láti fi tún àwùjọ ṣe tó ń bu àwọn èèyàn gbọ́ oníròyìn ni wọ́n wá rí commentary nípa football mighty ranger àti èyí tí wọ́n ṣe ń gbà náà tó bá dẹ̀ tún jẹ́ ìròyìn nípa iṣẹ́ tíjọba ṣe owó ń dojì ìkan náà la ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán èyí tí ó rọ̀ mọ́ ti rent decree ti Mobolaji Johnson ṣe àìlọ́mọ́ra wọ́n gbìyànjú gàǹbarí wọ́n jẹ díẹ̀ lóbì kí n tó gbó kí n tó pọ́n ọmọ fúlàní jẹ díẹ̀ ní wàràǹkàṣì àrùn ti èèyàn dáadáa ògbóǹtarìgì oníròyìn olórin oríṣẹ́ ìròyìn náà ni wọ́n ṣe yẹn.
1: ìṣòwò lẹgbẹ̀mí pátápátá o àìlá kí n tó má ṣeré nílò.

0: ìgbẹ́dìde pẹ̀lú ìlé olórun alàyè prophet peter bí ọ̀làdẹ̀jọ glorious star wákàtí ìgbẹ́dìde ó tún ti tó àsìkò fún owó olóhùn láti tan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbẹ́dìde wòlíì peter bí ọ̀làdẹ̀jọ glorious star iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yìí sí wa lónìí lónìí.
1: Ọwọ́ ìgbẹ́dìde fẹ́ fún gbogbo ènìyàn kì í ṣe agbára.
0: Ẹ̀jọ̀ ọmọ ọlọ́run o! Ọ̀yá nínú ìjọ Christ Ambassador Prime Ministry Incorporated. Ọlọ́run nínú ayé wòlíì Peter bí ọ̀làdẹ̀jọ glorious star tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o. Nínú àwọn ìpàdé májẹ̀mú gbogbo yẹn. Gbogbo ọjọ́ Thursday mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́ ìpàdé májẹ̀mú yẹn. Ìgbẹ́dìde ọ̀pọ̀ àwọn tó ti máa ń fara hàn bẹ́ẹ̀. Ìjẹ́ ti ti yí ìdánwò padà. Gbogbo ọjọ́ Friday kejì àti Friday tó bá parí oṣù. Power night yẹn fà. Ìwọ náà wà ní irinṣẹ́ agbára tó máa ṣe. Lọ́jọ́ Sunday aago méjì òwúrọ̀ ni sí àgọ́kọ́ sí mẹ́wàá. Second service aago mẹ́wàá sí méjìlá nìyẹn. Kọ́mọ́.

Musilaya 08033447282. That is 08029766529. Wakwenya lo maro nyisi.

0: tó súre fẹ́ ìtẹ́ gbọ́ mi lálẹ́ yìí ìdààmú ò ní dàpọ̀ máyọ̀ rẹ̀ oríire ò ní gbin ẹlẹ́dàá rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ayé ò ní sá ọlọ́gbẹ́ ọ̀tá ò ní mú ọ ọwọ́ àjẹ́ ò ní ka ọ ọwọ́ ayé ò ní ka ọ ọwọ́ òkùnkùn ò ní ka ọ wàá tayọ wàá níláárí wàá rọ̀nà lọ wàá rọ̀nà lọ wàá jẹ́ èèyàn ẹ gbórí sókè ẹ̀yẹ mi ẹ kó ẹ̀yẹ mi àìní ẹ̀yẹ mi ìfàsẹ́yìn ẹ̀yẹ mi mọ́ rọ́gùlù ẹ̀yẹ mi mọ́ tayọ ká gbé sókè ẹ̀yìn ilẹ̀kọ́ ayérayé kọ́ bá ògo wọlé ta lọ́ba ògo olúwa tó le tó ní agbára alágbára tó lò wọ́n fi dàn hàn wọ́n fi ọ̀nà kànnà alágbára bẹ́ẹ̀ ṣòfò dànù àjẹ́ tó lò wọ́n di pẹ̀lú àjẹ́ bẹ́ẹ̀ gbẹ́lẹ́jẹ́ mo wí ní orúkọ ọlọ́run ísírẹ́lì níbi tó ti ń gbọ́ mi àánú fọ̀n fọ́ mo ti ń bá ọ̀rọ̀ kan bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta mọ́mọ́ àmì mystery about the mark kí náà ń pè bẹ́ẹ̀ àdìtú tán pè ní àmì mọ́mọ́ mo ti ṣàlàyé nípa tán pè ní àmì pé àmì wọ́n máa ń fi àmì wọ́n máa ń fi ṣe nǹkan ya nǹkan sọ́tọ̀ ni so gbọ́ yorùbá yẹn wọ́n máa ń fi ya nǹkan sọ́tọ̀ pé eléyìí èyí yàtọ̀ nínú gbogbo pápá nínú gbogbo ike tá a fi ń jẹ nínú ilé ìkélé ẹ̀yà sọ́tọ̀ ìkélé àfi bomi ni wàá rí pé ike tẹ́ fi ń bomi nílé ìwẹ̀ ó máa yàtọ̀ tán bá gbede kitchen wọ́n ní kíni kíni kí wọ́n ní kí ló wá kitchen ẹ dá padà sí bedroom kí ló fà á ó lámì tẹ́ ẹ ṣe sí lára tó jẹ́ kán mọ̀ pé àyìn ó yà sọ́tọ̀ fún iṣẹ́ kan ni bẹ́ẹ̀ ni bí ọlọ́run bá fẹ́ pé èèyàn yóò fi àmì sí ìyẹn la wọ́n yà sọ́tọ̀ nínú ọmọ téèyàn bá bí ìkan náà máa wà tó yà sọ́tọ̀ pé iṣẹ́ tí mo ṣe lè máa ṣe tàbí inú eléyìí ọ̀nà báyìí ni ó gbà àmì kan ló jẹ́ kó yà sọ́tọ̀ bẹ́ẹ̀ ni àmì kan ló jẹ́ tó bá dé church tàbí o bá dé àwọn bí tán ti ilé ẹlẹ́sìn wàá ní àwọn ibì kan tán máa ń fi olórí sí bóyá ni mọ́ṣáláṣí ni wọ́n níbi tí ìmáàmù tí ó gbé ìhò sókè ibi tó máa wà wọ́n ti yabẹ̀ sọ́tọ̀ tó pé church ni ó níbi tí àwọn àlùfáà máa wà wọ́n ti yabẹ̀ sọ́tọ̀ bẹ́ẹ̀ ni ènìyàn ṣe rí èṣù máa ń yáyàn sọ́tọ̀ láti yẹ̀yàn yà èṣù máa ń fi àmì sí èèyàn láti dààmú èèyàn èṣù máa ń fi àmì sí èèyàn láti fòrò èèyàn èṣù máa ń fi àmì sí èèyàn láti káàkéèyàn bá nípọ̀jú ayé èṣù máa ń fi àmì sí èèyàn láti káwọ́ ayé lè ní ọ̀la èṣù máa ń fi àmì sí èèyàn pé eléyìí ò ní kọ́lé èṣù sà kí ló fà tí bàbá ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ mi lọ́rọ́ báyìí ní gbogbo ìrìnàjò tó ń rìn láyé kọ̀kọ́lé kọ̀ra mọ́tò àmì tán fi wọ́n yà ọ́ sọ́tọ̀ pé ò ní kọ́lé ni ẹbẹ́ lómi ṣe ń ṣiṣẹ́ tó láyé kò ní mọ́tò bó ṣe ń ṣiṣẹ́ tó láyé kò ní mọ́tò ṣé kò wú láti ní mọ́tò ni wọ́n yà sọ́tọ̀ wípé kò ní mọ́tò ni ayé a máa yà yàn sọ́tọ̀ fún ìyà jíjẹ agbára tó yà ọ́ sọ́tọ̀ pé òun ò fi ìyà jẹ́ agbára ẹ̀kọ́ lànà bẹ́ẹ̀ ni náà bákan náà ọlọ́run náà máa yà yàn sọ́tọ̀ fún ìgbédìde ọlọ́run máa yà yàn sọ́tọ̀ pé òun ò pọ́n yàn lé ọlọ́run máa yà yàn sọ́tọ̀ pé òun ò gbé yàn sókè náà kí wàá lọ ṣe tí àmì ọlọ́run fi fọ ò tí àmì ayé ò fi jáde lára rẹ ọlọ́run lè yàn bẹ́ẹ̀ bí sọ pé ẹ wá olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí ẹni tó ń ṣẹlẹ̀ sí ọ ó ní àmì tí ń bẹ lára rẹ báwo ló ṣe mọ̀ pé àmì ń bẹ lára rẹ ohun tó ń là kọjá ó ṣàkàwé àmì ó ń tà tó o bá bímọ àmì mọ́ bímọ náà fi sí ọlá tọ́ bá ṣiṣẹ́ tó ní mọ́tò àmì pé ò ní lákòjọ náà fi sí ọlá tọ́ bá wá sáré tó débi tó lọ àmì pé kò ní gòkè níbẹ̀ lára rẹ kí wá lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ làdúà ẹ lọ́ bá ládùá ti sú gbogbo àwọn tẹ́ ẹ rí tán parí pé àdúrà dey scam is a scam ẹ fi gbogbo wọlẹ̀ gbogbo wa pátápátá wọn padà fẹnugbọlẹ̀ sà ìtọ́kàn máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń sọ pé àdúrà ò dáa tó ń sọ pé don't go to them the churches their pastor their kinní kan their rubber pastor olè kinní kan olè ó mọ ní aláwo tí ń korí mọ́ ó mọ rú ẹgbẹ́ tó wà ó mọ rú ẹgbẹ́ tó jẹ́ o òun lé ọ níbi tó ti lè bọ́ ṣùgbọ́n òun níbi tó forí pamọ́ sí mọ̀mọ́ mọ̀ para rẹ mọ̀ kó bá wọn ọmọ rẹ dìde àmì tí ń bẹ lára rẹ ọ̀nà àbáyọ làdúà àmì tí ń bẹ lára rẹ ọ̀nà àbáyọ jésù olúwa olúwa ni wí fún ọ kó o lọ ra oyin kékeré yóò mú pàdé jésù olúwa ní àárọ̀ ọ̀la níbo tó o bá ti dé mose last bus stop bèrè address bó lọ number 27 awoni street off luton nílùú mose mọ̀mọ́ bí àmì bá ń lọ bẹ́ẹ̀ yóò fi ìyà jẹ́ o. Bí àmì burúkú ìbá ń bẹ lọ bẹ́ẹ̀ yóò fi àyọ ṣé kò sí àmì ọlọ́run ni àmì ọlọ́run wà bẹ́ẹ̀ ni àmì ọlọ́run ni ojú rere o làánú o ní gbédìde bí àmì ọlọ́run bá ń bẹ lára rẹ bí gbogbo àwọn ará àdúgbò yìí bá jàjẹ́ wọ́n fi tiẹ̀ ṣe ni. Bí àmì ọlọ́run bá ń bẹ lára rẹ bí mọ́tò tó báwo bá parẹ́ táwọn èèyàn bẹ̀ bá kú bá àmì ọlọ́run bá ń bẹ lára rẹ ìwọ máa yè. bi ami olorun ba nbe lara re bishop ba jono lapo to lapo si ni ba ti de bishop ti ina yo kuri ami olorun to ba ti de iserere de mama ma wura re ran ya pade lola to ba tu wa ni ori ofe si youtube o le type e ko ma ri mi wo bi ni bori to ba ti type prophet peter oladejo lori youtube wa bere si ri awon ipade iwo wo wa bere si ko pelu wa bere si pray pelu wa ko to wa di ola nko nigeria laago mesan laaro la lora oye o nigeria e ja pray mo ipare di o ibu para bo god bless you
1: Oluwa leni kan wa nbe.
2: God said there is someone here.
1: Oluwa ni e mi ofa kan be lara o ma mi bi omo tutu o de loyun o ma mi Oluwa bi pe loju ara re o kan mi ni. Bo ko mi o. O fe bere se o. To ba da bi mi bere se wa gbe kuri.
2: Oluwa ni ko na worship. When your body that is breathing like human is not breathing but want to start
1: talking.
2: Open your eyes and shout.
1: Eru awon agbalara mi so be.
2: The terrestrial Baba, body, my body.
1: If there should
2: deposit
1: in your body, there
2: will
1: and you can know
2: open your eyes and
1: Eru aye lara mi.
2: The terrestrial body,
1: oh yeah. Ero aye lara mi jade Ero aye lara mi jade Ero aye lara mi jade Ero aye jade lara mi
2: Celestial Lord in my body go out in the name of Jesus Any evil Lord in my body go out
1: Yes, Oluwa wa. Egbo Oluwa lo so be.
2: Listen, God said so.
1: E wa lo ko mi sinu orun ni ta.
2: Come and put something on you under the sun
1: now. Akoko tu ari agbara Olorun loju koroju re.
2: This is the time that you are going to see the power of the Lord physically.
1: E lo ko sinu orun ni ta.
2: Take them to the sun.
1: There was Raju.
2: Stretch forth your hands.
1: And come by me.
2: Someone is here.
1: Opa tin be lara re no pe ni adewo.
2: The highway your body is called temptation.
1: Kide se adewo.
2: And it's not a temptation.
1: Are you knowing me there, lamb?
2: It is a terrestrial force that want to use this to trouble you.
1: Oluwa ni ko pariwo.
2: God said you should shout.
1: Opa tai bi se adewo fun mi so be.
2: The highway the terrestrial force used in tempting me.
1: Mo pe wa pa giri gbogbo nkan to wo yo mo pe adewo ni. Diabetes e won le sadowo fe pe iwe gba kamu bo ti bon tin yen le yen on olowo de ko be fu o
2: ba ye ti
1: si adowo fu e o pa ti aye pe ni adowo lara mi so be
2: the hell of the
1: ni ni ko jade
2: ko le problem mi
1: ba ni ni ko jade
2: today
1: oh yeah
2: that I want the terrestrial force of power using troubling me giving me problem oh lord
1: ile adua lo wa yi
2: today in the name of Jesus
1: Ile adua lo wa yi.
2: You are using troubling me. You are giving me problem. Let that si, time go on si, today.
3: Si. Si, si, si, si, si. Si, si.
1: Yes, Oluwa.
2: Hey, me.
1: Mama. Oluwa ni ko gbadura yi. Kila dua na, baba. Oluwa ni kẹyin na gbadura yi. Oluwa
2: Jesus.
1: Any si mo ti ri ti ba ṣugbọn to fi emi aje monitor mi lojojumo.
2: Person that has seen for long but uses.
1: Iya Ibo ba gbadura yi. O da omo re duro ni o Eni ti mo ti ri ti pe
2: The person that see for long
1: Ṣugbọn to fi emi eleye monitor ise mi lojojumo Eni ti mo ti ri ti pe Ṣugbọn to fi emi aje monitor alaafia mi lojojumo Oluwa ki orun oni o to wo
2: Today sun we say
1: Yes ki angel ikupa lale
4: I
0: Hallelujah. O gbadua ko sori ofe o ti gbadua to ba ni lola ni o ja pade ra oyin kekere dani a fe si ami aye ko lara re a fe si ko lara temi na tori mi o ti debi mo lo mo gbodo debe iwo no debi to lo ra oyin kekere to ba ti de mo se last bus stop bere adespo lo number 27 awoni street off lu to ni lu mo se bere ja pade di ago mesan laaro okan re o de bale pe mi si number 00297 66529 Second number 00334472 82 Iya oni jamu reti lola ma wora re ran God bless.
4: Awon ikini ni fe ko mo mori ni no ki se agbe.
5: Omo Olorun o. Oya ninu is the Christ ambassador brain ministry ko burite. Olorun ninu aye wo le Peter. Bi Olade jo glorious cha. Ko ma rin ri agbara lo se yi o. Ninu awe ipade ma jamu gbogbo yen. Gbogbo ojo Thursday mesu owuro. Ati me fa irole. Ipade

bẹ́ẹ̀ni gbogbo òṣìṣẹ́ ìjọba oṣù wàre oṣù fáwátà ń ta tán fáwátà hosù fáwátà pẹ́pẹ́ ààrẹ pẹ̀tẹ̀ oṣù àwa òṣìṣẹ́ náà ni oṣù karùn-ún ọdún. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tó yẹ pé ojoojúmọ́ tẹ bá ti ń jí báyìí, ẹ̀ ń forí rọ, ẹ̀ ń fàyà rọ, ẹ̀ ń tẹ̀ síwájú ẹ̀ rẹ̀ pẹ̀tẹ̀ ẹ̀ súnlé, ẹ̀ ṣàn keep up moving ni tó yẹ pé lẹ́yìn gbogbo làálàá kòókòó jọ̀ọ́jọ̀ọ́ lẹ́yìn tí a ti ṣe gbogbo eléyìí, ọmọ tó bá ń ṣiṣẹ́ déédéé nì ó gbọ́dọ̀ lásìkò ìsinmi. Kí la wá máa fi sinmi? Kí la máa fi rọ́ọ̀kan fọ́ránbìtà ni? Adùn ẹ̀ lẹ́nu kò ṣeé kó ni. Ó ń fúnni ní okun àti agbára pẹ̀lú fọ́ránbìtà okun atúpadà ẹnájí nà wọ̀tá yanfu yanfu òun náà ní agbára wà á jí pépé wà á jẹ̀gbádùn wà á jó wà á yọ̀ pẹ̀lú àwọn tiẹ̀ ìbáṣe lẹ́yìn iṣẹ́ tàbí lópin ọ̀sẹ̀ tàbí ẹ̀yìn ọmọ lóru lóru adára má súnlé tẹ́ ń ṣìl pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín tẹ́ ń ní ìgbádùn pẹ̀lú àwọn tí fọ́ránbìtà wà ń bẹ̀ fún yín láti gbé yín débẹ̀ láti mú yín débẹ̀ ojú ọ̀nà lẹ́wà pẹ̀lú fọ́ránbìtà kò kàn ṣe pé òun mọtí kan o ìrírí tó yẹ pé ó máa gbé ẹ débẹ̀ á gbé ẹ tràbàyè bóṣù ìṣẹ́jẹ́ oṣù àwọn òṣìṣẹ́ ẹ jẹ́ ká yọ̀ ẹ jẹ́ ká jó jẹ́ káwa náà gbéra wa lárugẹ ká gbádùn ẹ̀mí wa ohun tẹ́yẹ bá jẹ ló máa gbéfò pẹ̀lú fọ́ránbìtà àyàyà ètò kan ti wà ó the fọ́ránbìtà business money challenge pẹ̀lú ètò eléyìí ẹ máa jẹ àwọn ẹ̀bùn tó lákìkà tó lékèǹkà kí lẹ nílò ohun tí ẹ kàn nílò náà ni pé àwọn èrò láti gbé àwọn ìgbésẹ̀ akin láti dáṣẹ́ sílẹ̀ láti dá òwò sílẹ̀ tó ń tasẹ̀ tawọ́ tasẹ̀ nínú yíyẹn ẹ̀yìn ẹ fi sórí ayélukára ajere fọ́ránbìtà kẹ wá rí pé ẹ máa pa láàárọ̀ fẹ́ bùn ni má kọ̀ọ̀kan kan ṣá o farabalẹ̀ kọ̀ọ̀kan tó make sense bó dẹ̀ ṣe ń kọ̀ọ̀kan tó make sense má lọ kọ àwọn pé o fẹ́ máa ṣe aeroplane o tó yẹ pé o dẹ̀ ṣe engineering o ní background aeronautic torí náà àwọn nǹkan tó mọ̀ pé agbára ẹ gbé pákúrú mọ́ kó jó dáadáa kọ́ pẹ̀lú passion dẹ̀ jẹ́ kí ó yé ni kọ́ ní èdè tó bá fi yé wa yékéyéké jẹ́ kó wà bẹ́ẹ̀ torí pé fọ́ránbìtà ó wà fáwọn aláfẹ́yàn social media handle wa ni @fọ́ránbìtà kí wọ́n máa wojú sọ́nà fún àwọn tó yẹ pé wọ́n máa ṣàṣeyọrí nínú ìdíje yìí ó lè jẹ́wọ́ ó lè jẹ́ mi náà yẹ pé ó máa jáwé olúborí nítorí náà má rẹpẹtẹ mú bá irú ẹ sáré jọ́ọ̀tì kankan lẹ̀ kó wá tá ẹ pẹ̀ sórí ayélujára bí àjèrè rí pé ó ń jẹ́ ìgbádùn fọ́ránbìtà lẹ́yìn iṣẹ́ òòjọ́ rí pé ó wà pẹ̀lú àwọn tiẹ̀ fọ́ránbìtà lẹ́ fi ń ṣẹ̀jú ẹ̀ ṣùgbọ́n ṣá o kò sí fọ́mọ tí ò ti pọ̀dún méjìdínlógún mọ̀ ti mọ̀ níwọ̀n fọ́ránbìtà ó kájú ẹ̀.

0: When needed strong, reliable, and lasting steel fabrication, look nowhere else than R. Odubanjo Steelworks Limited, the trusted experts in heavy-duty steel solutions. We specialize in trailer tankers, engineered for durability and safety, underground and surface tanks, built to last so long, trailer box body, flatbeds, draw steel body, and container carriers, as well as trailer pallets, truck pallets, and dish end covers. From fabrication to finishing, we deliver strength, precision, and quality that speaks so loud. Contact us at Kilometer 1, Lasu Road, Iyanodu Bus Stop, along Lasu Isheri Road, or call 0803-344-8114, 0808-055-9551, or our office line, 0201-453-5302. Our Odubanjo Steelworks Limited. Iron must surrender.
1: Lórí ètò ẹ̀tọ́ yìí, àgbàwá Bradéwì Ọbáṣọ́rí ni tí mo gbé fẹ́ gbé aago mẹ́sàlẹ́ sí aago mẹ́sàbọ̀. Láyín ṣàkátó láà sí ìjànà kò, bàbá dúpẹ́ rí àná, ọlọ́ọ̀bá yóò tún fa ní ìmì nì. Gbogbo ẹbí orí ọlá ní agbolé Ósà, òkè Flighter ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àtàwọn tó yẹ kó ń gbé ìlú Èkó, àwọn tó ń gbé Lisa ní ìpínlẹ̀ Ògùn, àtàwọn tó yẹ kó ń gbé òkè Ọ̀yà. Ó fẹ̀mí ọ̀rọ̀ sí ẹbí ará Ìyẹ̀kan Ojúlùmọ̀, Ìmáàmù Afá, àwọn olùgbé agbègbè, àwọn Press, Ọ̀gbẹ́ni Akọ́ṣìlè, nílùú Yege, Pastor Emmanuel Olókàdá, ìyẹn ní gáràjì Ọgbà Ayọ̀ sí ìjókòó sí Lisa. Gbogbo àwọn ọmọ akẹ́gun àjẹmọ́ ló sára sí lóríkọ ọjọ́ kan fún ìnáwó nára wọn ní wọn pínpín sí àsìbí fìdáò àṣekágbó òkú bàbá wa grandpa alhaj suleiman oríọlá ajíbádé ìta àṣẹ lóòjọ tuesday ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2026 ní lisa village ní ìpínlẹ̀ ogun lórúkọ gbogbo abí oríọlá ìmáàmù oríọlá kabir abíọlá lágbàgbé ajá pẹ̀lú ìlàtọ̀ ọmọlọ́lá oríọlá ló dúpẹ́ o ìwà pátápátá lágbẹ̀yà gbogbo wa ẹ ṣe òjò mẹjọ.
2: Àríkẹ́ríkẹ́, èmi ló dé tó rojú kòkó báyìí.
3: Ojú lọ ṣùgbọ́n tí àwọn tí máa bọ̀ ẹ́ jẹ́.
2: Èmi ni mo ṣe.
3: Ẹni bá rí ẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè so kìdí ilẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lásìdí eré lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè fẹ̀yẹ̀ ò ní ti tọ́ sàdé ìdajì ọ̀nà. Tí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yọ.
2: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣàlọ́sọ̀
2: Ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ̀ráyé tó gbojì alẹ́ rẹ̀ fológo jẹ. Ọ̀pẹ́ ẹ̀yìn tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yúyún. Tí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ̀. Kẹ́lẹ́ ó máa ṣẹ̀yọ́ séré-séré tàbí tó pọ̀ lápọ̀jù. Iṣẹ́ ara tó ń buni so, bàbá òkè o lè lépò gí atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀, bàbá òkè o kalẹ̀ sí. Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Egbèrò, Ìsọlọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ̀pẹ́ 08094471143, 08094471143. Bàbá òkè o, elépò gí debẹ́dẹ́bẹ̀.
4: Adé bí a ṣe ń dé o, ẹ̀dàkùn ẹ̀yà ẹ̀wà gbọ́ wa, adé bí a ṣe ń dé. Eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tẹ́ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ yí pé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ni ogun ọ̀rọ̀. Ni mo fi ń kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá òkè o káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
5: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín olólùfẹ́ yín Taofeek Ajiboro tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá òkè o ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
4: Àmì bàbá òkè o, ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó yẹ pé kò fi gbogbo ara kò kí ń yé mi. Ẹ máa ń sọ wípé iṣan ni wáyà, iṣan ni wáyà. Wọ́n wò pé iṣan wáyà, báwo ni iṣan tó wà nínú ara? Ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà? Ẹ jọ̀ọ́ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀hún.
5: Ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpè ní iṣan ni wáyà nínú ara. Gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀. Iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn. Òun ló fà á tí a fi máa dáadáa pé rẹ̀ pé iṣan ni wáyà nínú ara. Nítorí pé wáyà rèé kásù kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló ṣe jẹ́ la fi ń pè ní iṣan ni wáyà nínú ara. So ìwọ tó bá wá ní ìpèníjà nípa isa inu ara iwo na ko didile ko gbo nta nso ko teti bele je ko si joju si wa pe la gbe olohun yo ku me
4: ase ah o sese wa ye mi wa yi ona le yin na ti gbo yan e kokan niyan o fe ni ti o ba mo isan ni waya ninu ara e jo ma binu aisan isan ara yi kini awon nkan ti yan ma ma ri bi pe nija ti o fi mo yi pe ah lọmọ okunrin o ohun ti lu igbadi aisan isan ara
5: e seun atokun lori aisan isenu ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isunu ara fun omo okunrin to ma fa idakole fun omo okunrin ti ko ni je ki omo okunrin le soju si e dede lodo ololufe akoko nbe o ni pe eni to ba ti ni arun gbajumo ri tan pe ni ato si egbe elekeji oni eni to nba obirin sere lasiko to nse alada re lowo abeni to je pe a ma se yo bi e meji bi e meta kile to mo abeni to je pe yo ti o ni jade dada ti o ma jade sere sere abi nta papade latara ile igbonse gbogbo awon nkan wo yi a ma se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipe neja ti okunrin le ri a ma fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je ti pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abi wo to ti e ni le ba obirin re sere bi e meji bi e meta kile to mo abi wo to ti e ri pe ni ara ti o ti e ni gbere rada depo pe o le se ojusi re mo ni to ba ti mo po ti ni pe ni ja ntan pe ni dakole mo ni ko dide le ko mo bo wa baba boke o ni top number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isoloro ibe ni baboke wa ero bani soro baboke o 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti pari seni mo ni to ba dodo baboke o iwo nu mo ipe ni olohun bele ni baboke o to si n ba wa se lati dogba lori idakole ti mo n soro nipa e o je nkan to ti se mi gan funra mi ri ti mo si lori sirisi nkan ti kini yi o lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo setoju arun idakole ifun mi lori isan ara ti mo so omokunrin dole yi baba yi lo setoju re fun mi oun lo fi jasi pe ni gbogbo eni to n wa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o o si n ba wa se lati yori pelu ase lodo olohun oba to mu ti wa to mu kuro nibe mo nigba pe ti enu ni soro se ero bani soro baboke o 08094471143 08094471143 08022613442 08022613442 pelu ase lodo olohun titi enu ni soro se ti isara yi to ba wa pe lara a ma damu okunrin be na ni a tun ma damu omobirin buwo to ja si pe ni o le rin dada ko rin laarin seju kan si meji o ti bere si ma mi elele abi ko ma rin gege bi eni ti bata fe boyo silese re ki se ese ko ma fani so kari mo le ara gbagbe ka mo rese gbe dada abi ko dabi gba ta tegun mole ka teleze ko ma gan ni gogo ko ma dabi gba teyan tegun mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe ope yin ni o mo fa so elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe oju re o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kale le nkan yi o da mo ni to ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ko nibe ko si ni ba kan na mo mo ni ko mo bore mole e mo bora yin pa e dide le mo bo wa baba boke o ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo ni eko ibe ni baba oke wa pelu ase lodo olohun ti enu ni soro se
4: ami o baba oke o ta o foga kirin ise ma lana olohun ni je kirin ise gbogbo awo okunrin te n gbo mi lasiko yo olohun ni jo lana okunrin mi wa to ye pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe ah den lo to ba ba sun mo ololufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe eleyi
5: e seun atokun te ri awon nkan te daruko hun a npe kan ni idakole otoni dakole otoni arabeku otoni ojora otoni teso sugbon mete ta nko omokunrin na na ma da lamu idakole le nto mba obirin re sere yo se ndede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji elekeji la npe ni arabeku laarin seju kan si meji ara re o ti wale eleketa la npe ni ojora ara re o dide kani yen fe bobirin re sere yo dabi gba to ranti nkankan ara re ti wale to ba ti wale o ti pare senu sugbon to ba dodo baboke o ani ero gbalode eyi ta ma fi sayewo ti wonu mo foju ri gbogbo nkan tin se ninu ara pelu ase lodo olohun to ba dodo baboke o wa gba pe ni olohun be lodo baboke o
4: olohun be lodo baboke o eyin te n gbo nile loko eni tolohun ba ti fun ni ase tolohun de fun ni anfani lati ma fi tewete gbowo yosan aiwo na ma ma ronu pe ma fe ni dola ma ma fola dotun la tore lomi bo se ngbo wa bayi nisin aisan yi o ti pe lara re o e ma binu iyen gangan ni o mu mi lo bi bere ti mo fe bere yi to ropolopo elomi ani a ohun ti lo gba ohun ti lo awo ohun ti lo koko baba asasun ko na lo nja si mo wo pe lodo baboke o olohun ti gbadura gege bi won se ma so opolopo awon ti won lo ni won fun baboke o elomi bayi to ba gbe soro lo tolorun ba bi ya re yo ti wa dupe pelu awon ebun nla nla mo ni a lo sodo aboke o ohun to wa tenu mo na ni pe ah ati lo gba ati lo awo ati lo koko baba asasun ko na ni kini n to n fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele
5: ah esun atokun opolopo awon eyan ti won ti lo gba tan wa lawo olodun nikan ma saba wa sodo aboke o pupo olodun si ma fun wa lati yori nitori pe ani ajegun kan ti a npe ni ajegun adayeba ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won ngba ti won wa bi omokunrin baba won so yi pe ni omokunrin to ba koko bi oni ko gbe ajegun yi le lowo on lo bi je si pe ni gbogbo eyan to nwa sodo wa olohun ba wa se sugbon ajegun adayeba ta wa npe gbogbo ani ta ba fun ko se ni ti o lo ti so yi pe ni olohun o gbadura ohun
4: e tun ma nso nkan kan pe eni orisirisi ona ati ogun te fin koju aisan isanu ara e mo fe ke tun bo ba wa salaye
5: be ni e seun atokun ogun ta wa fin se iwosan fun anu ara 60 ati 5 ni ta npe ni 65 on la ma fi se iwosan fun ara sugbon e lodo ti baba oke o emi ologun eyo kan to ma wo gbarun tori be to ba dodo oke o a so fun dede ba se fe fun ologun igba to fi gba lase lodo olohun ti won na ba lo wa gba pe olohun be lodo wa boke o ti sin sin se bi bo se ya bo se
4: seyin na ti wa ri yato bayi opolopo eyan lo wa lori ere sugbon esin to siwaju ohun lo gba po kini baboke o won ti pe ninu ka se ogun iwosan fun awon eyan lori aisan isanra to nda olomokunrin lamu ko wa pin lori olomokunrin nikan olomobinrin na ti won na ba nri orisirisi awon apere boya elomi ti alada re gan ti wa dede ma fi igbala re dola kan si baboke oni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church mo ma nsalaye lore kore pe to ba je pe ona isolo ni won gbabo to ba ti de jakande bayi ka tori shop kini shop keji e ti ri plaza yen o tobi bayi ni waju Deeper Life Church ni ibe ni shop number 10A wa iwo sha ti bere baboke o eye meji o kin je asa baboke o ilu mo nka ni won e le pe won sori ero bani soro lati mutali yin le tori ro ma npo nitori pe ibi tolorun ba tin gbo adura opolopo eyan lo ma nfe lo be baboke o ki le fe so nipa ero to ma npo se ko se pe boya e ma nsoju saju pe eni to ba gbo ko boloku wa abi nkankan
5: gbogbo wa ba kan na jo ni wa nitori pe to ba de meka aya to sira wa be yan ba se de ona la se mo se danelo pa won yan to ra won yan mo po popo iwo na to ba fe wa titi dindinle ko le ba ti wa laaro ati wa nbe latago mejo aro dagu me parole
4: awon akose mo se yin
5: be ni agbogbo awon akose mo se wa na ni won wa nbe o ba gbogbo won pata apo nbe ti wa ti re ni kaluku na si lo mo ise ara e ngba to ba dodo wa ogba pe olohun be lodo aboke o to sin ba wa si
4: ame yi to da juju ni pe bi baboke o bi awon akose mo se se nda yin lohun odo baboke o na ni e pada lo fi adaba eto ro si to ra won ni won pada da yin lohun finally so mani ifoya pe eh akose mo se na ma ti mi si baboke o gaga funra won awon ni won da awon eyan lohun gba oju opo baboke o ko ma pe won lese kese 0809447143 08094471143 tabi 08022613442 08022613442 a o ni saisan taisan fi tanle lase olorun oba edumare shop number 10A oyekola plaza ni waju deeper life ohun la mi e o digba kana
6: ire o arike rike emi lo de to roju koko bayi
3: oju lo si se mo ti ma bo je
6: ah emi ni mo se
3: anybody e bo se le furu koko bi eni bi o le so kidi le ka to wo bu su yo ro pe ni se kidi lo nko la se de re lan beke oke te yo ni ti tan sade daji ona ti o ti kari bo nu bi epo lo to fenu kan yo
6: ah ai san tarun yo ma se nkan o emi wa ni si se bayi olulufe mi
3: se emi ni ma se lo so fun pe ke lo moju to rara yin but ata o fa ga ma kari o o we gbogi baba oke ho
2: ti lo win iwo na soro soke salaye bo se nse fun baba oke o ko mara yo to gunja le re fun lugun je ope yin to ni gorogo ara titaje ara tita ara yuyu ki ba ton ma bo lese omo eniyan ko sun o ke do ma se yo seresere tabi to po lapoju isara to nguni so baba oke o lele goje atura lori eyike iya isa tabi arun to fe danu gule baba oke o kale si shop 10A oyekola shopping complex ladojuko deeper life church jakonde gate egbe road isolo ipinle eko e pe 08094471143 08094471143 Baba Okeo, elegogi de bede.

oni o da iya niwe

0: aroko na ni pelu omo yin ololufe yin Femi Ogunyemi Ologuro omo baba tin bele lerumo to ti de loni o eto aroko ta la oni agbadun ara wa daada isiti patapata ni mo pe beyan ba wa gbo yo dun bi igba teyan fi gbon so giri ni tori iba meje ko ai nkan se ni ju agbo letile are etile gbo won mu mara ni oro gbagbaya kin bi na bi omi oro sokutu wowo sokutu wowo e ma gbagbe o wipe ile ise Femi International alias baba isa awon ni se onigbo wa eto yi ile ise Bond FM ibe lati ndun 92.9 ibe ni egbe se mo yi ku o eh tale oni ya kolombo po Ya mo ti mo kolokun omo baba tin be leleru okun ogbe mi lo mo takiti lo sa mo tataye mo to wa talakalaka mo se lakalaka bi odo gbengbagbe mi lo a je pe gbogbo gba jokejojo kejo bayi ta ba ti to pade ara wa to do ni pe ki akora wa ko si meje ju pe ka ma dupe lowo olorun lo a to ba jaye lo olorun alagbara giga obibira bi ekun oko awon oke oko so oko aje oko mi de je ki baba laji bo taye ajibo to de orun la ni kan soro maji obitibiti ola alagbede orun pari ola pari eye o fasi aye o fasi atorun babalade olubara biti okitiri biti ajipojo kudo dada tirida dada tirida olodumare oba baba bolonja eja agbalonga tekibir
1: to ti deniya arokan ni fe fun asun da
0: ha ojo kejo ojo kejo amo gbadu eto yi mo smo wipe tale oni e tori eko kan tabi ekeje kan nbe ṣùgbọ́n kó tó di pé wọ́n tẹ̀síwájú torí pé ẹjá gogi láti ìsàlẹ̀ kó lè bá àárọ̀ ni lọ́rùn dẹ́dẹ́dẹ́ ibi pẹlẹbẹ náà là á sì ti mọ̀lẹ́ jẹ bẹ́ẹ̀ bá ráwọn ọ̀kan jọ èèyàn wọn ni ẹjẹ́ káwọn jẹ́ ń bi gulutu torí ìbálejò ọba àdé ìwọ̀ra alábádé bẹ̀ láyé àtijọ́ àwọn bàbá wa fẹ́ràn ẹnì kejì gẹ́gẹ́ bí ara wọn ni nọ́mbà bàbá isáre ẹ̀yin náà ní nǹkan kankan tí ń jẹ ń lọ́kàn kọ̀dá kéèyàn wáyé bí aláìwáyé kọ̀dá kéèyàn mọ̀ fi gbogbo ìgbà pé ha ọlọ́run oh god ní gbogbo ìgbà nǹkan burúkú ni why me ní gbogbo ìgbà nǹkan burúkú ni àníkọ̀rọ̀ ti ẹnu ògo gẹ́gẹ́ káyè èrè ó tò báyé àyòókù ti ń tò ọ̀sẹ́ni tí ò mú oríire wálé ayé èèyàn ni ọ̀jẹ́ ni mi rántí orin tí a ń pé èèyàn ni ọ̀jẹ́ o ebe èèyàn ni ọ̀jẹ́ o ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́mọ ní láàrí ènìyàn ni ọ̀jẹ́ o mo mọ̀ pé ẹ rí àǹfààní kan tàbí èkejì kọ ẹ rí jẹ bẹ ẹ bá kọ ẹ rí jẹ ẹkọ nọmba yìí lẹ nọmba bàbá isa ni 08054276137 00 5427 6137 àti 08139682421 ẹ sì lè lo 08148256032 àti 08181713350 08181713350 àwọn nọmba tẹ lè fi pe bàbá isa awikonko lójú ọlọrọ rèé ìwọnba àṣẹjú tó o bá fi pè wọn mo mọ pé yóò fún ọ láyọ gbogbo tó ti wọn ojútùú sí tó o rí ọ̀nà sí pé nọmba yìí mo mọ pé ọ̀nà àbáyọ yóò yọ ọlọ́run ni o torí pé ohun gbogbo tí bá ń ṣe é ṣe bàbá isa ní bí n bá ń tú tó ń tú bí n bá ń dè tí bá ń dè èmi náà kọ́ kí n mọ̀ ọlọ́run ni èdè náà sì rántálí músta kí n mọ̀ àfinimọ̀nà lọ́lọ́run.
2: wọ́n dé o ó ti tí ọmọ mi ló ti tì bàbá yíṣà arúgbóǹkó lójú ọlọ́rọ̀ ẹni bá sọ fún wọ́n tẹ́rù ìwọ̀n tí wọ́n fi tẹ́ná lọ́mù kájà kẹwàgò màá gún màá lọ ló bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ ọlọ́run ló fún wọn ṣe o ilé tó wọ́n làátún kọ ọ̀nà tó dín làátún là bí mọ́tò bá bàjẹ́ ọ̀dọ̀ mẹkáníìkì lọ́rọ̀ kan gbọ́rọ̀ ẹ̀dá bá kọlùkù musu àdúrà ló nílò ogun kò lélele kápá ọlọ́run kan o ká bá ní bẹ́ẹ̀ lọ́run lórí ọ̀rọ̀ ìgbésí ayé ẹni pẹ̀lú agbára alukurani agbára àjogún bá dún gbèké bàbá yíṣà ilé ló gbéwé ilé ló gbégbò ó kéwó kẹtùmọ̀ ó tún jẹ́rìí fọ́pọ̀lọpọ̀ àṣírí láti fi sọmọ aráyé lóore abájọ tọ́pọ̀ àwọn tọ́lọ́ ti lò wọn fún fífi padà wá dúpẹ́. Bàbá Isa wà ní number 41 Ogunrombi Street, Ìdímù, láti Ìdímù Bọ́sọ̀. Ẹgbun ọ̀kadà tàbí kẹ̀kẹ́ Marua. Ẹ sọ fọ́lọ́ kalẹ̀ pọ̀dọ̀ Bàbá Isa lẹ̀ lọ tàbí kẹ̀ pé wọ́n sórí 080-54-27-6137 080-54-27-6137 àti 081-48-25-6032 081-48-25-6032 Fini International alias Baba Isa Ọlọ́run ni fún wọn ṣe.

0: ni belo life akoko eni sofo aboroto ogun aye oni bori wa fun ebi adua life bo te se tabi eya kan si won ni 41 ogoronbi road dimu lagos lati gbe kun rere alaye e pe afa sori 080 542 76137 at 081 396 8241 kun fire kun tolo ni baba yi sa ni lolo nse nla kon gogo eyin no yom bwe
1: masun daga o arokan ni fe kun masun daga
2: ile se radio bond fm ibela wa 92.9 femi ogunyemi reye anti gbogbo aye npe ni ologuru omo baba tin be leleru baba nbadan ah adupe Alhaji Marufu Oluyege boni eyan mi pataki aye re oni ta ati jo fawo ebo je ojo pe koni su a koni re wa la se lowo Olodumare e wa gbo orisirisi isele ni tele si oma adamo mo so fun a pe ma pe nkan kan ni egun odile to ba je egun odile ori enikan lo ti ye ko pin je o pin lori re ki mo pe je o pin lori re elomi nbe iya re ni omo ri loju woran to je pe ko se nkan kan ti ya mo nipa nti nse o se wa bere ko ye wo ko mo hule hule oro aye re ko le mo bo se je ile aye yogun ni looto ile aye ogun awa njo ta ti dele aye lati mo pa wa jagun bi pe ngbo meke tin ke hu oni mo wa ina mo wa ina yo si da gbogbo owo le ko mu nkan kan wa njo ti ba nlo ngba ba ta se gbogbo se na uri pa ni mu nkan kan lo ni amo ya agbadun ati e to ku o esu ta ba ti mo to ti pe ayo ba le osan jangeli ta ri bo ati ma ye ibo se ri a mo borun se ri keyin o ti e keyan na mo po ngbadun le aye ni oba lejo nu bo ba wa loogun loogun ti oba sise lara re o se kukuro se to peyan ose to peyan ajegun ose ni mo ba ti ro se to peyan to we mo ba ti eyan to ti oda kadara ti oda tele olohun o si yi pada yo si so direre opa bida so bi dire lala je tawon eyan fun awa ko la fun eyan na ni a fun be ni gboro ma lowo ebo lowo ori ko sise ani a ko lo ilu ebo e ti a ko lo won tun bere si ti a to fi ranse ti han agaga won mo yoruba to wa nbe won mo ririn ti a npe ni ose to pe eyan to ra won mo ke yoruba nye won yekeyeke dinu iwo na mo dake o bayi ko eyan o akan na bo de pesepese odo bo ba so nkan kan bo ba fe dawo le nkan re mi taye ba ti gbo nkan won to sese mo ti okun o to rose to peyan bo ba wa fe rose to peyan wo mi o ke se nti an ta ki ese titi o elomi le pe awa na ni baba yi sa iwo wa bere number re bere number re bere bi office baba yi sa wa bere oko baba yisa iru eyan wo baba yisa bo lo se ri ibi jebe te o ti gbo mo le alonu ose to peyan baba yisa nikan lo le so bi an se elo ti si fi ri be enikan ba n kiri elese titi mo da lohun o oko to ba ti da kaluku a fe ma fi mu nkan je idinu to ba tun gbo baba yisa nbo mi ile ise fini nikan fini baba fini awon nikan ni baba yisa abi ntan so yo pe number 080 54 27 61 37 tabi 081 39 68 24 21 081 48 25 60 32 pelu 081 81 71 33 50 awon number to le fi pe baba isa nu eyan meje ja sa o baba isa one and only ni sonu a to sonu e ja doke lohun
3: ọsẹ tó kẹyàn
4: ọpábídà sọmi dire
3: aboyún wẹ ó bí wẹrẹ
4: àgàtí ò rí bí tọwọ àlàbọsùn
3: ọpọ táyé ti gbàgbé fún nǹkan re
4: bí wọn ṣe ń wí ọsẹ tó kẹyàn
3: ni àwọn èèyàn rántí wọn fún rere
4: bàbá yìí sá ló gbé jáde
3: pẹ̀lú orúkọ ọlọ́run pọ́ńbélé
4: ẹni ọwọ́ ayé bá ń bẹ lára rẹ̀
3: kò lè gbé nǹkan re ṣe
4: ẹntí wọn kọ
3: ẹntí wọn ya
4: àbọ̀ gbọ́jà kalẹ̀ ọ̀tà
3: wí ọsẹ tó kẹyàn
4: kí wọn náà gbà pọ̀ ráyé wá
3: lẹ́lòmíì ti rówó tó
4: orí àìsàn ní náà lè
3: wí ọsẹ tó kẹyàn
4: àwọn tó ti dààmú ọ̀jẹ́ ti ṣeré
3: àwọn tó wà nílẹ̀ yìí àti lókè òkun
4: àdúrà ni wọ́n fi ń ṣe
3: ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún là ń tà tẹ́lẹ̀
4: ṣùgbọ́n lásìkò yìí
3: kó lè kárí ilé kárí oko
4: ẹgbẹ̀rún méjì àtààbọ̀ ni ó
3: 7,500 naira
4: kí ló tún dúró wò
3: máa bọ̀
4: nílẹ̀ṣẹ́ fílì international
3: ọsẹ tó kẹyàn
4: kì í ṣe ọsẹ tá ń tà káàkiri ẹsẹ títí o
3: nílẹ̀ṣẹ́ fílì international
4: ibẹ̀ nìkan ló lè ti ríra
3: wọ́n ń bẹ ní number 41
4: ogurombi street
3: ìdímù lagos
4: 08139 68 24 21
3: èyí tó gbégbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gẹ̀
4: rọṣẹ́ tó pèyàn
3: kíkà ayé tiẹ̀ náà yí padà sí rere.
5: ẹ̀rí lókùn tí mo fẹ́ gbọ́ lórí ètò yìí bọ́bẹ̀ pé ààyè wà ká mọ̀ gbé ẹ̀rí ni gbogbo àwọn tọ́lọ́ ti gbàdúrà wọn lọ́dọ̀ iléeṣẹ́ bàbá isa ẹlòmíì tó pé gun ní fi ń jẹun tẹ́lẹ̀ títí ń fẹ́ràn gidi jẹun ẹlòmíì tó jẹ́ pé àlákàlà ni tọ́lọ́ ti pé ọbọ̀ ńbẹ̀ àbá ní ká máa lò ó ṣùgbọ́n yóò tún dàbí nǹkan kankan ìpìlẹ̀ ètò yóò faramọ́ bẹ́ẹ̀ bí ọba tiẹ̀ wàá faramọ́ àjọsọ pẹ̀lú àwọn ọ̀gá wa ni ẹjẹ́ máa fèyí ṣe lọ fún tòní ajá balikis ayepola ibrahim mo kìyìn o ojú òní tìyìn o ẹ̀yìn ọ̀gá wa lọ́kọ̀ọ́ ọ̀jọ̀kan iléeṣẹ́ bond fm tẹ́ mọ́ gí wá wa mo kìyìn ayé yìí ò ní bàjẹ́ ẹyin tẹ́ wà lẹ́nu olóró náà ẹ mọ̀ kú akitiyan ọlọ́run ó dì í ṣe wa ládé fámi ògúnyẹmí rèé ẹ ti gbogbo ayé ń pè ní olóògbúrò ọmọ bàbá tí ń bẹ léleru nọ́mbà yìí lẹ lè pè mí sí bẹ́ẹ̀ bá fẹ́ pè mí 08033 70 37 28 bọ́yẹ fẹ́ káwá báyìí ń kí oríkì ìdílé yín níbi ìgbéyàwó yín tàbí ṣílé tàbí oyè jíjẹ ń yòówù ká ẹ mọ̀ ṣe nínáwó àwa ń kí oríkì o a sì ń bá wọn ṣe mc ẹ pè wá bẹ́ẹ̀ sì fẹ́ jíǹgù tó dógbin tó dáa iṣẹ́ wa ni títí ọjọ́ mẹ́jọ jẹ́mi ọmọ lọ á pàdé ayọ̀.
6: Abuyọ ó gbàtún ó gbòsì ó gbàgede méjì yọ fọ́fọ́ bàbá yísà orúkunkun lójú ọlọ́rọ̀ fin international alias bàbá yísà àgbà fàtí ń fi agbára alukurani ṣèwòsàn ìlélo bẹ́wẹ́ ìlélo bẹ́gbò kì í ṣe agbára àjogúnbá ó kéwu ó kẹtìmọ̀ kò sí òkè ìṣòro kan tí agbára alukurani ò kẹ́ o àdúrà ló nílò máa bọ̀ kí bàbá yísà ọmọ tẹ́wọ̀ àdúrà sọlọ́run ẹni ó mojú ajá ní ilẹ̀ ẹni ó mojú ògún ní dàbí ní rẹ̀ bàbá yísà orúkunkun lójú ọlọ́rọ̀ àfọ́ àti fi gbogbo gbàgbára yílẹ̀ fọlọ́run abájọ tó fi ń ké pọlọ́run tọ́lọ́run sì ń bẹ̀ lọ́hùn ìwọ náà máa bọ̀ kí wọ́n bọ̀ bẹ́ẹ̀ lọ lórí gbogbo òkè ìṣòro rẹ̀ ó di pẹ̀tẹ́lẹ̀ fin international alias bàbá yísà wà ní number 41 ogurombi street ìdímù láti ìdímù ẹjọ́ ọ̀kadà tàbí kẹ̀kẹ́ mọ́rúwá ẹ sọ wípé number 41 ogurombi street lẹ́ lọ lọ́dọ̀ bàbá yísà tàbí kẹ́ ẹ pè wọ́n sórí àwọn nọ́mbà wọ̀nyí 08054276137 tàbí 08181713350 àti 08139682421 bàbá yísà ọlọ́run ti ń bẹ̀ fún yín kò ní kọ̀ fún yín o.

0: ọkọ arúgbó bàbá olóòtú ọfà ara
1: tí ọlọ́run kó gbà wọn lọ́wọ́ ogun ọfà ara ní
0: ilé àlápá tí ń tàlé lọ́nà àbájì
1: tí ọwọ́ àbí ẹsẹ̀ ẹni ń gbọ̀ jìbìtì yẹ
0: ká máa rìn ṣóṣòṣó bí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀
2: ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan
0: bàbá rẹlẹ̀ mú tàbí ra ògiri mú
2: àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu gbogbo ẹ gbọdọ̀ dà fi ẹyìn
0: fún àwọn ká lagunlagun sọ́ngun sọ́ngun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́
2: ẹ̀yẹ yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti dàlódé tòun tìbílẹ̀ làkọ́kọ́
0: ká tó wá fi wí àtẹ̀gbò tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wà kojú ẹ̀
2: pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 08054700401
0: gbọ́ dáadáa o 08054700401
2: ọfọ ara ò ṣe é dúró wò ìwọ náà máa sùn.
3: Ẹ kún dédé ìwò yìí gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi ẹ àkànṣe ètò lélẹ̀ yìí tó ní í ṣe pẹ̀lú ìlera.
4: Oore kẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́ lòmíì pé kó jẹ́ kájọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yín. Bàbá ẹ dákun ẹ bá ń dákun yín fáwọn ará ilé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú ìkulò pẹ̀lú mi.
5: Ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́n mi lórí ètò yìí bí ti ń lọ lákòókò yìí. Àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o, èmi ni bàbá Gitọ́lọ́hún gbìn olóòtú ọfà ara. Ẹyẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárọ̀ bá dọ̀rọ̀ ewé àtewò bá a ti lò ó ti ṣe rí bó ṣe yẹ orí báwọn bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó kò dé agbára ewé àtewò kù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà látìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tún mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
4: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara ṣé ayé àtijọ́ nìkan lọ́fà ara wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọfà ara gan.
5: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ tí a ń pè bẹ́ẹ̀ wọ́n wà mọ́ fún lórúkọ mi ṣùgbọ́n ẹ dé fún aláwọn àpẹẹrẹ tó ṣe pé ó ṣe é ṣe kí a fi fura pé ọfà ara rèé alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá sì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ o ìnira ni ó mọ jẹ́ ńbẹ̀ nígbà míì wà bónítọ̀ ń bá ní kóhun ó fẹsẹ̀ tẹlẹ̀ ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún ó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí i lára nítorí ọfà ara yìí èyí máa wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àti inú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakójú oṣù wíì bí pé kò kùnkùn fẹ́ ṣúngbà míì nígbà míì sì rèé a máa ṣeni láyà tí ó mọ̀ ṣọni láyà kìkìkì táyà ó ṣàdédé mọ̀ já pàpàpàpà ẹ sì rí kí ó bá ti rí báyìí wàhálà ti bá ń ti ń bi ọkàn nu ọ̀fà ara nu kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ṣọkùnrin àmọ́ ṣobìnrin àmọ́ ṣọmọdé àṣìmọ́ ṣàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí inú ọ̀rọ̀ ọ̀fà ara o mo bá wọ́dẹ́sẹ̀ ó lè wọ́ dápá kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ jẹ́ kára ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ewé àtegbò gbogbo ẹ̀ pátápátá ní òdò gbàgbé tẹ́ni tí ń sì ń ṣeun tí ó padà dẹ̀ tó lálàáfíà.
4: Bẹ́ẹ̀ tí ẹ fojú kàn tá báyìí àwọn ọ̀dójú kọ inú ara wo ni ká gbà yí pé yóò dùn àfisẹ́yìn dégun fi ṣọ.
5: Ẹ dé ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 07031445626.
5: Ẹlòmíì àmọ́ fẹ́ báyàn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù ngbò bá sì gbà láàyè tó dáa tó fọkàn rẹ balẹ yóò mọ pé kóhun ó gbéra kóhun ó wá lókù torí ó lè bá mi sọrọ lórí tẹlifóònù kò lè gbóògùn látòrí tẹlifóònù o ṣe ẹ rí ti jẹ kòkòrò inú ẹjẹ nǹkan tó burú gbáà ni bí kòkòrò bá wọ inú ẹjẹ yóò bá ṣan ọmọlúàbí jẹ ẹ sì rántí pé ṣan ara wá dàbí wáyà tí í múná láti ibìkan síbi kan ni o bí ṣan ò bá ti sí ẹdá ò ní lè rìn gerege bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yẹ ó gbé bí ṣan ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin èyàn ò ní fà tẹ́lòmíì fi máa ń wo ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọ́dọ̀ fọwọ́ kàn yóò sì máa rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan èèwọ̀ torẹ́rù ó mọ̀ bá ni ewe atebo tan baba wa lo ti an fi ni yawo kan ni meji ni meta ti an si soju se bo ba ti e lagbara ati ni yawo meji meta ikan to ba ni na ogbodo ji o mo pe okoloko ohun ile yoruba ta wa yi aroba alade to ti lele ni 70 odun to si ni yawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aile se dede omokunrin nka buru ni aile ni dada nka buru ni a si mo fa ti kokoro nu eje iba gbina ya tan ohun ato fa ara a mo je koju o fe mo wo bye bye a si mo fa ki apa kan ori ko mo fe foyan ye ngba mi si wa to se pe lomi bayi ko ni rorun sun owo re kan ni kokoko ku ririri bi ko se je nbe elomi si re ese re kan ni ku ririri bi ko se je nbe elomi ese mejeje atowo mejeje ni ku ririri bi ko se je nbe se mo pa wa godo da keka mo woru eyun oniran eta asise loro ewe ategbo ki se pa se lo lu oyinbo lo re ewe ategbo wa ibi ta ti mewe ategbo na la wa sise re ati lilo re lo se pataki ngba ba sayewo tan ta yewo duo ta wo tin seyan a wa se kini a wa gbegbe se lori e beyan ba ti lo ogun bi en se ni olu oni suru dadan ni ko sise bo se ye ko sise baba gbe tolorun gbe olootu ofa ara ti an fi pe mi olootu ofa ara nu mo bo bayi
6: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
5: ibenu kale si mo gba mi lago opopolopo eyan oju amoti soro lori telefone ngba ba soro tin ba bi o lori sirisi ibere oro iwo na ori pe rere loluwa
6: 07031445626 07031445626 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bigi to ba tin bo sa ti pe phone number won
5: awon nkan ti mu ko mokunrin o mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko laye o mo jija ile isota ko mokunrin o mo le se bi okunrin atawon ti so ni darugbo kange kange elomi won fa wo danfo won gbe gokada won gbe sokale ni belomi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara a si mo da igbesi aye omokunrin atomobirin laamu olotu otetile
2: o de baba igi tolorun gbe oko arugbo baba olotu o fa ara ti olorun ko gbe olowo ogun o fa ara ni ya baba ti n tani lona abadi ti o wa bi ese ni ngbo ti bo ti ye ka ma rin soso so bi eni te egun mole ka ma le ri daada tabi bere mu nko baba rele mu tabi ra ogiri mu awon apere wo yi ki se n to boju mu gugu egbodo da fi eyin wa wo ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi eje ara je ye yoju si wa aye o fini fini lona ti gba lo de to n ti bile la koko ati wa fi wi ategbo to gbona bi mona wa koju e gbe wa ka jo se mona papo 08054700401 dada o 08054700401 ofara o se duro wo iwo na ma su
3: baba mu gbo te menu ba isan ara ni isin opolopo eda lo ti gbianju sugbon ogbo igbianju won na koso ni nbo si bo lo ti ri baba
5: olotu opolopo eyan ti o ba gbianju ogbo ni won ni aye ikan la se kuku ise en ba se ku ti o se tan aye ikiku ise eyan se ti fi debi apere ni so ri be eyan ba damu loko damu lodo ori ti o gbere a mo gbawo re ko ni we lomi ngbo ba lo nfe kirun abo fe gbadua le josin won gbaga fun loto ni omo odun melo ni o te ngbaga fun bo ba ti e fe te pa nbo si te opa afa ri le eyan te bo ba ti dopa po nfigi si keta ise lai ti po mo goju odun e po mo adota odun nbi wo na re mi ngba fun o fe wonu kulu ni ayin o ri pe funra mi nu bo le nu moto ki isa imo moto wa ola ni mo fi se ti mo fi ni dereba to wa mi asi bo le awa na awonu ayin ngba ade to ni ki ora ilerin dodo ni mo re lerin dodo omi ni obuwa ngba bere ise sori ba na funra mi nu oduo si dikini gbongbo oro to ya aso po sugbon fe gba wa laye ni won ba bo ba telefone mi won o gbo isan la fi se le aye bi o ba sisan lare deyin abi san o ba se nto ye o se oni to hun o kan dabi oku gi ti agbe ti se gbe kan ni kokoro nu eja si mo ba san je gbo on ti de lomi o mo wo kan ko bi kibi kurukuru ko boju ojo ara nti de kokoro nu eje ni elomi sire ji dara je ni ni gbogbo igba ko mo nu oko ko mo bi ipade ko mo le banki yo mo ja gbogbo ara je ni be lomi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro nu eje nse o po ayewo la koko si awa na lo gba lo de mo ti ana a fi bere bi aisan lugo si ewe to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni oje lubulubu oju ologun ni je be agbo isegun ibile iwe ategbo ateso atepogi ba ti nfa woye bo je nbo lati bi ogoji odun le pese pese ta ti wa lenu e ati gbawo san lodo wa mo awa ko eledua oke lo fase se nta se sugbon wa di ise iwe ategbo bi ati lo gele ewe ta wa funra wa ra le ta gbe ya ni se mo fowo ra ewe teyan fi bi odidi e ka le kan gbe lorisirisi ewe en ta gbe se ti omi en ta gbe sinu ibi yan en ta gbe si ibi bojiwa lorisirisi to je pe ani mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni o jara re para o wa laafia funra re bo ba ti la laafia en ti o ti ku lo ni gboke yin lo ni gboke on na number mi re
6: 07035626 07031445626 ke wa bayi mi baba gi tolorun gbe oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
5: ofa ara lare de eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo ko won ni lewo eni to ni le ni o ni gba fun awon apere to ba wa ri to mo tumo re to mu ko re iwo pe mi lori telefomu alaafi ara wa ko ni gbon danugu bi elubo o
7: ha baba e ku atotonu era ko ba n pe phone number yi le kan si se mo pe elomi o le ma raye sugbon be won ti mu phone number yi elomi ati e le lati mo pato ngbo le wa gan ati bo ni ati le ba yin soro
6: baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won 07031445626 gbo mi dada o 07031445626 Baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
5: ibenu kale si gbo mi dada o
6: ke jade wa o ke wa bayi mi baba gi tolorun gbe oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
5: ibi gbogbo ni sokan kan osupa ijojumo oni le mo lotun
6: 07031445626 07031445626
5: Ama reti yin o.
7: Oro le ti gboyan eyin eyan se mo pe orire yi fe ke yan seun bayi. Iwo na jara re gba loni alaafia wa ko ni di fiafia.
8: O de! Baba igi t'Olorun gbi oko arugbo baba olootu ofa ara.
1: Ti Olorun ku gba lowo ogun ofa ara ni.
8: Baba ti n tare lona abadi.
1: Ti owo abi ese ni ngbo ti bo ti ye.
8: Ka ma rin susu so bi eni te egun mole. Ka ma le ri jaada tabi bere mu nko. Baba rale mu tabi ra ogiri mu. Awon apere wo yi ti se to boju mu gbogbo egbodo da fi eyin.
2: Fun awo ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi eje ara je.
8: Ye yoju si wa ayewo fini fini lona ti da lo de to ti bile la ko. Ta tu wa fi wi atipo to ngbono bi mona wa koju egbe wa ka jo se mona papo 08054700401 ko dada o 08054700401 ofara o se duro wo iwo na ma su

0: wàrà tó yin nàìjíríà tá a ní ń sìn làwọn ọba yìí jẹ́lú ti sọ́dọ̀ kẹrin apẹ lọba san ńgbà sì dálẹ́kọ̀ọ́ tí ò ṣe pọ́n ta kó níyọ̀ tó dòbú ta tún gbóyán tó di kókó wẹrẹ ó dàdí tó a tún ṣe lọ́kà ó mẹ́rẹ̀ yìí ẹ̀yà ajé awa wọ ẹ̀yìn wò bí ń bo lẹ́rù orílẹ̀-èdè yìí ti wọ́wá o ọ̀dọ̀wọ́ ìmì yín well òyìnbó sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní never regletonous retirement of a titanic vehemity be spasmodically cardiocycle if a carous specificity is not isolated into wa lórí kábẹ́ńbẹ́lú ìyẹn ni pé àfihàn ìwọjà ká máa mọ̀ pé wọ́n rájò mú tàjò déńjò ní nǹkan ìyanu ń ṣẹlẹ̀ ládùúgbò wa ni wọ́n fi mọ̀ pé gbẹ̀ngà ti london dé ọmọ mẹ́ta ni tí gbogbo wọn jọkùnrin ni wọ́n bí pọ̀ within 53 minutes tí mo wà
1: lọ́dọ̀ rẹ̀
0: kí láti lọ bá mi. Ìyàlẹ́nu wá ni pé bá a ti gbẹ́ fún àwọn ọmọ tá a gbóhùn àwọn ìyá tó ọ̀kan nínú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kọ̀kọ̀ dákẹ́ fún un. Ń bọ̀ wá di bí after 3 hours tẹ́kọ̀ ìṣàlèsí mo bá lè sáré pé àwọn bàbá wa pastor Adéboye Kiridimu pastor Bádàrẹ̀ Wosem alàgbà Fákẹ́yà Yọ̀ni o pastor Abíárà Àgbàláàtúrà pastor Káyọ̀dé Wilhelm ti Christ Vessel pastor Bákàrẹ̀ ti Látàrẹ̀ kí wọ́n wá fi àdúrà jagun o lẹ́ẹ̀dẹ̀ sí ọmọ ẹlẹ́kùn ìdésí o ìrọ̀ o kọjá wọn gbádùn báwọn pastor ti sọ wọ́mọ́wọ́ fún ọmọ náà fẹ́ jagun kínní tó ń sọ wọ́mọ́ wọ́ ara wọn o tani ní orúkọ jésù ní ẹgbẹ́ ẹ̀jẹ̀ jésù ìwú ẹ̀ mímọ́ o sọ̀kálẹ̀ ọmọ nílẹ̀ wọn làwọn pastor bá pè mí sẹ́gbẹ̀ broda gbẹ̀ngà ọ̀rọ̀ wà lórí ọmọ yìí ṣùgbọ́n ẹgbẹ́ lọ síbi kíbi tí ìsọjí àgbà ìyanu bá ti ń lọ lọ́wọ́ olúwa yóò ṣe ìyanu wọn ni ẹdọ́ jẹ làwọn pastor bá lọ ìgbà ọjẹ́ wọn gbàdúrà lọmọ tún wo àkànṣe sí wọn ló tún bú gbàá mú bí wọn ti wá lọ tán mo bá ń gbọmọdú mo ń bọ aláyé ká sọlá tó ń lá ètò mọsàlámù o sọlá tàtù náà ń dènà bí sikiri muhammadi ana àrífà sọmọdáni àrọ fúrọba náà wákà ó lébi amúre láì wá fún mi kúdìrà mo ní ohun tí mò ń gbọ ìjọ ohun àwọn ṣé òfọlọ́nṣọ lè fà gbà ń lọrin ṣé wàsílẹ̀ mubarak ń lérò ṣé ibrahim akéwúlà àti àlẹ́fà kalẹ̀jà yé èkó odù wọn bá sáré lọ bí tí mo ti ń gbóhùn ẹ.
1: ọmọ jẹ́ra àwọn ọmọ iná ní lójú àwọn
0: ọmọ tó fi ń sọ bọ̀. ṣé mo tún gbọ́ ṣé ibrahim ilé kéwú náà mo lọ́dọ̀ àmọ́ ní aláwàkúgbà wọn bá sáré lọ bí mo ti ń gbóhùn láìláìláìláìláìláìláì wọn làwọn ti di àdúrà kan bọ̀ níta àwọn kan sàṣà láàtú fásájú ẹ̀dá mọ́ ẹ ṣe ẹ mọ̀ rin àdúrà ìparí ọlọ́run ọmọ wa ní òde elija olúwa gbẹ̀ngà ìmọ̀lẹ́ ọlọ́run ayé òní pamọ́lẹ̀ rẹ àmì tó gbogbo ẹni tí ní ọba wa dùn sí wọ gbẹ̀ngà fún wọn tán ìdùnnú ó jìnà sí lọ́la láìla ìlàlá o ẹ̀yìn ìdójúmọ́ ni tí ń bẹ láyè lọ́tà rẹ yọ ọmọ nọ́ọ̀sì ìbànújẹ́ lọ́la yahoo yakọ yumi ya sàlìyàjà aliwale kirami ṣékole mọlọlẹ mọ bá sàlàyé ntí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti wọlé ọmọ tí nígbà táwọn náà rí bójú ọmọ tuntun dòjò ló ń ṣe yọ sàǹdò látàrí ẹkún àtún ìdákẹ́ wọ́n ní tọ́lá àyílá àyílá àdúgbò muhammad rọ ẹ̀rí kàyéfì bí ọ̀rọ̀ abifagbọ̀rọ̀ ni kì í tán lọ́dọ̀ ọlọ́run ọba tọmọ wa kékeré ọmọ ọdún mẹ́rin sheikh sharif din alifa tí ọkọ kurani tí ọkọ ibeli tó sùnmọ́ ti fún tẹ̀dọ̀ wàásù àti wàásù pẹ̀ ẹlẹ́kùnrin tún wá lé ọba àlọ́lọ́hùn ọmọ tó ní ṣé wà sí lẹ́yìn tọ ẹtẹ́wà dùà àwòsùbílà ẹ̀mí náà sátán rọ jí ọmọ ní wẹ́ẹ̀ ẹ̀ ìsúmílà ẹ̀rọ ọmọ ní wọ́n wẹ́ẹ̀. ìgbà tó mọ̀ wá jẹ́ wọ́n sọ àdúrà tí wọ́n fẹ́ sọ kalẹ̀ wọ́n bá borí kúrò mọ́bọ́ mùkádà mùmúrúdé ní nam ìdíjẹ́ olúwàgbé nga wọ́n afẹ́mọ̀ lọ ẹgbẹ́ ọmọ yẹn wá bá wa nílé ni ọlọ́run ṣe ìyanu ètò àdúrà kan náà là ń bá lọ pẹ̀lú àwọn àlejò aláti káwùlà mọ̀rọ́dà àṣà ẹ̀bẹ́ bàbá àábá ẹni ìsìn ọmọ tuntun wò pàkọ́ wọn lẹ́yìn. solution ẹ àtọwọ́ labour ni mo ní gẹ́gẹ́ bí first aid kí ọ̀fun ọmọ yẹn mọ̀ bá lọ bẹ́ n bá sáré rè pé bàbá wa ajílẹ̀ kegí ẹ̀gbá tí ìṣe alágbára ọ̀rẹ́ wa kan sáké bàbá gbé bàjẹ́ lẹ̀ ìwà jà ọmọ ẹni. baba eh iba ko da iba se da iba le ogere akoko ye ri olulu olun gbe du iwo ru ma ngbo mo mi bi kalu kalu ma gbe wa mi bayi o eh iwaju opon gbo eyan opon gbo olumu lotun lokan lo ti eh akireti ni sogbon iba re o iwo ri awo awa ye ke ogberi ma fi dudu pe pupa ma fi re pe bi ma ko lulu kon eh bawo bawo ri to mo ti pe se je ko keteke yi ko da ke yi yi waja ama tun
1: we o se ti ja
0: a je fun awon e eh igun wo ti kekere yo pe adi afagun lenu bi agogo do palaba un pelu ewu leke lorun adi afena so fun ko ko ni ba o ko ni bo yi waja
1: ama tun
0: we eh
1: we ata je fun
0: odi awo kan le lajo ayaba awa kan le ri ti yara adi afun asamo abu fun arumo udimon dimon re so mo ke yin won leje won so ti dede won rubo ni tori aye ederun tori aye edera ati tori aje udimon dimon re re o uba dimon fun ku udimon barun o si na re re o uba si na fola o si na fun re gbogun baba tare nje alimi ku gbodo ku ama ni
1: Oni
0: baba alimi ku gbodo ku ti fa so fun yin iri asale lo nlo nlo ngbe ladugo yi eh ise kire o se o ise su me ka ni baba eh ibo lo wa bayi baba o ti ku ama ni Yeah, baba ni fa o kale o loju lu kala bi ajere ke ti luri enu alukurani oju ko ni ti e atire pinu sogbon eh okay ki le pa ali ni ku gbodo ku e pe ni tumi kayi o eh mo ni baba inside ni eh la ye sagari to ropin obinu bo so mi in third mainland bridge but unfortunately fun awon apeja kan tan mo wewe won yo laye di agbon nkan bobu fun die gbaye lo laye sofran smiling so tele ti di agbon o to ta lati ku nipa ti ke obo transformer ina beta won ne patami egan ni won muna lo lale lale o ja so bu won ta won tan kan ku laye dadi baba bangida ke sanle titi shone kan atabasha fide gugu eni ti wan sanu ti pali ni ku godo ku awon na wa si bi en pe dolosi lo bi kari lu ngba na pari pari yawo re wa da omo meje sile o ta bo oni moto kana sa ni baba ba ro gugu re po eh so orun tan gbo sa la fi jalekun ru mo njo na baba ti sa ba ko ti wu ku bi to po kun so si la ra si le nfani ta ma tun gbo itan baba ba tun gbo fa I
1: waja
0: ah o mo ni a je ran ran gbo a je ran ran to o wa ran ran dagba o je ran ran wo lu a je bi ji owo to run bo wa le aye iku ti wa gbagbe awu agbero koroko ko sai gbagbe iwe kan a ji tu gbe o gbe fan patako odi o ba lagbede ja o te mo wuda ogbon bon wo re dana ko ya iwo re edun faira iwo re gbe fa iwo re gbe fa sopona to ro ku mo gula ka ye iwo re ro ke fun fa to gbenu awon iya mi surunga soro soro iwo irankun fawon ebu to lana fawon beji kasa ilana rorun fun mi be geregede ile aye ta ma kori omi telu jankando kasa lana fun mi be geregede agote isi odu be mo ori anadi kasi geregede kasa lana ilu nla fun mi be geregede eyin se gbo abe dahun pelu fai yo loju opin ati bi ikose waye omo itiwi ele da fe kun bawa o ma keku o ma tun ni o ma iko ni jeun ko ni mu omu iya re e kun ilu ma ma wa mu to ma fi ku baba ti lode ayo ya da gbe ngade boye baba tun gbe fa I bawa o se fa ide baba mi le ke seri alimi ko gbodo ku su meta fe popokun so yen o n gbogbon re won tutun bi yo ama tun ni baba ta kun ni bi kilo to fa ekun ti bo lo tun yan ni adeboye ti asun won ku ogbon nu dede ni ba meju e kale alawo ato won atawon atile ke owo won dede igbe ara ya ra ge ma ge wole mo ni ate baba ai o bet le o la tun yan wa o lo se popo so ligbon tun ma wa tun bi ere pe kan bi o ti bi europe tàbí london america tàbí washington lílà ò máa lati rẹ pẹ ṣé ó pọn dédé gbọ́ kọ́ ń pọ́ yorùbá gbọ́ndá kọ́ mú sí oṣòdì káwọn kan sọ pé àti pẹtiróòlù kò jẹ́ títí ẹlẹ́ òdédé kọ́ ń pẹ́ àwọn olè wọ́n tún sọ sẹ́kún sí pààyàn méje sábẹ́ bíríìjì ẹgbẹ́ tó géètì ọmọ ọlọ́pàá máa tó yín bọ́ pààyàn méjì lákẹ́ kó owó olé má tún sí dogu kó owó oṣù kúrú rẹ kó máa dẹ̀dẹ́ run alimi kò gbọdọ̀ kú wá rò pé orí burúkú rẹ èyí sọ bí báwọn ìfẹ́ tó nàìjíríà rẹ wọ́n tún bí òun sí tóun tún padà sí ìkẹ́ orí fagbésí ọmọ yìí ṣe ìyẹn tó kéré nọmba wánù nígbà ó máa wá lájúrò ẹ pé irú fáànù ibo méjì yìí ó sọ ara ẹ mọ lọ́jọ́ kìíní ìfi kókòtò yẹn oore wọn tún wá ń jù sókè lójú dédé ọ méjèèjì jọ ṣe mẹrin ló máa ṣekú wa adúlá tó lè rán o ẹjẹ kó ké kú kó tó là fún yẹn ìfábọ̀ wù jù bẹ́ẹ̀ lọ
1: ìfábọ̀
2: wù.

Bond FM 92.9 ní báyìí ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ Olúwa Tóyìn Labalábá lórí ètò wa ìtóyìn labalábá ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ fún ti àṣálẹ̀ tòní ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan láti lè gbádùn àkọ̀tun ètò ọ̀hún ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.

Baby, gbọ́ tèmi, olólùfẹ́ olómi. Báyìí ni a ṣe ń kí wa káàbọ̀ sí eré ètò wa ètò yín labalábá ọ̀rọ̀. Ẹ ká lẹ́ni o, ṣe àlàáfíà ni mo bá yín. Labalábá ọ̀rọ̀ ò ní ètò ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláya àti iléeṣẹ́ Health Communications Limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Bond 92.9 FM tí a kalẹ̀ sí nọmba 1A Adékúnlé Fájiwe ní Ìkẹjà GRA nílùú Èkó. Ṣé àlàáfíà mo bá yín? Ṣé gbogbo ẹ̀yin ṣó ń dùn, ṣó ń pọ̀, ṣó ń pẹ́? Ṣé à ń lo òjò? Ṣé a dẹ̀ ń lo ẹ̀rùn bákan náà? Ṣé òrùn tó ń ràn yẹn ṣá ń lo? Òjò tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà, àtura tó ń tulé tí ó ń jẹ́ kára tulé, ṣé à ń lo? Èmi ní tíyín tòótọ́, Olúwa Tóyìn lorúkọ mi. Tí a máa ń pè ní The Labalábá One of Africa, inú mi dùn láti wá sí eré tó ní alẹ́ yìí. Ní kété bí ẹ ṣe bẹ̀rẹ̀ sí gbọ́ wa lórí rédíò, bẹ́ẹ̀ náà láti bẹ́ sórí Facebook Labalábá ọ̀rọ̀ rédíò, ibẹ̀ lẹ ti máa ní àǹfààní láti wò wá ní alẹ́ yìí, tí ẹ sì máa ní àǹfààní láti gbọ́ nǹkan tí a fẹ́ sọ. Ṣùgbọ́n jẹ́ àbẹ̀rẹ̀ báyìí ná, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tí wọ́n ṣọ́ wa lọ láti Ijẹ́-Edógún, ẹ jẹ́ sọ bẹ́ẹ̀, tí wọ́n sì dára padà sí orí ètò lénìí, tí wọ́n ṣọ yín, tí wọ́n ṣọ wa, tí ẹ̀wà ń bẹ̀ táwa náà wà ń bí ọpẹ́ ni fún Elédùmarè. Bákan náà ni a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ọ̀gá wa, àwọn managers wa ní ilé-iṣẹ́ Bond 92.9 FM láti orí ọ̀dọ̀ Giwa wa, bàbá wa Wahab Akọ́ṣílẹ̀, títí dé ọ̀dọ̀ àwọn managers wa, marketing, programs, engineering, títí kan olóòtú wa àti lọ́wọ́ bọ́tìnì wa Ọ̀gbẹ́ni Abiodun Fọlọ́runṣọ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín. Àgbà ní àdúrà wípé ọkọ ọba àdá ọba kò ní ṣayín lẹ́sẹ̀ ò ní àṣẹ Edùmarè. Iwájú báyìí ni ọ̀pá ìbísí yín ó mọ̀ rí sí. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń gbà ládùúrà, àdúrà yẹn kọ́ mọ̀ mọ́ mi lẹ́nu, mo dẹ̀ fẹ́ gbà ní àdúrà fún gbogbo wa pé iwájú báyìí ni ni ọ̀pọ̀ ibi tí wa ó mọ rí sí. Iwájú làá mọ lọ, nírẹ̀yìn ní àṣẹ Edùmarè. Àmì bákan náà ni a fẹ́ kí gbogbo àwa olólùfẹ́ labalábá ọ̀rọ̀ kì í ṣe olólùfẹ́ lásán, ẹbí la jẹ́, a ti kúrò ní fans àti di family, àbí ká tẹ̀ sọ pé fans àti family, ìyẹn ló ti ẹ̀ wá lékè nǹka jù. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wa. Gbogbo àwọn ẹbí labalábá ọ̀rọ̀ lórí rédíò tá ń gbọ́ àbáṣe wà nílé báyìí, àti gbogbo àwọn ẹbí labalábá ọ̀rọ̀ ní gbogbo ibi tí a wà, lórí Facebook ni o, lórí Instagram ni o, àti àwọn ọ̀rẹ́ mi lórí TikTok ni o, bóde jẹ́rìí WhatsApp náà láti ń jù síra wa. A fẹ́ dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run fún gbogbo wa pé ẹ̀yin àwa là á mọ̀ wá, ẹ̀yin là á mọ̀ bá. Ṣé bẹ́ẹ̀ ni? Bóde jẹ́yìn náà lẹ̀ ń wá tẹ̀ ń bá wa, ìkan náà ni kọ́wọ́ ṣàti wẹwọ́ kí ẹwọ́ lè fi mọ́. Ọlọ́run dẹ̀ jẹ́ ó máa ju wa ṣe bí a ṣe ń ṣe. Labalábá wa kò ní ṣẹ́ lápá o ní àṣẹ Edùmarè. Bí ò dẹ̀ ṣe ní ṣẹ́ lápá, bí ò ṣe ní dá lápá, òun náà ni ayọ̀ láàyò lórí ètò yìí. A lérò pé gbogbo ẹ̀ ń lọ dáadáa ní mẹ́lọmẹ́lọ ní bó ṣe yẹ kó mọ̀ lọ. Ètò alẹ́ òní a máa ṣí, in fact bí ẹ pé bá ṣe ń wọlé gbàrà yẹn kí n ti ṣí ojú òpó sílẹ̀ ni, ó ń gbé mi, ó ń gùn mí bẹ́ẹ̀, ó ń gùn mí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n a gbúdọ̀ tó lẹ́sẹsẹ bá ṣe máa ń tò. In case tó bá jẹ́ káwọn kan wà tó yẹ pé alẹ́ yìí ló máa jẹ́gbà àkọ́kọ́ yín tẹ ọkọ̀ máa gbé tò yìí, àbí alẹ́ yìí ló máa jẹ́gbà àkọ́kọ́ yín tẹ máa lè ráyè pé wọlé sórí ètò tá bá ti ṣí ojú òpó sílẹ̀ láìpẹ́. Mo fẹ́ kí wa ní ìkíni pàtàkì, mo dẹ̀ fẹ́ ju ṣẹ̀kẹ̀rẹ̀ fún wa. Yẹ́sọ ẹ káàbọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ mo yé sọ, abala kan tí a máa ń ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ètò yìí a máa mú wá lálẹ́, kábàdélé ní àǹfààní láti jẹ recharge card náà ní ẹ̀mọ́pọ̀ tí ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n kò ṣe díẹ̀ ọ̀ bíyá bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àṣìjẹ́ recharge card. Mo máa fẹ́ bíyá bí recharge card márùn-ún tó bá dẹ̀ possible, tó bá lè di mẹ́wàá, tó bá lè tó mẹ́wàá, àbí tá bá ti ẹ̀ ń gbọ́ wa báyìí, ń gbọ́ mi báyìí báyìí, ẹ dẹ̀ lè ràn mí lọ́wọ́ kí recharge card yẹn lè fi lọ fún àlàálẹ̀. Ẹ ṣáà ti jẹ́ kí n mọ̀, màá fi nọ́mbà lẹ̀ ó pay nọ́mbà tẹ máa sẹ́ndì owó yẹn sí, so that mi á fi sẹ́ndì recharge sí àwọn èèyàn wa. Ṣùgbọ́n ṣé dámọ̀, mo fẹ́ mọ̀ bóyá ẹ dámọ̀ lórí ètò lálẹ̀. Ó ti pẹ́ ta ti máa bala yẹn wá, ṣùgbọ́n a máa mú wá lálẹ̀ láti fi àǹfààní sílẹ̀ fún wa láti jẹ recharge card. Ẹbẹ̀ pé bí labalábá ọ̀rọ̀ ṣe rí ni pé bàbá ṣe ń lọ, bó bá ṣe ń lọ sí,
un le mi yen mama gun wa pe ah yin e to sele yen e je a reward won ka fun won recharge card kashe kashe so ti ye wa eh bi eto ba se nlo sugbon ni bayi e je ka pause ka lo sodo olotu wa kon fun wa ni orin ranpe ka fe se rajo ranpe ki adimora wa ranpe ko ma lo ko ma bere si ma warm up